0: mama ka to le gbe pepe gbe dide ro agbodo kokko wo pepe ifani wallet ndoju ko kadara nitori atiri bi ti awon kan ti dide ti won de pe loke atiri bi ti eniyan fi odun kan dide to de fi odun odun mewa lo le nitori atire ni to rowo mu lo senu tele sugbon nisin to ntoro atire ni ti won pa le tele ninu ipade abi sugbon nisiyi to ba wo eni to ma ba won fe yin si minerals ron lo ma pe to ba wo eni to ma ba won koriru kanopi won na ma pe to ba wo eni to ma ba won fara ma lu on na ma pe to ba wo eni to ma ko egun mo lu fun lo le on na ma pe mama oke ni solu wa ti pepe mu wale de fa wale oke ni safi wa ti pepe fa wale de fa wale to ba di oro fi ati ma gbo mi lowo lowo to de je pe o subu lowo lowo to de da bi pi adu are o gbe subu yi mo gbogbo oruko Jesu koju si pepe to fa wale lowo lowo pe ko gbo lu le loju ji amen pepe Jesu ko gbe mi amen pepe Jesu ko bi wo amen pepe Jesu ko se dajo e amen pepe Jesu ko bi le re bere ti o ni le dahun amen ani agbodo gbe pepe gbe dide ro pada eyin te te ti wa dide re ni lo pepe yi sa mama ti eniyan ba wa ti pepe gbe dide o de ma soro fun adabi pe ile aye ni diseda yen ni 10 sugbon ti pepe gbe dide ba soro o to ba gbe ri ki araye ma ba gbe ere ti o le sa ri pe awon eyan ba ba sa o to na ganaga to wo to ri pe mo mu le olowo were aisa o le so mi pe ko si gbe dide ojiji o le so mi pe olorun o le munye lati pele odo lo si pele 100 nitori ati ri bi ko ti si ade ti gbe nipa e o se se ki omo talaka ko ba omo olowo dogba mi o fe mo ru ilu lato ti jade bobo mi o fe mo boya obo wonle anti mi o fe mo boya won ki dide ninu iran re mi o fe mo boya won to ba dide ma subu mi o mo boya won kan ma fe ti gba igbe dide ninu iran re ni mi o mo boya won ki pe loke ninu iran re ti David jare nara inu gbogbo le pada di odidi oba ilu ti Abraham to bo ri tatele ba le di baba igbagbo ti o po sari pati to wa to mo re ori kankan je ti won ba le pada ni ani to ati ani seku mama mi ati iwo o tobi ju eni ti olorun le gbe dide olorun de le se laarin wakati pereje olorun de le se lona to fi yesi mama baba mama ji ni lorun re ojojumo ni jesu si n gbe eyan dide asa ni kolomo ologo jese subu sugbon awon igbese won lo gbe lati dide pada seki jako ti gba kadara mo konoro nibi to ka mo yi seki sewu po ti so ire tinu ni olorun to gbe oga tele tele asa igbe dide ojina fun anikani to ba ji akikanju igbedide ojina si enikeni ti o ba ki roju ise igbedide ojina si enikeni ti adura ti ro loju oun lo je ka fe wonu adura lo ni kolo laaro yi omi jeriko to fi okuta Bethlehem si ta pin ni soje agege ori ope re tun si nle leni fun gbogbo eniyan to ba ti n bo mu ike wa nitori oun lo ma fi gba lo le lofe igbedide ma n yi kiri ni ẹni to ba kan lo n gbegbe ope ẹni to ba yi kan laraye n patewo fun gbogbo àwọn tó ti tó òkè wòrí ṣùgbọ́n ìsàlẹ̀ ni wọ́n ti ń sọ̀rọ̀ báyìí gbogbo àwọn tí ò gbé òkè ń gbẹ lọ́wọ́lọ́wọ́ jésù fẹ́ tẹ ọlọ́run pẹ̀lú omi ìgbé dìde jésù fẹ́ fọmi ìdápadà tẹ ọlọ́run kí ẹ̀jọ̀ yìí bá lè dópin kí ìyọ́ ṣùtù sí yìí bá lè dópin nínú ẹbí jésù mi ò dìde tìjẹtìjẹ dìde tọkútẹkù o nítorí ó tó àkókò àwọn ọmọ rẹ ń pè ọ alára àléèyàn ṣùgbọ́n àwọn ọmọ rẹ ní ọ gẹ́gẹ́ bí baba nígbẹ̀jọ́ ó jẹ́ ìwọ gẹ́gẹ́ ní gbẹ́dìde kan ó jẹ́ pẹpẹ gbẹ́dìde gbẹ́rọ́ nínú ilé rẹ màmá bàbá olúwa gbé ọdìde tamátamá pẹpẹ dúró bẹ́ẹ̀ olúwa fọ́ọ̀lẹ́ ni o pẹpẹ wà bẹ́ẹ̀ olúwa bínú sí i pẹpẹ má kọjá ẹbẹ̀ yẹn nínú ìran ó yá ọ fọ́ọ̀lẹ́ ni o pẹpẹ sáàsì ló yẹ dákẹ́ jẹ ló ní ẹgbẹ́ pẹpẹ gbẹ́dìde rọ́ nínú ilé rẹ pẹpẹ gbẹ́dìde ó yẹ kó pa ire wa pẹpẹ kò lè dìde mọ́ yẹ iná jò òkè pẹpẹ ṣe ti yánulẹ̀ lónìí o ìsàlẹ̀ ò lẹ́rẹ̀ ó yẹ pẹpẹ gbẹ́dìde kó gbé ọdìde tamátamá ẹ̀sẹ̀yà sisi masuwan ayé rẹ dìde ayé rẹ tàbí mọ́lẹ̀ láàrin àwọn ènìyàn ìpè yìí gbé ọsọ́kè tamátamá pẹpẹ yìí fà sọ́kè o ìmọ̀ kọ̀kọ̀ kò ní borí rẹ afani wálẹ̀ kò ní fàmọ́ rẹ wálẹ̀ tàbí mọ̀jẹ̀dà kò ní fàmọ́ rẹ wálẹ̀ lọ́sẹ̀ pínrẹ́pínrẹ́ yìí olúwa máa pínrẹ́ kọ́ tamátamá ẹsù ọ̀nì gbé ọṣubú o ọgbọ́n ọ̀nì bọ́rí ìyáta ká sọ́mọ nínú lẹ́yẹ o ẹ̀mí pàrọ̀ ojúkọ dọ́pin lónìí o ọ̀nì bọ́ sórí kó tó dáa fún wa àtọmọ rẹ lórí ẹgbẹ́ ẹgbẹ́ dídé ọmọ rẹ ò ní rẹ bọ̀ ọ̀nì dì bọ́tà jábẹ́sì ẹgbẹ́ tó sọ ayé rẹ pẹ̀lú ìyàwó yá iná jò ọmọ rẹ ò ní kó sí pẹ́pẹ́ ayé ọ̀nì rógó àbìlú tọmọtọmọ ọ̀nì rógó apanimọ́ pariwo ọlọ́rin ibi jíjẹ máa jẹ́ kí àwọn ọmọ rẹ ga o látòní lọmọ rẹ dán lórí níbi gbogbo aláṣọ àṣírí lọlọ́run yóò fàṣọ àṣírí bù ọ látòní lọ ibi jíjẹ àlàyé rẹ yóò máa dùn ní kò ní kan nínú lẹ́yẹ o ẹni bá torí ọmọ rẹ tó gùsọ òkùnkùn yóò forí ara rẹ gbé o ní gbé ìjọkọ ẹrọrùn nídìí ọmọ rẹ o òkè nìràwọ gbé ọmọ rẹ ò ní jẹbọ ọtọlọgọrùn ọtọlọgọ òṣùpá ògo ọmọ rẹ máa tàn fún aráyé rí ẹ ò ní dàmú tìrantìran o omi ayọ̀ tọmọ rẹ máa mú kò ní ṣàkọjá rẹ bí ìpípàdàpọ̀ máa nú ayé máa yẹ ni yóò yí ọmọ rẹ dalẹ̀ pẹpẹ ẹgbẹ dìde yóò dàpọ̀ mọ pẹpẹ ìrànlọwọ ayé rẹ á dìde láì lo ilé lẹ́tò ọlọ́run máa tó ayé ìwà tọmọ rẹ tò bí gbàgede máa jó lọ mọ̀ òun wẹ̀yìn rẹ ọlọ́run máa mú ọborí tọmọtọmọ bí jésù yóò fi dé ojú rẹ ò ní rí bí lórí ọmọ o ayọ̀ ló máa rí lórí ọmọ rẹ ò ní fi ká àbámọ̀ bọnu lórí ọmọ ò ní káwọ́ lórí torí ọmọ rẹ o ìgbà tí ìrẹ ọmọ rẹ bá dé lórúkọ jésù ò ní dẹni tá à ń du ẹ̀mí rẹ ìgbẹ́kúgbẹ́ wà nígbẹ́ ká ọmọlé ọmọ mọ́ ọ̀dọ́ ọ́fíìsì yìí ṣàbí ò ní rí àkóbá ń bẹ̀ yẹ o ìrímísí níṣẹ́ ni lọ́jọ́ ọmọ rẹ ò ní rìnrìn ìyà ìjáde rẹ dé ó yẹ gbàmájẹmí pọkànbalẹ̀ gbàmájẹmí ìjáde tọmọtọmọ èèrà ẹ̀ ní ìrìn ọmọ rẹ o jésù olúwa màmá jésù kan tó jẹlẹ̀ fún ọ lọ́wọ́lọ́wọ́ ṣé orílẹ̀-èdè ìsọjí tá a parí ní agége ní ọjọ́ Friday bí àwọn ẹ̀rí ṣe ń wọlé ó le ju o àwọn ẹ̀rí tó jẹ́ pé tó bá gbọ́ pẹ́rẹ́ wọ́n mọ̀ wípé kọ́kọ́rọ́ lé dáfídì náà fi sí ìbùkún yìí lẹ̀ màmá tí mo fẹ́ gbé wọlé yìí ọdún mẹ́wàá gbáko ló fi wá ọmọ bíbí inú rẹ̀ jẹ́ wá wò bóyá ìsọjí agége gbé.
1: mo wá sí ìsọjí agége sá mo ń wá ọmọ mi nǹkan ó ti lé ní 10 years njọ́ ta ṣe first program mo wá mo dẹ̀ sọ fọ́lọ́run pé kọ́lọ́run kú gbé mi pàdé ẹ̀ka pàdé mo rí i àjọ wá second program ni a dẹ̀ tún jọ wá third one ni ìgbà ta ṣe ìsọjí ọjọ́ kejì kò tẹ̀lé mi wálé ìgbà ta ṣe tọjọ́ kẹta yẹn ó tẹ̀lé mi wálé olúwa ṣeun mo dúpẹ́ o mo mọ̀ lóore o.
0: ẹnjiní ẹ̀yẹ́ ti tó àgbọ̀jọ́kù lọ́la gbogbo ẹ̀yin tẹ́ wá sí ìsọjí agége tí ẹ̀rí yín bá ti ń dé ẹ máa fi ránṣẹ́ sí mi lórí whatsapp màmá tó bá ń wábi tí àdúrà ti ń gbà láàárọ̀ yìí ìlú kọ́lẹ́ni lẹ́kọ̀ọ́ ibẹ̀ ni wòlíì tó ń dún ìtì máa gbàdúrà láàárọ̀ yìí pẹ̀lú àwọn ọ̀gọ̀rọ̀ ọmọ ọlọ́run bọ́ọ̀lẹ̀ ní kọ́lẹ́ àgbàdo ìjàyè lẹ́kọ̀ọ́ lọ́nà AIT yẹn sọ fún ọlọ́kadà kó gbé lọ sí Classic Arena Hall aago mẹ́sàn-án ni ò wá rí rẹ gbà ìlẹ́jà rúbọ sí pẹpẹ ọlọ́run abel rúbọ sí pẹpẹ ọlọ́run ọba solomoni náà rúbọ sí pẹpẹ ọlọ́run màmá tí ènìyàn bá ń gbàdúrà pẹpẹ nǹkan tó dáa ni pé kẹ́nìyàn rúbọ sí pẹpẹ ọlọ́run gbogbo ènìyàn máa dá ọrọ lẹ́nìí tó bá ti ń dẹ wàá máa sọ wípé màá dìde tìrantìran kò sí iye tó lè fi ránṣẹ́ o bọ́lọ́run bá ṣe ràn lọ́wọ́ tóní tẹ ọwọ́ tó fẹ́ fi dẹ ọrẹ ti tòní ọwọ́ tó fẹ́ fi dẹ ọrẹ ti tèní ọlọ́run máa gbé dìde wàá fọwọ́ rẹ dẹ́hùn rere ṣe o ìyànjú kò fi ránṣẹ́ kálẹ̀ gbọ́ ti tọ̀lọ́ ọlọ́run yóò bùkún ọ ọlọ́run bàbá alábìyamọ o
2: ààyè ló wà
0: hálù yá o.
3: hello hello prophet 09060 57 11 10 fún ìtẹ̀síwájú ètò yìí ẹ lè fi ọrẹ sínú account details yìí 30 34 34 77 14 lẹ́ẹ̀kan sí 30 34 34 77 14 Fakẹ́yẹ̀ Emmanuel ló máa gbé jáde first bank.
0: Abiyamọ o, a ò ní máa bọ́ jẹmọ.
4: The time is 6 a.m. from World Radio 89.3 FM, your preferred wholesome radio.
5: Láti ìkànnì kọ̀ǹga àgbọ́mọ̀bẹ gérégé laago mẹ́fà ìdájú lù.
6: Hello, good
2: Good morning. Here is the headline news on Wales Radio 89.3 FM, your preferred awesome radio. We are reaching you live from Wales Broadcasting House along Galafin Avenue, Oluyole Estate, Ibadan. I am Kemi Sola Williams. President Bola Tinubu is tense, is working vacation in Europe by a few days and is expected to return to Nigeria at the weekend. The political realignment ahead of the 2027 general elections records new momentum in Oyo State as political structure of former Minister of Power Chief Adebayo Adelabu, led by his former personal assistant Ajiboye Akonde, popularly known as Boye Nation, formally defected from the All Progressives Congress APC to the Allied People's Movement APM. The Joint Admissions and Matriculation Board, JAM, reviews its policy to allow candidates who have genuinely lost access to their registered phone numbers or email addresses to update the details through a controlled process. Nigerian Embassy in Qatar reduces the turnaround time for passport renewals and issuances to about 2 weeks following a 10-day passport intervention exercise in Doha. Nigerian Navy dismisses as fake a recruitment notice currently circulating on social media platforms, purportedly announcing a 2026 batch 39 recruitment exercise. On the foreign scene, United States refuses to issue visas for members of Iranian presidential delegations, including his communications team, for this week's trip to the United Nations General Assembly. That's the headline news. Join us at 6:30 a.m. on Perspective Unlimited. I am Kemi Sola Williams. Thank you for listening. God bless you.
4: 89.3 FM, your preferred wholesome radio. Efile Emayikuro, Wells Radio, 89.3 FM, Nibe Gongon Lewa.
6: Eko Ojumo, Ako Jokwa Wonko Koroni, Lunde Se Tigwonyi, Lati Kone Konga Gwamagwe, Wells Radio, 89.3 FM. Ti akale se opopona Alaafin Avenue Oluyole Estate Ibadan oye Olorun Adegoke loniroyin yin Are Bola Tinubu ti fi kun isinmi enu ise re nilo Europe pelu ojo perete ti won se reti ko gunle ko de pada sorile ede Nigeria titi opin ose Atunto Oselu saaju eto odibo gbogbogbo odun 2027 lo ti ni akosile ona otun ni ipinle Oyo bi Iko eleeto je ti alakoso tele ri fun eka ohun amusagbara ina manamana Oloye Adebayo Adelabu eyi ti eni to je amugbalegbe pataki re tele to le waju eni ti se Adiboye Akande Sangukade ti gbogbo eyan mo se Boye Nation bo ti se gbera kuro ninu egbe osulu olosusu owo APC to si lo darapo monu egbe osulu elege APM ajo ton ri si oro eto danwo asewole eko giga jambo ni won ti se atungbeyewo ilana eleyi to fa aye gba awon to se danwo ohun ti won se padanu anfani ohun tan fi sako akosile oruko won bi number ero bare eni soro ati ojo opo email won lati le se atunse toto si idanwo na Ile ise asoju Nigeria nilo Qatar ti mu adiku ba yipada akoko ele ti won fi gba iwe irinna ati atunse re sibi ose meji leyin idase olojo mewa to waye nilo Doha Ile ise omo ologun ori omi ti sakodanu akojopo iroyin ayederu lori igbani sise ele tan pe ko ri be ti njarinrin loju opo aye lujara gbogbo Orilede America ti fariga lati fi iwe irinna fun awon omo egbe igbimo ele ti are lo Iran Masoud Pezeshkian gbedide so fi ma awon iko onipare ni soro re fun irin ajo ose yi lo sibi apero ajo osokan agbaye UN eyi lo pin akojopo awon kokoroyin fun ti owuro ni e darapo mo wa bo ba ti di ni ago mejo owuro lori agbeyewo iroyin agbon magbe oye Olorun Adegoke loniroyin yin e seun te n gbo wa o Olorun yo bukun fun yin Eko Ojumo.
7: ayé ń dà kìrìkìrì tí wọ́n ń pọn yìí. West Radio 89.3 FM Kànga Agbẹ́mágbẹ́.
8: Orúkọ èmi tí ẹ̀ ń gbọ́ ohun rẹ̀ ni Mrs. G.A. Fashion ti Good Women Choir tẹ́ ẹ mọ̀ pẹ̀lú orin ọdún lọ sókè. Ibi tí a wà yìí ó là ń pè ní Wells Radio 89.3 FM Kànga Agbọ́nmágbẹ̀ tó kún fún omi ọgbọ́n ìmọ̀ àti òye. Mo ń kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa lọ́mọdé lágbà lọ́kùnrin lóbìnrin wípé ẹ kú ìmúra ọdún Kérésì àti ọdún tuntun. Ẹ̀mí wa ṣe ọ̀pọ̀ ẹ̀láyé lórúkọ Jésù Kristì. Ẹ máa gbọ́ Wells Radio 89.3 FM Kànga Agbọ́nmágbẹ̀ nígbà gbogbo. Orúkọ èmi tí ẹ̀ ń gbọ́ ohun rẹ̀ ni Mrs. G.A. Fashion ti

ìròyìn Vanguard eléyìí tí òun náà wà ń ta lọ́wọ́ mi lóòrò tó ní òun náà mẹ́nu ba ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú bí nǹkan ti ń nira lórílẹ̀-èdè yìí bí ẹgbẹ́ òṣìṣẹ́ Nelson bá ti ṣe ń ṣàtìlẹ́yìn fáwọn òṣìṣẹ́ lórí ìbéèrè fún owó epo bẹntiró eléyìí tí ó jẹ́ àpò méjì àbọ̀ náírà yan 500 naira àti owó oṣù òṣìṣẹ́ tí ó kéré jùlọ tó jẹ́ 500,000 naira tan fi bẹ́ẹ̀ pé ẹ wo àwa náà ṣàtìlẹ́yìn fún yín ẹ̀yọ́ eléyìí náà ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ epo epo tá a fi ń dáná epo pupa ẹ̀yọ́ ìjọba ìpínlẹ̀ èkó wọ́n ti ṣèkìlọ̀ fáwọn ará ìpínlẹ̀ èkó lórí epo kan tí wọ́n pè ń fa àrùn jẹjẹrẹ wọn ni tó ti gba gbogbo ògbóró kan tó ti gba ọjà kan bẹ́ẹ̀ yẹn bá ń lo ojú òpó ayélujára lẹ́nu ọjọ́ mélòó èyí ó mọ oríṣiríṣi nǹkan tí sàn ń jàrìnrìn tí ń kàkiri lórí ọ̀rọ̀ àwọn oríṣiríṣi nǹkan tó jẹ́ ayédèrú àgbélẹ̀rọ tó jẹ́ pé kálukú sà ń ṣe tiẹ̀ lọ́nà àti ọ̀nà ẹ̀bùrú àti sàkọ́rọ̀ jọ lọ́nà tí ò tọ́ tó jẹ́ pé wọ́n sì fi ń ṣe ìpalára fún ọmọ làkejì ni kì í ṣe ìpínlẹ̀ èkó nìkan ṣùgbọ́n ìròyìn eléyìí ní ìpínlẹ̀ èkó ni wọ́n ti ṣèkìlọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n kì í ṣe ìpínlẹ̀ èkó nìkan o bí àjọ eléyìí tó jẹ́ ààbò ara ẹni láàbò lu NSCDC bí wọ́n ti ṣe yàbò iléeṣẹ́ kan tó pé wọ́n ti ń ṣe ẹlẹ́rìn dòdò tá a mọ́ mu wọ́n ní pé èyàn ọ̀tán tó ń ṣe wọ́n ní àpélẹ̀rọ làwọn náà ń ṣe wọn ò gbàwé ẹ̀rí wọn ò gbà ń fò tẹ̀lù wọn ò sí níbi tó ti tó àti ibi tó ti yẹ àwọn kan sàdálẹ̀ sẹ́lẹ̀ náà bá bẹ̀rẹ̀ sí ipò kíní ọ̀hún pọ̀ ni wọ́n sì ń ṣe wọ́n sàn ń pò ó pọ̀ ni wọ́n sì yí rẹ̀ ni wọ́n ń kó o ta ẹ wò ó àwọn àjọ aláàbò NSCDC wọ́n ti mú wọn wọ́n mú àfúrásì méjì wọ́n sì délé iṣẹ́ wọn wọ́n rí kíní ọ̀hún bí ìbàbíba tí wọ́n ti pòpọ̀ tí wọ́n ti sí ìlú rẹ̀ tán ti dé pa tán ti fọ̀rá dé tó jẹ́ pé bẹ́ẹ̀ èèyàn bá rí báyìí ó wọjú nígbà wọ́n bá pé bóò ni báyìí èèyàn bá ti èèyàn ó kọ́kọ́ kálukú ó lè gbèrúra láì mọ̀ pé eléyìí ò ní ìfòǹtẹ̀lù ẹni tí ò bá yẹ wò ẹnu pẹ́lòmí èyẹ wò kẹ́kọ̀ọ́ wọ́n ṣe dáadáa ó sì ní ìtì ó mọ́ tónítóní ẹ bí ọ̀rá rẹ̀ ṣe bó ṣe rẹwà tó kálu ẹlòmí ó kàn dáàmú kò ní yẹ wò ẹ̀yọ́ ẹ̀wọ́ ọwọ́ ti ba afurasí méjì ìròyìn ọ̀hún pọ̀ ṣùgbọ́n ẹ jẹ́ ń ṣẹnu ń dédé sí bí ń bíná mò ń bọ̀.

0: kí ló dé ṣe mọ̀ pé
1: ìbéèrè ni ṣe iná náà wà lára n tó jẹ́ pó wọ́n
0: ṣe sórí iná dá dúró láyé ọ̀tọ̀ o iná ó dá dúró láyé ọ̀tọ̀ epo ó dá dúró láyé ọ̀tọ̀ ṣùgbọ́n mo ń fi àwọn nǹkan yẹn ṣe àkàwé wípé ṣe rí tí Dangote bá ti lè gbéra sọ tó tún sọ pé ó dáa náà o òun nǹkan báyìí ó dẹ̀ rí kinní yẹn ṣe ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé ó ṣeé ṣe kí àwọn ìjọba wa yìí kí wọ́n mọ̀ tó ran Dangote lọ́wọ́ gẹ́gẹ́ bí ó ṣe torí pé mo ṣàkíyèsí ọ̀rọ̀ ìrìnàjò Dangote Dangote jẹ́ nìkan tí ò lórogún Dangote báwọn olówó Nàìjíríà ṣe pọ̀ tó ìmí lọ ń dáṣẹ́ sílẹ̀ lórí lókè òkun ni now tí Dangote bá dá ọ̀rọ̀ iná rẹ̀ sílẹ̀ ní ìsìn bí ó ti mọ ni ó mọ ọkọ ìyàwó rẹ̀ ó ṣe lọ́dì nígbà ó bá dá iléeṣẹ́ tiẹ̀ sílẹ̀ tó di pé àwọn èèyàn wọ́n tó ń lọ síbẹ̀ wọ́n tó ń rí iná tàn wọ́n ṣe gbogbo ẹ̀ tí gbogbo ẹ̀ tó ń ṣe kínní àwọn tí ọ̀dọ́ ti wá nígbà tí wọn ò bá wá wọ̀rọ̀ kan fi sàdá ṣe lórí ìrìn àjò yìí nǹkan yẹn tó lè mọ gbẹnu sókè kò mọ wọn láì jẹ́ wípé àwọn tí wọ́n tún jẹ́ tí wọ́n làmìlaka lórílẹ̀‐èdè nàìjíríà àwọn náà ní ọgbọ́n àtinúdá bíi tiẹ̀ mélòó nínú àwọn olóṣèlú mélòó nínú àwọn olówó nàìjíríà ní ronú bí Dangote ṣe ń ronú láti máa jẹ́ pé ó ní àwọn nǹkan kan àtàwọn nǹkan kan láti fi ran orílẹ̀‐èdè nàìjíríà lọ́wọ́ àfi kí wọ́n máa kó kán máa kó ságbàlá wọn kán máa kówó kán máa kó síbi ìjọ tí mo tẹ̀ ti rí ibì kan tí wọ́n ṣe tọ́lówó kan ṣe tí ń kó owó jọ síbẹ̀ níbi tí owó ti ń jẹrà nínú fọ́nrán tí a máa ń wò yìí ó bà mí nú jẹ́ pé ní orílẹ̀-èdè nàìjíríà bá a bá tiẹ̀ tún wá rí gbogbo ẹ̀ emefiele ńkọ́ tí ń kọ́lé kí bí ẹyẹ àwọn àpẹẹrẹ kan nìyẹn wọn àdẹ ní owó yẹn tí wọn fẹ́ fi ran ọmọ orílẹ̀-èdè nàìjíríà because dí Dangote ṣe wà yẹn tí kinní yẹn fi dáa ni wípé yóò tún rí gbígba àwọn èèyàn ṣiṣẹ́ sí àwọn èèyàn tí ò ríṣẹ́ àwọn náà wọn ti bẹ̀ di ẹni tó jẹ́ pé kinní o àwọn náà mọ ṣiṣẹ́ pẹ̀lú iléeṣẹ́ Dangote tó bá tí nǹkan yẹn tó bá dá sílẹ̀ ṣùgbọ́n nǹkan tó ń bà mí lẹ́rù bẹ́ẹ̀ ni wípé ìgbà tí ò bá ti sí orogún fún nǹkan kí ni àjọ iléeṣẹ́ iná orílẹ̀-èdè nàìjíríà tó ń ṣe ṣégeṣége ẹ wo bíìlì tí wọ́n ń gbé wá ní ìsìn nítorí ọlọ́run bíìlì tí wọ́n ń gbé fún ilé kọ̀ọ̀kan ní ìsìn èmi ni bàǹdé èmi ni bàǹsí ẹlòmíì kódà kó tó rí owó náà yẹn san wàhálà ni ẹ tún lẹ́ fún wa ní mítà ọ̀fẹ́ pé ká wá gbàǹgbà kan ó kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó di pé wọ́n fowó gbà ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta nígbà ó tún yẹ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó ti wá tún léwó sí ní ìsìn débi wípé bẹ́ẹ̀ bá fẹ́ gba mítà yẹn ní ìsìn 100 plus ni bí 135 tàbí 140 ṣá ó ní ìsìn tẹ ní prepaid mítà ẹ fún àwọn èèyàn ẹ sì lẹ́ wá ìtura fórílẹ̀-èdè nàìjíríà ṣé ìtura nìyẹn a sì ń pòǹpẹ pé kí àwọn èèyàn kí wọ́n mọ rí iná ṣiṣẹ́ ṣé ẹni tí ò lè tí ò lówó láti ra prepaid mítà ṣé kò ti kẹ́ran báyìí torí pé bíìlì tí wọ́n mọ̀ gbé wá fún irú ẹni bẹ́ẹ̀ gan òbítíbitì tó yẹ pé máa fún àwọn èèyàn lórí ni ó fún oṣù kan ẹ wò bọ́rọ̀ orílẹ̀-èdè ẹ wò bọ́rọ̀ iná nàìjíríà ṣe ń lọ sí kò di pé iná tẹ̀ dẹ̀ fún wa náà bákan náà kìí ṣe iná tó frequent àwọn orílẹ̀-èdè tí wọ́n wà pẹ̀lú wa tán jẹ́ alámúlégbè wa tá ń gbọ́rọ̀ wọn ẹ lọ sílẹ̀ egypt ní cairo 24/7 iná wọn ò lọ́nà kí ló dé tó fi wá jẹ́ pé orílẹ̀-èdè nàìjíríà ọmọ ẹlẹ́ran wa kúkú wa ń jegun ní gbogbo ìgbà kí ló dé ẹ̀dẹ̀ ẹ̀ ń ṣe ìjọba léra lórí ok bí ó bá wá sí irú Dangote yẹn ní ìsìn so tí ò sí irú Dangote yẹn ní apá kan bó tilẹ̀ jẹ́ pé nǹkan rẹ̀ náà tiẹ̀ náà wọ́n àti pé ńgbà mí ìgbà kan jẹ́ pé àwọn nǹkan tó náà ń dojú kọ okun àníṣẹ́ tí ò bá sí irú iléeṣẹ́ Dangote yẹn ṣe àwọn nǹkan kan wà tí ò ní jẹ́ ìrọ̀rùn fún yàn sìmẹ́ǹtì Dangote wa àwọn nǹkan sì wà tí wọ́n wà lórílẹ̀-èdè nàìjíríà tó jẹ́ pé ó yẹ káwọn náà tiẹ̀ ran owó mọ́ kán ran àwọn tí wọ́n ń jáde iléèwé lọ́wọ́ káwọn náà mọ́ dálé iṣẹ́ lẹ̀ Dangote yìí náà ló ń sọ nígbà kan wípé ok òun dé airport ní òun dẹ̀ bàjẹ́ nígbà tó ń rí jet àwọn bàálù aládàáni tí àwọn táwọn ọmọ nàìjíríà tí wọ́n jẹ́ olówó nàìjíríà tí wọ́n ní

0: e kaabo pada latojo jalon agbeyeworoyin agbomagbe sin te o agbeyeworoyin agbomagbe sin te owo waju ni ikane kan ga agbomagbe Wells Radio 89.3 FM ti akale sopopona alaafin avenue oluyole estate ibadan enyo gege bi awon iroyin lokoko ojo kan eleyi ta tin mu gota tin mu so lataro lori ibi tin lo lorilede nigeria ti ambassador wale egbe omi ti ba npe kelu lori oro kan eleyi ti iroyin ohun to se jade nipa bi nkan ti nera to lorilede yi ti egbe osise ti won pe egbe osise NLC ti won sa atileyin fa awon osise lori ibere ti awon osise nbere fun lori owo epo ton pe ewo ijoba e ba wa wa be ti din owo epo iku ti e so di apo meji abo naira yun 500 naira te so owo epo di 500 naira o ba ti ese a ba le so di muri marun 100 naira bo ni o ba ti ese dun to sugbọn eyan one kankọ won ne pe owo osu ile to kere julọ kan so di 500 egberun lona 500 owo naira egberun ni ona 500 owo naira owo osu to kere julọ eyan 500,000 naira ti won pe egbe osise NLC won pe ewo awa asiat leyin kini ogun ati leyin eyin osise eyo be gan gele ona ne ko ti ri o ti won se ti fun ijoba ni gbedeke ninu akoranse ile ti egbe osise NLC ati awon osise ilu to fi ma awon egbimo ti won dunadura loruko egbe ohun lana ti won bere fun owo osu ile to kerejo egberun lona 500 naira 500,000 naira lowo osu osise to kerejo lo ti won pe awon fe bayi o won se pe ki joba bere si gbe igbese lati wo ona ti won fi mu adeku ba owo epo bentiro ti won si so de galakan apo meji abo naira kini o nera po lori awon osise o kini nera o won wa fun ijoba apapo titi di ojoru oyan Wednesday ogbonjo osu kesan ta wa nu re yi won ni ta won fun joba dinu o won pe e wa nkan sise lori oro owo epo atowo osu osise to kere julo baba wa nation oye mo papapa ka to soju opo le fa awon arale lati ba wa dasi lati ba wa dasi eto
1: un o se je kin mu kekeke tori ikan la la nse lo lowo ta fi be sinu ikeji bi n ba ti mo nse lo lowo ti mo nso lo lowo lori oro ti are tinubu ti won wa ni holiday bayi ai ko si wala o da tori pe teyan ba sise o ye ko ma nisimi sugbon awon akoko kan wa ati igba kan wa to je pe nkan kan ko ye ke eyan se ni akoko yen so ti eni nsin o ma nya mi lenu pe akoko ti gbogbo nkan ba hot ina ni are wa ma travel lo si France so lati ati jo ti won si tin travel lo hun ti an so pa won lo leave awon lo yanju nkan tabi keji ati ri ibo sile kankan igba ti o si security ti o si nkankan awon oludokowo ni wa ti ki ba se wi pe are wa na ba bo sokoto daada pe in ti mo lo fun ni ti ibi ti mo lo yen o lakoko si mi o awon ti mo ba so to je oludokowo gbogbo nkan to be yen na lawon no beere oro na la so ta fi lele ni isin se en to ba fe dokowo fun nilu kan lorilede kan ti ina ewo laye aye ECN aye awon nepa ina se daada abi nepa ina se ina won wa oke daada ko ti je aye akoko yi se awon to ba fe se e ri pe le se po o po jamura ni akoko gba ti mo nso yi sugbon ni isin ko ri be mo so are wa gbogbo nkan ti ba fe se patapata ki won ojo kan ran ti omo orilede Nigeria ni bi ti won wa yen ki won ri wi pe oda na nkan ta won fe se to to
0: e mo nu ba ore egbe osise pelu owo osu to kere julo 500,000 ati owo epo kan so di 500 naira oya e sare mo papa
1: e se ri nkan ta won wa osise nse mo to ki won pe won se sugbon o ti ye ki tan se nkan yi ti pe tori pe mo ma nso kini kan ri pe increment ko lo kokko nkan se mo yi pe ti won ba mu nkan wale ti gbogbo nkan da osise aladani yo di ona bayo o sise olokowo oludokowo yo di ona bayo awon na owo ti won ba nfun won mo yo to won na awon go ni le ma ponpe pe owo awon fe ki won increase owo awon leni kan increase owo awon lola won ni le ma ponpe be
0: nigba to ba je pe afikun owo osu se o na lona to kan ba
1: no ki se afikun owo osu lona to lona kan bi ko se wi pe ki won ri wi pe nkan derun fo mo orilede Nigeria na
0: eja sojo po ile ka bere erungba awon ara ilu lori gbogbo royin ta ti mu 0916893 1000 at 0915 333 4893 hello o ti re bete e ba pe wole hello iyan na re o oda eje mu yi hello e ti wole eku ojumo o eku ojumo sa oruko yin ati bi te tin pe wa
2: Oruko mi ni Mr. Sam lati Liberty.
0: Lati Liberty eko ojumo.
2: Mo wa ni san.
1: E ka ro sa.
2: Mi o ni atokuna ati yin o.
0: Ojumo sa.
2: Seri oro ile ti kan meji pe mo fe mu. Seri ajairo ko mo nto kan ni. Eleyi o se oro ka fowo kun owo osu rara. E lo joko e so fun won kan gbe owo osu wa sile. Ki nkan wa le. Ki nkan ba wa le. A ri nkan fowo se. A lowo kekere lowo a mo ra nkan pupo. But if I did not do the 500,000 feet, I would do one last. And you know, we just want to go by the one another, and let you not push it over another at that
0: moment.
2: Yes, can you? Tell you, see, open to coconut, tell you, Dobby, or Monto Canada. Tell me, just put your rules, Juni, Calabasi, Equian. It's what you do bad that, can't you do what you wrong? You can't lose your name. But one at one palatical abalati, a cool, I bad and conquer. Who bring you, Dama? Elo ojo meta ni won lu ni ni agbo agbo si long bridge ni onisha ojo meta ni won lu se lo award contract to call in Africa oni ti mo bura award kon na yen 15.3 trillion ani na ni si do ba lele won kan lo won fi iPhone owo ni
0: oda
2: ni tebi to ye kan lo ni won lo
0: e seun e ja fe lo bi na lanfani e seun pupo e seun 0916893 1000
3: hello
0: e ti wole e ko ojumo oruko yin ati bi te tin pe
3: ore mi omo baba olomi yi nko o
0: alaafia
1: alaafia lo wa
3: e seun oloye ismail omo eleye de oruko ti bi ni
0: e seun e ko ojumo
3: mo n pe lati opopo na muslim e gbe da tu baro ni oni laadiun emi o blame awon osise tan ja fekun o elo lowo tan gba to to won na e wa ba mi bere lowo gugu awon ara ilu ki joba ti yo owo ran lowo eko se gugu apata ato ni se owo ato ni se osu se ba inta se ba se ra la wa na nta ta yo owo ran wo lowo to yo ja wa lori se wa mo mo se yan ba ba mi lo bi se ati furniture carpenter se yan ba ba mi lo bi se last nisin an san 10,000 lowo yi be na na break la na lo ga se mo ti pada so ti 12,000 ma wa lowo pe owo oko owo nje e se temi lo e kemi na gba ni bi 150,000 mo le mi no te ni gba ni 170,000
0: eyin na o fowo kun
3: e kaluku ni o kaluku ni yo owo ran wa lori oja re a se ma pay ma won o si se kan ma kan kan ma kan ma run pa ni
0: oda e seun
3: e mo te wo se gba jide ja fe ku kon pe owo powo ju be lo orisho owo gba nbe olowo o gba nbe ta po sinu ile ni
0: oda e seun pupo e ja fe lomi na lanfa ni tan gbianjo ati so na na pe se owo e kunwo ohun so ni onloka tori ban ba ti igbe kunwo ohun awon oloja na o se kini awon na o gbowo oja
1: won
0: o
1: le oja won
0: pe loke pe ase mi 500,000 le ngba so mo ko si ye te ta le gba na
1: ewo ji won
0: o le to bo ra yo ma fese mule ti nkan o ba rorun e je mu pe yi hello e ti wole eko ojumo e ti wole
1: re now
3: e ka
0: ro so ruko yin ati bi te tin pe wa
3: ni mi loya ti ti omo ni lati loko apapa ban
0: e seun e ba wa mu ba papa
3: o ku se
0: olorun lo nsise
3: e ba won ni so mo kiye
1: e ka ro sa yes sir
3: anti mo kiye ku se
0: e ka ro sa e
3: bi ko ma gbe pelu wa o ba ko ko ma rin ki dale o
0: e ma binu ipe gbogbo e na la ngbe towo wa ba ti ko pa na ni
3: mo ri pe o se rin ki rin ki e gbe
0: e ma binu
3: so ku se nipa ti osise ati awon nkan to won seri bo se wa ni ile ki lo wa gbanja awon osise won ni ti won awon ara ajo ni ti wa se ko ba awon ko ta je awon ton ta ja ton ta gba gbogbo lo ni ti association e lo wo won ni si igba to se lo ti
0: hello agbo yin mo o to
1: agbo won mo
0: eh te ba ba won fani ati tun pe wole pada en ton gbianju ati so ni pe awon egbe oloja gbogbo won na ni egbe kokan tan se alata ni ile ko ni o re si de to si je pe laarin ara won o ti se apero won o ti se pade won o ti mo ke ye bayi la mo se ye bayi la mo ta o da be kon ton gbianju ati so nu 0916893 1000 that is 0915333 4893 to fi mo is 0911 333 3893 lojo ko Facebook Girls Radio 893 FM fan page eko ojumo oruko yin ati bi te tin pe WhatsApp
3: e oruko to mi ni ade lati UI ni bi bayi
0: e seun e ba wa da
3: seri Yoruba ni e ma binu Yoruba ni omo to ba se apa ni iya re nbe ni 2023 Olorun fe na wa lowo gogo sugbon Olorun wa re pe Nigeria gan je pon se kan ti won serious Olorun de yowo nga ti ye professor ye ni Osibajo ordinary lay professor a very sound professor very brilliant professor everybody pe gba ti any igba kan ti are ana gbe joba fun to swabu e gba tegun fe si wa ko ri pe baba e gbe ni Nigeria ko pe ni dai kun be ni gba gba yin iru ohun na fe contest sugbon godfather e are baba Tinubu na fe contest ba yin ko ye ki Osibajo so pe o fe contest nka ma ri pe sugbon lo fe lo sugba awa ofura baba kan ti jo angel anti mi ni radio station yen igbo la ti le gbo njo njo se njo se gbo la ni where the world kiru baba ti ni bu yen ma defeat a professor in the permanent election a professor you got baba that you have in Chicago and the question about for one year have been having that role there defeating the professor
0: ke se to eko na bi se se bi onikalu o
3: ti bo se bi o anti je be le be na ino ka le ba ka we le ti sudun yen be in shock lo ko doko education o se pataki laye ni lo ko education ti won in ba bi e ko be gba education yen bayi se won lo wa di sabi gate ni se se education so wa ni ko di je je to je mi o cherry professor o siba je yen lo lo fe lo sugba awon nigeria lo ye ka ko te si ati baba tinubu le jo ko le yen ma contest ara
0: to
3: le ma fe ko to ma la ebo kan ni
0: o
3: ma ni ti e ya emi suru
0: ko to mo ba wa gbe eyi te nso emi
3: so
0: emi
3: so
0: lori eyi
3: mo so bi ti wa na la je ta bi ni ko ni 15 ta bi won awon ns don ma di mo so bi ti je na se ti wa ko ye ka le ba ti mo ko te ra ndo ni 23 o ye ko ko te ra le ka le ko nbe ni
0: ni wo ye ti
3: ko ma je fun yin
0: e seun ni wo ye ti yin nu o nka lo ko lo ni iwoye ti e ni wo ye ti yin nu 0916893 1000 eda kun ta ba ti mu o na ni e menu ba lori eto yi enjo e ma ja tabuku eni kankan en ta ba ti mo ni lojo opo Facebook Wells Radio 893 FM fan page elo e ti wole e
3: ko ojumo
0: e ko ojumo oruko yin ati bi te tin pe wa
4: 200 kiba ba wa ayanana
1: e sigun san
4: ilu ko si mi mo ki la taye gun ale lo
1: e sigun shadowe
4: e ni pa si Dangote yan ni mo fe so to ni ko fe joko wo lori ina
0: be ni owo to ju billion $1 lo
4: wa nbe oro GTC mi eri pe awon baba wa to wa nbe yen won ni aisun ara aye ni mo nira ki aro oro e ti ejo na baba wa to wa nbe mo fe bere ta e dapu ta ni sakoso ina bayi e joba atako ni abi awon aladani ati mo tun fe bere pe ta ni sakoso epo wa e joba atako ni abi awon aladani tori pe e so nbe yen le kan wi pe awon omo eleran wa yegun ààrẹ kò epo petrol 1,500 per litre. Bẹ́ẹ̀ náà ni iná tá ń lò yìí tẹ́ bá débi tẹ́bi fẹ́ lọ rí táàkì náà ń ṣe yìí àti mo lọ rí táàkì náà bíi some weeks ago 2 weeks ago 30 units wọ́n ti máa ń fún mi fún 1,000 tẹ́lẹ̀ mo wá ra náà ẹgbẹ̀rún mẹ́jọ fún 35 units. Irú orílẹ̀-èdè wo la wà yìí? Ààrẹ wa ó kàn ń fòkiri bí ẹni kí ni káàárọ̀ òrìṣà ká má sì sọ ká máa ń sọ̀rọ̀ tí ìdá sí ààrẹ kò mójú tó lé igbákejì ẹ̀ náà tún sí lé gbogbo lásìkò tí ìṣẹ̀lẹ̀ lórílẹ̀-èdè ní ìsìn kò tí ń tọ́ka ààrẹ kàn ń ṣe fàájì kiri jẹ ní òótọ́ ó dákẹ́ yóò ṣiṣẹ́ kó sinmi ibi tó dẹ̀mí ẹ̀rẹ̀ yẹn ti lé lọ lo ìsinmi rẹ̀
0: ọmọ
4: Nàìjíríà báyìí baba n so n bẹrẹ lẹẹkan wípé gbogbo àwọn tí ń ṣiṣẹ ọwọ nígbà téèyàn bá ń fi bẹbẹ dísù 2009 ṣiṣẹ tó pẹ gba èyí táwọn tó ń gbéṣẹ fún kan tó bá ti wọn jù wọn ò lè ṣe
0: ẹ ṣeun ẹja fẹlòmíì náà láǹfààní ẹ ṣeun púpọ̀ ẹ ṣeun o lójú òpó facebook wa samuel ige wọn ti fàtẹjíṣẹ sọ wọn ní ẹkú ojúmọ ẹyin èèyàn mi ó yọ ọlọrun bàbá wọn ní ṣe àkó ojúmọ ẹ ṣeun púpọ̀ wọn ní comrade ige ní kinyo wọn ń pe ẹkú iṣẹ ọpọlọ ẹni ẹ ó ṣàṣeyọrí lórúkọ jésù àbí adébọdẹ yusuf ọládìmídìá wọn náà kí wa kú ojúmọ adéwùmí kazeem madikasi wọn kí wa kú ojúmọ ẹkú ìròyìn oníṣòyìn kà láti new garage ẹlò ẹ kú ojúmọ sà
3: ẹ káàárọ
0: sà
1: ambassador
3: ṣe àpá
1: àdúpẹ́ lọ́wọ́
3: lọ́wọ́ olórí olóde wa òsùn lé ìgbákejì ẹ̀ ní òsùn lé àpapọ̀ náà náà fọ́ lọ ife òun náà lọ gbàdúrà fún president
1: nígbà bẹ́ẹ̀ ṣe ń ṣe wá báyìí
3: àti wá lórí olóde tó sá
1: ṣẹ́rí
3: nǹkan kan jà mí lẹ́nu ṣẹ́rí incompetency ìjọba yìí ó kàn hàn lóríṣiríṣi ọ̀nà ni àkọ́kọ́ tó bá yẹ pé gbogbo nǹkan wá dáa dangote ò lè sọ́gun òfẹ́ máa fi refinery èkó máa fi dikè tún nàìjíríà tí ìfàníwá ìwà bá yin iṣẹ mẹrẹ ní bá yin iṣẹ àkọkọ kò lè sọ pé ó tún wá sọ pé ó tún wá lórí láyàlá ó sọkùn pé máa taná fún wa nígbà tí òun ti kó gan ló ló ti kéde owó epo ó sì tó bá ní kó wálẹ̀ ó máa wálẹ̀ tó wá ní kó lọ sókè ó máa wọ àti ìyànjú yẹn ó tún wá ló fẹ́ ṣe náà fún wa ṣe wípé incompetence ìjọba ni ẹ tún sọ̀rọ̀ pa lagos calabar expressway àmàsúrà bí. incompetence ìjọba náà ni ẹmọ bálù project yẹn bí 13 billion, 40 trillion naira so wọn wà rí security kan lè gbà kó máa monitor each section jẹ́ pé àwọn tó fẹ́ fundalize tó fẹ́ bàjẹ́ wọn fi ní bàjẹ́ ó yẹ kí àwọn ìjọba kan ṣe meeting pẹ̀lú àwọn ọlọ́pàá then kí contractor gangan kan gba security tó máa monitor everywhere nǹkan tó yẹ kán ṣe ni ní ìlú òyìnbó náà wọ́n ń jì kan lo òyìnbó náà pé fundalization tẹ́ẹ̀sì òyìnbó ló ń jẹ́ fundalize òyìnbó ló ń jẹ́ tẹ́ẹ̀sì wọ́n jì kan náà lo òyìnbó wọ́n máa gba security wọ́n dẹ̀ máa kọ́ lọ́pàá náà kó máa bá wọn ṣe pàtó security náà wọ́n máa ṣe pàtó kó sì tán tó lé nínú kókí ní ìyí ṣùgbọ́n àwọn tó àwọn mọ̀kànmọ̀kàn lọ́kàn kà ṣiṣẹ́ nígbà tí wọ́n bá gba mí ìtẹ́ máa sọkọ mí ṣe kó wọ́n ń ṣà lórílẹ̀-èdè ni nigerians àti wà kọ́mà àmọ́tọ́lọ́ kí wọ́n wí nigerians kọ́mà láwà mọ̀kàn tó ṣẹlẹ̀ wọn ẹ máa bẹ́sùn.
0: Ọ̀dà ẹ̀ṣẹ̀un púpọ̀ 0916893 1000 àti 0915333489 lójú òpó Facebook tí mo ní bàbá láti yànnà fatipẹ̀ owó labí dàda àwọn ni akó ojúmọ́ mà ọlọ́run ṣeun táwọn darapọ̀ mọ́ wa lónìí ẹ̀ṣẹ̀ o. Hello, ẹ ti wọlé o.
5: Ẹ kú sá.
0: Ẹ káàárọ̀ sàárù
5: kan ní àti mi.
0: Ẹ ṣeun.
5: Mo ń sọ lọ́lọ́ ẹ̀kọ́ mo ní gbogbo alani lọ́wọ́ ta àbìkẹ́rù àti àwọn òṣìṣẹ́ ìjọba ni o àti àwọn atẹ́yẹ pé à ń ṣiṣẹ́ ọwọ́ ni àbáwọn tó ń ṣe oníṣòwò gbogbo wọn ló ní association lóríṣiríṣiríṣi. Nígbà tí mo rántí ìgbà kan tí àwọn òṣìṣẹ́ ìjọba tó bá daṣẹ́ lẹ wọ́n ti gbé kiri kan sókè wọ́n ṣe gbá ẹ máa rí àwọn ìyá oníṣòwò ẹ sọ pé kọ́ má dìlé àwọn kọ́ má sọ pé wọ́n fẹ́ ṣe sẹ́ẹ̀kì kankan kìdíkọ̀dọ̀ àwọn fẹ́ lọ gba wọn torí táwọn ọba ṣiṣẹ́ lọ́jọ́ kan àwọn ò ní jẹun o kìdíkọ̀kìdíkan kọ́ má fi tiwọn kó bá tàwọn o lóríṣiríṣiríṣi bẹ́ẹ̀ yẹn náà ní ìsìn báyìí ìgbà táwọn òṣìṣẹ́ ìjọba ò jáde mọ́ fún wa bọ́ báyìí àti tó ń pariwo pé àwọn òṣìṣẹ́ ìjọba ló yẹ kó jà fún wa ìgbà tó ń jà fún wa àmà pariwo wẹ́ inú mi dùn pé wọ́n jáde sí tọ́ba báwọn fẹ́ gbà pé kọ́ dá epo padà sí 500 naira tọ́ba lè gbé ìgbésẹ̀ yẹn bóyá gbogbo àwa tí a kì í jáde tẹ́lẹ̀ àbí tá a kì í pariwo tẹ́lẹ̀ bóyá a lè máa join wọn láì jẹ́ kí pé iṣẹ́ yẹn kó ṣe ẹ lọ́wọ́ gbogbo àwọn labour rich country wa irú ibi tó ti ń jà ní ìrànì èlò náà ti pọ̀ ń bẹ̀ ẹ lọ́wọ́ libya èlò náà ti pọ̀ libya gbogbo country tó múlé tì wá ẹ lọ́wọ́ ibi tó ti pọ̀ ń bẹ̀ kí wá ni problem wà gangan náà what is our problem. Èmi ò tí ì mọ o, I don't understand. Kò yé mi. Ẹ kú ètò kò níbà jọ olóyè àkínsí lè
0: rí. Ẹ ṣeun olóyè àkínsí dé ẹjẹ́ ń tẹ̀ iwájú lójú òpó Facebook wa. Dàda Babatunde ṣe wọ́n ní ẹkú ètò nígbà tó bá yá ọ̀rọ̀ awólọ́wọ̀ nípa mẹ̀kúnnù láti gbara wọn sílẹ̀ ó máa wá sí ìmúṣẹ. Lóòótọ́ àwọn awólọ́wọ̀ pé nígbà ó bá yá mẹ̀kúnnù fúnra wa náà lágbára wa lẹ̀. Owó labí dàda wọn tó fa àtẹ̀jíṣẹ́ bí ìsọwọ́ wọn ní orúkọ tèmi ń dàda súpà láti ògùn pa ẹ̀wọ́ gbogbo aláṣọ ògùn panu wọn ní kò yá fi àwọn wọn ní. ko ye ki awon osise kan ma bere fun afikun owo osu won ni bi ko se ki won bere fun atunse bi won se ma tun gbogbo nkan se bi epo bi disu to won cement ati gbogbo nkan to ti won tu bi won se fe pa wa ni won ni olorun o ni gba fun won lati pa wa won ni ati se kan re won ni olorun o ni gba fun won lati pa wa oro ko ninu en ti won so hun e wo e je mu pe yi kin ma se rile elo e ti wole npa ko apo e ba mu
3: elo
0: e ko ojumo o
3: oloye ismail dogede di nani
0: e se e da ko e mu papa papa
3: so n be nu ofin pe ati governor ati president awon tan san se jeba lo se n be nu ofin pe asiko tan ma se jeba le wa lori se won bo lo lo fun simi atun wa ka ni simi ta re lo fun gan gugu radio lati bo le ni pe ni o tun ni se ilu ti won tun se nibe e da kon se to ba pada de nigeria se a ke na ni ko wa gbe ni abata na ni ko wa mu mo lo wa ti o fe re o ti mule le minister wa se ka wa ni ko mo ha towo bo transformer ni abi ni ko mo ba wa koko so o mpo wa no ofe nto e ke mo bi gugu wa ni pe to se koko je pa wa la ba se ti are tabi gomina ko lati fe bere eri kaluko mo so bi ti o ti bere so wa le papo ko le papo elemi olowo be lati ori ojomi elemi o ta lati bi wi epo elemi o ni ojo ona lowo ti bere tohun ti o se jo ti ma se yin ma se n kokoko kan jo bi yan junior niyan olowo isuna me lo ko ti temi wo
0: aseun pupo adero nke akore de oladele lojo opo facebook won soro nipa wi pe awon osise won doju kan to lagbara pupo latari ona lati mori bo ninu gbogbo wahala ati lasigbo to wa na tun orilede yi won ni lara re na ni kudie kude egbe awon osise ti won o le gbiyanju ati gbe jara won lode si itude ifoworeja awon ijoba won ni nigeria n koju ba awon osise bi won ti se forigba kan bi won ti se ya to si je pa awon ijoba n se won bo ti wo won lati le je ki won gba aye owo osu to kere julo ti o niyi kankan labe awon gogo nkan ati bi nkan ti se roke ti gbogbo e dabi ifogunmo awon gogo nkan yi eleyi ti atunse atatunto oro aye yi to da sile e wo e je ma fe le se lo looro toni sugbon sibe na a ija foju lame to wo daada pelu owo osu afekun owo osu yi tori baba wa nation 500,000 le ba doja be ba ko e fe ro yo mo mo pe e tin gba 500,000 ayo kan 300,000
1: se mo pe gun lawon eyan wa gbo won gbo ko mu
0: e wo
1: ngba owo ngba ba ti ba
0: to eyan kan pe le kan o so ro pa awon egbe oloja to ti wa funra won laarin ara won o ti mo pe ayo kan ni to ba ti ta kere ju 300,000 e mu fine ni wa
1: i lo fi je pe awon gan awon gan awon osise gan faye le fa won
0: nkan kan ni se le oju mi ele ro kan o lo
1: ata le kan ja fun ko ni
0: Ni sẹyin lẹrẹ ro fun mi ni.
1: Pẹlu gbogbo bi nkan se se bi na ni.
0: E wo baba
1: wa ni. So adupe lowo Olorun oni anse olobe se mi na ko wa ibinu lagbara lowo Olorun mi o ti lo o mo wa lori gbagede gbagede oro pelu ba omo baba olomiye lai pe lai jina lagun mewa am bo sori eto oruko temi ni ambassador wale egbewumi baba wo nation
0: e seun to eyan ara le koja bi temi o ti ma se re le lori agbeyewo royin agbon magbe fun to ro to ni e seun te wa nbe nitori wa eti te fin gbo wa ko ni di oju te se fin wo wa ko ni fo gbogbo eyin ololufe we eyin te pe wole eyin te pe wole te fatejise sowo ati eyin te la anfani ati fatejise sowo te se gbo wa nle se o e seun pupo fun ife te ni se wa ikan ni kan ga agbon magbe wells radio 89.3 fm o no letin lo anfani ati ma gbo wa agbeyewo royin agbon magbe nleto te sese gbo tan yoko to do oro la ma gbe po nbe ma gbo wa nso oye olorun adekoke in lo ko ti mo nje eya se o dabo

nǹkan awolowó ayé ń dà gẹ̀rẹ́gẹ̀rẹ́ tí wọ́n ń pọn yìí. West Radio 89.3 FM, kànga agbẹ́mágbẹ́.

nǹkan wo ni gbogbo ayé ń dà gẹ̀rẹ́gẹ̀rẹ́ tí wọ́n ń pọn yìí. West Radio 89.3 FM, nǹkan agbẹ́mágbẹ́.

0: a jẹ pé ká tún mọ kíra wa wípé a kú dédé àsìkò yìí àsìkò ojúmọ a kú ojúmọ ojúmọ aláyọ ojúmọ ìdùnnú ojúmọ àlàáfíà òun ni ó tún mọ wa lówùúrọ ọtún ní. Ẹkí tọmọdé tàgbà tọkùnrin tóbìnrin tónílé tàlejò tí wọ́n ń gbọ́ wa nítòsí àti ọ̀nà jíjìn lówùúrọ̀ ọ̀tún ní o. Ọjọ́ ìṣẹ́gun omi ìtú rèé tí Elédùwárí tún dá wa sí tún pa wá mọ́ tó tún járí ọjọ́ ìní láyọ̀ àtàlàáfíà. Ọjọ́ kejìléní ogún ní oṣù kẹsàn-án ọdún 2026. Aláwọn kan ti ń pòǹgbẹ fún 2027, àwọn kan ti ń wá kí 2027 ò dé. Wọ́n ni àwọn wo wá nù. Ẹ̀yin wo ni ẹ ti ń ṣẹ́wọ́ sí 2027? Ẹ̀yin láwọn olóṣèlú ni. Ẹ̀yin wí. Àwọn kan náà wà tí wọ́n promise wọn lówó sáwọn èso olóṣèlú nìkan ní wá 2027. Àwọn kan wà pé wọ́n tó bá di next year January February máa arrange owó kan fún ẹ tí wà fi bẹ̀rẹ̀ business. Irú àwọn yẹn náà ó ti máa retí 2027. So kì í ṣe olóṣèlú nìkan. Abẹ́ni tó dájọ́ wedding sọ́nà àwọn náà máa retí 2027. Ṣùgbọ́n àwọn kan ti ń wá 2027, àwọn kan ti ètò ti ń pòǹgbẹ fún 2028. Àwọn ni kí ló tún ṣẹlẹ̀? Ọkàlùkù òun ló lè ṣàlàyé ibi tí nǹkan fì sí lọ́dọ̀ kó wá wa. Ọmọ Nàìjíríà mú kí yín o, ta ní ń darí wá Nàìjíríà lọ́wọ́ ta wàyé? Ààrẹ ò sí nílé, igbákejì rẹ̀ náà ò sí nílé. Ta ná handover fún, ta ná fà wá lé lọ́wọ́? Àdàbí àgùntàn tí olólùṣọ́ nílùú tó lọ́ba tó níjòyè. Ààrẹ ò sí nílé. Igbákejì rẹ̀ òun náà lọ sojú rẹ̀ níbi tó yẹ kó òun lọ. Pé èmi rèé o, ẹni àkọ́kọ́ Nàìjíríà. Ibi tí bàtà ti ń ta àwọn èèyàn mi lẹ́sẹ̀ ọ̀nà tẹ́ lè gbà àwọn nǹkan tẹ́ lè ṣe tó lè ran orílẹ̀-èdè wa lọ́wọ́. Àmọ́ ààrẹ ọ pé bàbá tó extend the vacation. Yàrá kan ẹ má bínú o. Dàbí àwọn tó lọ leave náà ni ó dàbí kán má dé mọ́. Ṣé leave yóò lé ẹ lè fọ̀sẹ̀ kan kún ni? Ẹ lè fọjọ́ méjì mẹ́ta kún ni? Kò sẹ́ni tí ìsinmi ò wù. Ó túmọ̀ sí pé ìsinmi da. Bó bá wù àwọn ọmọ lẹ́yìn ẹ̀, á ń bèrè tàṣí ẹni tí wàá ṣe lórí. Pẹ̀lú gbogbo ariwo tá a tiẹ̀ máa ń palé wọn lórí. Kò sí bọ̀nsẹ̀ ní fẹ́ máa lọ sinmi 24/7. Ṣùgbọ́n bẹ̀ ni pé wọ́n wá wà ní sinmi tán láwọn ń lọ. Àtẹ̀mí àtẹ̀yìn kò sẹ́ni tí ń sọ wá. Kò àlò lórí kankan for now. Ọkọ̀ Nàìjíríà kan wà lórí àgbàmì báyìí ni. Ta ní tukọ̀ rẹ̀? Who dey drive the car? Àbí káà kan lọ ni? Auto drive. Òun ló wà. Autopilot. Woo! Nigeria, my country. Àbá wà láti ẹ̀gbọ́ pé wọ́n ti fàṣẹ lẹ́nìkan lọ́wọ́ pé máa ṣàkóso lọ. Ẹ máa ride on. Lead on. Ẹ tukọ̀ yìí. Wọ́n láàrin ó dé weekend ṣáà. Ẹ máa gbalé, ẹ máa gbaradì. Ẹ̀yin tẹ́ lọ pàdé wọn já àwa tá a ní interest àti lọ pàdé ààrẹ. Ẹja sara wa jọ o láti lọ pàdé ààrẹ. torí ààrẹ wa ti ń lọ sinmi. Kí polongo wa bẹ̀rẹ̀ ní rẹ̀gẹ̀dẹ̀ fín. Kí gbogbo nǹkan wa máa lọ bí a ti ṣe kọ̀wé rẹ̀. Ẹ̀yin ará Ìbàdàn, ẹ mọ̀ kú àlejò lánàá, àbí a kú ìnáwó lánàá láàsì sọ. A kú ìnáwó lọ́tún lósì. Wọ́n lérò ìyàbẹ̀ gbá àwọn 100,000 kan, àwọn 70,000 kan, nínú Ìbàdàn yìí náà, lójú kan yìí náà, látàárọ̀ súlẹ̀, kódà àwọn kan ò ti ẹ̀ lè gba àwọn agbègbè kan kọjá. Àwọn tán lọ́jà tán fẹ́ lọ tà, àwọn tán níbi iṣẹ́ tí ń lọ. Aṣàkú ìnáwó. Sẹ́yìn náà gbá Àǹkárá. Àbá Àǹkárá ò dọ́dọ̀ yín. Àǹkárá yáfíyáfí. Ẹ ránkárá ẹ̀rí fìlà. Níbo lẹ dúró sí sínú òrùn ni àbíbo àbẹ́bẹ́ bòjí? Àbẹ́ kanopí? Àbẹ́ tẹ́ǹtì? Olóṣèlú. Àwọn èèyàn wa nu. Àwọn afíà jẹmọ́fíà yóò lọ́tún lósì. Sókè. Àsìkò náà ni àsìkò ẹ̀ láwa ìgbàlo nígbà lò. Bẹ́ẹ̀ lẹ̀yìn àgbàlagbà sọ. Ìgbà ló nígbà lò. Àsìkò kálukú tó bá dé, ẹjọ́ lò. Gbogbo tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ báyìí lásìkò yìí, láàrin àsìkò yìí títí wọ oṣù kejì ọdún tí ń bọ̀, bá ṣe mọ lọ́tún lósì. Bá ṣe mọ ó ti yé yín bá. You go feel am. Ẹ máa feel ẹ. Aren't you? Abi wouldn't you? I'm a feeler. I'm a feeler. You know, I go feeler. Okay, oh, money daddy, you pay my promise. One in no, lani odomeni a koko be one fun apetori e la shen fi generator, la fin power street light. Say street light no na pe street light no. We that daddy or guy, you fun one in no, don't promise wa. Ló jẹ́ ká máa lo generator láti fi mọ́ andayami fellow lọ́gá fellow ní ńkọ́mì àwẹ́ ẹ̀kọ́. Ok, wọ́n tún ní 50 billion kan. Ìbòlẹ̀ tí ń ràwọn owó yìí, bóòlẹ̀ sí ń sọ̀rọ̀ owó yìí. Ẹ tún pa àwọn kan ní Rainbow láìsí Rainbow Cathedral. Èwo tún ni Rainbow Coalition ní Nàìjíríà. Ẹ máa rí ń tẹ́ ẹ̀ rí lọ́dọ̀ àwọn olóṣèlú. Ẹ gbọ́n tẹ́ ẹ̀ gbọ́ rí lọ́dọ̀ àwọn olóṣèlú. Wọ́n gbé yín débẹ̀ gbé yín kọjá abẹ̀. Tẹ́ ẹ bá ti sùn tẹ́ ẹ wararo pẹ́rẹ́. Ó ti lọ nìyẹn o. Ẹ bá ti gọra yín, ó ti lọ nìyẹn o. Nigeria látòkè títí dáàrin dé ìpìlẹ̀ ta lo lódodo. Ta ní tàn wá? Ta lójó lóòótọ́? Ta ló fẹ́ ṣe? Ta ló lè ṣe? Tókè ambassador wọ́n ti wà ní okoro pẹ̀lú mi. Wọ́n ní mi ìdí ìkáwọn èèyàn ẹlọ́kùnrin ẹ̀rọ bínú. My bad. Ọ̀rọ̀ lú èmi àti yìnyín náà ni. Mo kí ọkùnrin, mo kó bèrè, mo kọ́mọdé ló kí àgbà. Lórúkọ alága àti ìgbìmọ̀ ti ń darí ìkànnì yìí. Lórúkọ àwọn ọ̀gá lẹ́ka kọ̀ọ̀kan. Lórúkọ àwọn ojú ẹ̀rọ fún sàtàwà yìí. Adédàmọ́lá olóyè tí ọmọ bàbá olómiyè. Mo lórúkọ tèmi jẹ́ èmi ni ọmọ bàbá olómiyè. Ambassador ti wà nù kolo. Ṣẹ̀bẹ́ yìí náà mọ̀, ọbọjọ ìṣẹ́gun báyìí lórí gbàgede ọ̀rọ̀.
1: Adédàmọ́lá wo ló mi yè rè
0: o. Irọ́ o, irọ́ o.
1: Nígbà ò ní wá
0: ẹ̀ wá o. Ẹ mọ̀ gbé fúnra wọn.
1: Mọ̀ bàbá olómi yè, ọ̀dà mo ti gbọ́.
0: Ẹ mọ̀ gbé fúnra wọn.
1: Ẹ ṣe mọ̀ pé nǹkan tí bàbá bá ní, ọmọ náà sáà ni, àbí? Ní mo ti láyé Adédàmọ́lá wo ló mi yè rè o. Àbí àtìgbà tó sì ti ń dáko omi iyì ọ̀hún gan ṣé o gbé wa fẹ́ rì àbí mi ló wa gbé fún.
0: Ẹ̀rí ò ní omi iyì.
1: Gbọ́.
0: Kò sẹ́ni tó fẹ́ fi ṣe.
1: Béèrè
0: ìwọ yóò sì rí gbà.
1: Omi iyì. Ẹ bá a gbé wa.
0: Fẹ̀yìn wo.
1: Ẹ fà wá yìí.
0: Sọ́kẹ́.
1: Ṣé ẹ gbọ́.
0: Àṣìṣe
1: ẹ mọ̀ mọ̀ fẹnu sọ fún wa mọ́.
0: Ó ti tán.
1: Ṣé ẹ gbọ́.
0: Ẹ bá ń ká ọmọ Nàìjíríà. Ẹ bá ń ká ọmọ Nàìjíríà.
1: Ọjàre ẹyin gbogbo ẹyin ọmọ Nàìjíríà ẹ mọ̀ bínú ọjà yìí. Adédàmọ́lá ni mo lè ní àti ẹjọ́ ní ìtakùsọ ọ̀rọ̀. Tó ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà mo kí yín lọ́kọ̀ọ̀kan ìjèjì. Orúkọ tèmi ni ambassador Wálé ẹgbẹ́ wù mí bàbá One Nation. Ṣé mo sọ fún yín wípé ẹ ó pàdé mi àti ọmọ bàbá olómi yè ní orí gbàgede ọ̀rọ̀. Tó gbàgede ọ̀rọ̀ náà la dé yìí o. Ihun tó ń jó wa lára. Ihun tó ń dùn wá lórílẹ̀-èdè Nàìjíríà. Ẹja àjọ yanjú ẹ̀. Wọ́n ní kàtà ayé yanjú ẹ̀. Báwa yóò bá tiẹ̀ wá lè yanjú ẹ̀ sẹ́. Ṣé àwọn wo ló fẹ́ yanjú ẹ̀? Ṣé bí torí ẹ̀ lọ́lọ́run ṣe dá wa sílé ayé? Ẹja àtayé yanjú ẹ̀. Kọ́rọ̀ orílẹ̀-èdè ó gbọ́. Kọ́rọ̀ Nàìjíríà ó gbọ́. Ọlọ́run Elédùmarè. Mo mọ̀ páwọn ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ wa gbogbo ẹ̀tún ṣetán. Ọ̀rọ̀ yìí náà a jọ sọ ni. Torí pé tá a bá sọ, wọ́n ní tá a bá pa àátọ́ ni, tá a bá ti lè tọ̀ báyìí, ẹ̀ràn nídìí ni ọ́ dà o. Ẹja mọ̀ tọ́, torí tá a bá fọwọ́ lẹ́rán, jẹ́jẹ́ mejoko, kì í mọ̀ jáde ẹjọ́. Ọ̀dà kò burú.
0: Jẹ́jẹ́ mojoko, kì í jáde ẹjọ́. Tọ́ ẹ mọ̀ jókòó jẹ́jẹ́ ẹgbọ́.
1: Jẹ́jẹ́ mojoko, wọ́n rò mí gbà tọ̀ bá ti lè rojọ́. Yẹ́jẹ́ mo kàn jẹ́kọ̀ọ́ mi.
0: Kí ló ń wí?
1: Ṣé bẹ́ẹ̀ nìkan ló rojọ́ tiẹ̀ yìí? Rojọ́ àní jẹ́jẹ́ mo jókòó mi.
0: Mi ò túmọ̀ sí pé kán da ọ láre.
1: Kò túmọ̀ sí pé kán da láre. Yọ rojọ́ ni pé nǹkan tí tó ṣẹlẹ̀ rèé. Bí sì ṣe kún, ọbẹ̀ ṣe bẹ́ẹ̀, o gbọ́dọ̀ ṣàlàyé ẹ̀ tó ṣẹlẹ̀ nu.
0: Kẹ́ ẹ tó lọ inú abala àmọ̀ràn, mo rántí pé mo fẹ́ fi nǹkan ẹyọ kan kún àwọn nǹkan tí mo kà lẹ̀ lẹ́ẹ̀kan. Mo tún rántí pé ẹnìkan náà gbogbo tó ń lọ náà la kó mú lẹ́yọkọ̀ọ́ kejì. Bí ẹ mọ̀ dìbò fún gómìnà tí èyí bá ti ṣe mùsùlùmí. Ẹ ti gbọ́rọ̀.
1: Ṣé nínú ìròyìn náà nìyẹn náà ti
0: bẹ̀rẹ̀? Pé gómìnà tí wọ́n ti fàálẹ̀ fún yín tí èyí bá ti ṣe mùsùlùmí. Ẹ gbọ́dọ̀ dìbò fún.
1: Bá ló sọ yìí.
0: Ẹ gbọ́.
1: Ọ̀ṣẹ́.
0: Ajọpẹkẹlu. Ẹja labara mọ́ra.
1: Tó ṣe rí ọ̀rọ̀ ọmọràn tí mo mú wá fún wa lónìí ẹ̀yin olóṣèlú ni mo fẹ́ bá sọ ọ́. Ẹ jókòó. Ẹja jọ jókòó. Sákọ́ọ̀dù ni ọ́ ọ̀yà gbọ́. APC ọyẹ ẹjókòó ẹjókòó. APM ẹjókòó. Ẹja jọ pẹ̀kẹ́lu ẹ gbọ́. Ẹ gbọ́rọ̀ ọmọràn yìí. Ẹ gbọ́ láìṣe egun alápánsápá. Láìṣe àwọn eléégún láàrin ìgboro òlú Ìbàdàn. Ẹ̀yin olóṣèlú ẹjọ́ ẹ̀ka ẹjẹ́ ẹ lọ sọ́ra yín. Ẹ mọ̀ pa àwọn èèyàn tán lórílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú ìwà aládáradá. Tí ò yẹ kó mọ tọwọ́ yín wá o. Ẹ ní kí n sáwò ẹ ṣe. Ṣé rí campaign tẹ́ ẹ bá ti ń ṣe. Ẹ mọ̀ ṣé bí ààrẹ àgọ́ aríkú yẹ rí. Tí n bá dé ààrẹ àgọ́ aríkú yẹ rí. Ìwé kan ní jẹ́ bá ohun tí mo wo tí mo kà ń pẹ́ nígbà kan. Bí ẹ bá ti ń ṣe campaign yín. Ẹ mọ̀ mọ̀ sábà mú ọjọ́ kan náà mọ́. Bí ẹnìkan bá lọ sókè ògùn lénìí. Ẹ̀yin ò ṣe dúró láàrin Ìbàdàn lọ́la kẹ́ ẹ mọ̀ bá mọ̀ kọlu ra yín. Kí ló dé tí ẹ kìí ṣe prógráàmù tó jẹ́ pé yóò ṣọ̀tọ̀ọ̀tọ̀? Kí ló dé tó fi jẹ́ wípé ìgbà tẹ́nìkan bá ń ṣe campaign torí owú tó jẹ́ owú ìyà owú rádaràdá? Ìgbà náà ni wọ́n náà lọ gbégbá ti ẹ. Ìkàlẹ̀ yín tẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ìkàlẹ̀ yín. Ẹ sì sànú àwa tá a jẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kẹ́ ẹ mọ́ ṣe àwọn èèyàn léṣe tán. gbogbo awon ti won leto soro orilede Nigeria yi agbalagba ni omode ni gbogbo wa lajo leto soro orilede Nigeria yi ba so kunrin ba so birin ki lo de to fi je pe gba kan na le ma mu bi kan ba se ti campaign ti e lo si Ibadan North fun apere eje ke en to se ti e lo si Ibadan North yen e fi lorun le iwo se se ti e ko lo se lakin yele oda na ti kan ba nbo loju ona bi kan to ri pe ona bi to e ti gbo pona be ni ba bo eyin e se se na rin ke gbo na bo mi tori awon eyan te ko leyin abi e fe fi won rubo ni abi se fe fi won rubo ni eyin oloselu e je ronu e ko program yin bo ba se to ati bo eyin o ni omo dibo fun obo ba wole bi awon eyan ori won ti pe o kalukuru won lo mona abayo ti o ba campaign to bo sori kene ero agbagbe to nsoro in to ba fe se ni omo so ewo ni kaboraja ka ba rojo to ba ni program to ba ni to fe so iwo so ta pe in ti n ba gori apere in ti mo fe se fe yin ara ilu ni ha e ti e si na te se si keko e kan so pe baba owo lowo le fi jo ni e jo baba owo lowo kankan e mo tan ra yin je ko si bi kankan te fi jo won awon baba yi won ko program won ni laye MPN, UPN, GMPP, MPP. To fi mo PRP. To fi mo NAP. Gbogbo won ma nko program ti nkan ti won o se ni. Igba ti NAP so lojo kini ana to ni efan lo won mo ba ja. Won mo pe nkan ti so ni pe oro oba. Oro eto olera. Ini so nigba na ti gbogbo eyan pariwo. Ni o nkan to na fe se ngba na ni. Program kan le yato si keji yi yato si keta le yato si kerin awon eyan ni o wa gbe sori osun ta ni o ye ka dibo fun bo ba mu program meta dede into lagbara ati se ni sugbon ki meta ta won o se kini o ko yori bo ba mu program marun pe odun marun ni mo fe fi se wo mo pe iwo na lo dagbese si ra lorun pe marun lo fe se abi mewa lo fe se awon eyan mo reti ko se o sugbon mo fe dogun mo fe dogban mo fe di koko baba sasun eyin oloselu yeye puro fun wa o mo ti pe yin joba yi mo ti pe yin iru egbe oselu mi yowu to ba wa aye mo bi tin lo mo soro pa baba kan nigba kan a jo nlo loju popo ni baba yi awa jo oje osere ori tage awa jo sawada nigba aye re o soro anjo ki wa ni mo fe so baba yi lati mo so wi pe won se wa fa poster igba yen ni baba wa senator kabiyesi baba wa to wa lori apere bayi olubadan ti le ibadan azurusa 1 mo se kabiyesi o mo se kabiyesi fori ade o enikan wa nya poster baba won ya won ti ya lo won ya lo ni abala bi tan koja lo lojo na ni woli yin ba ni ha baba tete ya pose gangan l'olorun fe lo gege bi gomina mo ni bo de se mo ni o ni iran t'olorun fi han un ni o ni won kan wule n ya poster re ni o le n t'olorun fe de lade nu ibi mo nlo nu o ya poster ko ni en ti wole omo wole o ya poster ko ni en ti wole omo wole billboard ni ko ni en ti wole omo wole mo sare mo to keke ko lu keke ye tara yin ero mo bi tin lo mo wule sewe sero mo sai wo sero ero mo bi tin lo mo pa awon eyan awon omo lomo ti won lojo ola e mo ra nkan taju fun won de bi pe won wa mo ni mo ti an se mo won ni mo ti an se mo omo lu abi si po laarin won awon ti an de je eyan lola e mo mo pa kadara won da side da tori pe e ba nra irakura fun won te ha mo de lowo tabi ten ha ten se nkan ti o de ti won gbe ake gbe ada eyin gangan le npa won ibi ta neck gangan ko ti de mura ni ibe nko ti eni mo nlo ibe nko mo nlo eyin agbofinro e duro gbin bayi akoko ti to on ka luko mo so ti e ati n to ni nkan san ati te ni nkan san emi a si ma so kini kan fun gbogbo eyan kan lo lo se ilu o e ni sawo gbogbo eyan kan lo lo se ilu a mo oje ilu na wa won kan pe ra won lo lo se ilu ni ah awon yen ni won ma nko ni bamu bamu boyo emi o mo pe ni npo me ni kokan bamu bamu boyo awon yen ni awon yen lo je ilu kilode ti wo fe ya ojelu ojelu ki ri nkan kan ko le fa awon eyan e si ba mo wo awon enikan ma so pe loselu oni wo ojo borun en to ba se daada nu won olohun o ka ye en to ba se daada to se daada se olohun o ka ye gege bi ayan fe re sugbon wo to je pe aturo tabi eru bi elu bo ni o ika ko kan lo yan lasan eh yo olohun ri o iwo lo jejo iwo lo jejo e ja so ja rora se wejo o program te ba fe se e mo jo mo ko lura won e ba ya e ba mu ke brand moto yin ke se gbogbo eh eh oselu ni emi ti ro loselu kan ri o eyin le mo ti ri ikan se go fe se gomina labe agbe asia egbe kan ikeji na fe se won si pade ara won nitori pe iru e ko mo ba sele awon yen si pade ara won eleyi da enti mo nso yi enti mo nso yi da won si pade ara won jo sokale won ton bora won lowo won ton kira won gomina ipo kan na won fe jo lo du on kaluku gba ti e lo sugbon so le sele bayi sa so le sele bayi sa eh e ma so gbogbo awon aisa sini waye o awa na fe jo ro orilede Nigeria ni o asoselu asoselu eyan ojelu te wa ninu ise ilu eyin te je Nigeria o ti to ge ejo e ma se awon eyan lese o awon odo na ni nkan ti won fe se lojo aye won atemi ateyin ani nkan ta fe se opolo la so kale lati fi torilede Nigeria se ki se pe jagiri jagan bo ba opa bo ba bu lese emi te fe so nkan kan fa awon eyan en te ba ti ri bo ba opa bo ba bu lese re koni program kankan to fe se fun yin e ma ja tan ra wa o fe jale yin wori ori kini ni so ti ye e ma dibo fun ru won awon apeni lekun jaye eda e mo dibo furu won awon ka eniyan e mo dibo furu won oro die o to fologbon aboro la so fomo lo abi o bo ba de de tan odidi ni oda e se
0: to oro na lati gbo ye la ro ye bi aboro la so fomo lo abi bo ba de nu e yo to didi e ma ja de na penu tori akoko agumo kan lati se bi anybody e die 10:31 la wa yi ambassador
1: bunjo
0: mo du pa na sorisirisi ba mo wole sorisirisi ibi a ti fe gba bere kan se nwo tori ru ba ti wa ni isin nigba kan tawon are kan ba nlo tan fe ko lori le
1: tan fe ko lori le
0: be a fe lo se gba o fe lo sawo fe lo fun toju ni o fe lo fun ipade ni o fe lo fun gba ni fe lo fawo ni o koda to fi tori are Muhammadu Buhari todo logbe a ma fasele
1: igbakeji
0: lowo ti o si wa in the media we yan wole se won se bo kele ni pe gbo nkan ko la mo pa wole lori jade en se ti ma ba se lo amo a ri yun ati egbon kankan be ke ipade to ye ka re lo awon eyan kan ti e n soro lori ipade on mo pe yin lo ti ma gbo oro ipade on are won fe lo won ti mo pe owo awon mo nbe ohun se ba lo in toju won o kan ara won oni le so igba okoko baba sasun ki la gbe ki la ju lesu lo pade kini kan ki lo wa nu pade e be nikan ti lo be Allah ni kan lo me tin se ti e amon temi ti e kokon to ba emi bayi ni pe ba se wa e so ye ka mo baba e lo ka wa ka jo e orilede ti o loluso ti o ni adari niru asiko ta wa ye a wa lasiko to ye pe kalukun pariwo pe a epo omi kini kan ina o da pe na yato sa bo ya na ti yato but price ina gan ta ba wo daada kaluku lo mo ti oro na re so lasiko yi everybody won kan ra arun arun mora abi o le se mo pe iso nu eku arun mora lo da fun almost everybody ta ba ni paro ton ra wa je tumo lati ko wu na bayi ta la le so pon dari wa lori le de
1: to o se omo baba olomi ye ibere ti o ni tumo lo bere lowo mi le to je pe gbogbo omo orilede Nigeria na ni won mo bere won ma bere bere ni owa ara won seri oro wa ti di malu ti o ni ru
0: t'olorun ba le sisin
1: to je pe olorun ni ba le sisin
0: ni bi ta de tu
1: ibi ade du le ni se si mo yi pe lai si asaju ki lo mo leyin duro de ibi asaju ba wa okan mo leyin o ba le ni asaju ni yo pase fun omo leyin pe lo se bayi lo se bayi sugbon igba ti o ba sasaju omo leyin gan yo na yo se nto wu o je nkan ti ko bojumu labe bo ti le wo ri pa pa ki asaju kankan ma wa lori lede Nigeria bi are orilede to je pe awon ni won fi olohun fi si ikawo re Olorun fi awon ologun si ikawo won lati gbogun ti awon to je pe won ba fe da orilede Nigeria ru Olorun fi e je ki so afefe nikan l'Olorun o fi si owo won o gbogbo ohun yoku to wa l'orilede Nigeria yi patapatapatapata l'Olorun fi si l'Olorun fi ji ki are orilede ko fe si are orilede kankan to je pe ko je bi asoju Olorun ti o je bi asoju Olorun ko fe si ase are orilede kankan ni moment yen seri bi are wa se gbera so to lo ti won lo si ile France ti won ni awon simi nibe Macron gan to je pe are orilede France ni oun na ti lo soju orilede re ninu ajo agbaye United Nations lowo lowo bayi
0: nibi ipade ti se ti ma lo
1: nibi ipade ti se ti ma lo ki se igba keji a ki fi se igbonse ran omo eni ki se ru ipade ban lo ye ki are wa ma lo se ti ma ye ko wa nle niru akoko yi ni kan fa se le lowo bi Buhari se nse la se be PC ni Buhari na APC ni baba Osinbajo ko si bi ti ba Buhari o lo ngba na bi joba re se ri ngba na sibe sibe yo ri pe ohun fa ijo ohun fa ijoba le baba Osinbajo lowo ti eyan ba fe ran orilede wa yi lowo iru UN yen lo ye ki won o lo ki won o ti ki se ile France o koda ti
0: be ti e pe are France fun ra re gan
1: o gan ti ko lorilede re o ti lo fi se mo pe be yen ni mu ipade ajo agbaye yi ni won ti ma o kaluku ti ma so edun re ni ti ma n pe fun ran lowo
0: bi igba pe won pe bi ti decision won ti n jade
1: to ti n jade
0: bi ti se policy
1: e se ibe ni a ki fi se igbonse ran omo eni
0: so gba ti ru awon Trump anko
1: ti won wa nbe ti won soro
0: se vice president
1: e ka pa ila need se vice president ni o lo ye ko lo be ni tu mo pe a ki fi se igbonse ran omo eni o loju ise ti won mo ti vice president ni pe igba mo ti jade kuro ni bi ti mo wa yi ti mo lo soju yin ni UN ti won lo mo so soju awon eyan mi ti mo n dari ki igba keji mi ko ma e wo gbogbo nkan ti n sele lorilede Nigeria yi se ko to ni alato Olorun paaka o ta pe ro fo meriwo nisin Olorun ma ja rogun atenja o. Olorun ma je ki wahala o sele lori lede Nigeria.
0: Ti ba mi.
1: Tori pe a pe fun. Tani won pa tani o lo ti o pa se pe nkan bayi ohun o fe ko lati defend ori lede re.
0: E lo sinyanju to wa nle
1: mi fe gbo ase ni.
0: With immediate effect.
1: Lai si nkan se nu. Be ni ase agbara ta gbe bu wa re po. Senate president na boya no na wa ni in ti e ropo na wa ni Nigeria bayi.
0: Eh, all upon our now, lost a prayer can.
1: Ah, he did that one only in Nigeria. See, I thought one Agbani Ketatuni, God's will, like Babu. I went out on lost a prayer. So, kill a fair, eh, John told you all long. I want a debo for you gun. In John Ronula, Beji Kato, Bay Kato, debo, one gun safe.
0: Any can you tell debo for Lerium?
1: In ti won lati inta dibo fun na ni inta fe na ni ina lati ri abi ibi ti majority ba sa lo kini minority o wi nibe minority o ni nkan kan to le so abi ngba teyan mai wa to ti won wa lori ijoko tan na fe dibo fe nikan teyan bi meje ti dibo fun en ti won fe apa kan ti e awon meji ni rara awon oni fe ru eni benbe se mo pe bi igba ti eyan ba yan agbado seyin igba ni so idi ni to fi dabi eni wi pe oro orilede Nigeria yi ko ye ka re wo fi orilede ile bi won ba te fo orilede ile se won fe moju to orilede yi ebi npa ni pa ni pa wa ni are ajo UN yi ona abayo o le waye nipa pe bawo la se le se ipin idokowo ki se faranse ni koda kan bi kan wa ninu olide nigbati ipade yen ti kolu to ti kolu isimi yen o ye kan faye ile lati lo si UN nibi ti won ti fe ti gbogbo awon are ti won ti fojo fori kori pe to ba ti fe sorilede ni ki won koda are wa gan iro pe won ti lo be yen gan dabi alara
0: lati won lo lati bi odun meji seyin eleketa re ti won lo na
1: ah eleketa ton le ti won lo ejo kini won fe mo isoro orilede Nigeria
0: eh seni are lo France igba keji re lo soju re seni president Gosula Papio won rin ajo lo Italo si San Giovanni Rotondo lati lo si papa igbadua ori pepe adua ni an lo
1: lasiko kan na
0: so won lo re igbadua fun solohun wi pe ki Nigeria eto abo re ko le pada si bo ti
1: seri gospel apabio akoko to na lo ko si kan to buruju nbe
0: won lo igbadua fun
1: abi won ni awon lo igbadua abi fe to
0: dibo 2027 ko le lo ni irowo ro
1: se owo won na ni gbogbo eyun wa
0: won lo igbadua fun Nigeria awon adari re
1: ati awon adari yen gangan owo won lo wa se
0: won lo dupe fun Olorun
1: bi Olorun ba ti yen leyin ti enu tohun oro dabi abiamo to ni omo to omo yen si pa pe mama mi e gbe mi se mo pe mama yen o gbe mama mi egbe mi orilede Nigeria nawo pe k'Olorun o to ko to boran wa lowo to
0: nawo to
1: nkan ti o sonu la nwa kiri nigbo iwadibo ibo wa bere akoko ti ye ki laarin odun meta to ye kan lo ti fi bi ere lodo Olorun pe to e fun wa ni to ni sona ba se ijoba orilede Nigeria ti gbogbo wa ti nu gbogbo awon omo orilede Nigeria o mo dun lo lakoko gba yen akoko obo ledide awon yen si tin gbadura ti ba so laadura ara olawon ranse Olorun awon afa ti won ni mo ni o je ko orilede Nigeria o ti wo be ni awon ni sese na nse tian ni o je orilede olaadura ni te ba lorilede wo ni gbadura ju Nigeria ni
0: adura ni rai
1: oh my god
0: alori oke bi ile bi
1: oh my god
0: ani ile tedo bi ile bi eni ani papa adua bi ile bi eni
1: se ori Nigeria o ba ti di once upon a time
0: ti ba sadua
1: ti ba so la adua
0: enikan ni nje be
1: o la adua be ni o la adua uruko la ni be ni Oladua lo gbe waro. Oladua lo gbe waro na o. In lo gbe waro lori lede Nigeria yi. Nigeria o ba ti e wo ase ri are Abacha tori pe I money I say that ara aye.
0: La money ran
1: se. Money na ti ara orun. Ah, yo ba pe po. I say that ara aye nu mu mi ran lo mu ni ran ti ara orun. Ti ba se be ni Abacha ijoba re nitori pe a o fe joba iru ijoba ologun ijoba kan pa ijoba kan pa nti won ti ba se be igba wo le ri pe ke Abacha gan dide lori apere re fun gbogbo igba to fi wa lori apere ko so pe o n lo si irin ajo kan
0: ki jade
1: Abacha o jade o ko ni jade yo
0: ni wa abawon ni relationship to se daada pelu awon relationship
1: no ko ri be.
0: Okay.
1: Sheri ibi ta ba yanyan si, ori apere ta ba yanyan si. O nto n gbodo duro ni duro wi pe mo se tan. Gbogbo ohun ti o ba gba la ofun lati le to orilede mi se. Se oda na ta oda e ja pe ti Nigeria segbe kan.
0: Okay.
1: Are Rollins to po pada be wa se aso re le gege bi eyin kina npe soja. To wa di alagbada ijo wo le gbo ti pe Rollins wa so orilede Nigeria. Koto ni gbogbo igba to fi sare abi awon yoku kilo de ti won mo travel wa how dey are melo to travel wa so ni lede Nigeria pe
0: so ni kukuru ede ba re se lo France igba o ti de kilo ta ara re France na ko wa si bi
1: se Macron wa si bi pe je kin wa lo ba ore mi kan te so pe ore lasan ni an fe wa ki so ro orilede kankan ni an fe ba lo se Macron wa awa nikan bi aba si wo gbogbo igba ta re wa fi lo France na de ni France na ni
0: no fe kakiri
1: eh mo owo to ma na o tin na orilede Nigeria ta waste danu ni lori traveling lasan awon eyan ti won tele are gan lori traveling lasan eh mo ye billions of naira to ma wa wasted kilo de gogo owo yen to ye pe awon are wa fin travel to ye pe a o fi wulo fo orilede Nigeria ti ya si nje je omo orilede Nigeria lona ti o ye ko je ko ma je wa ah si tori awa mekunu e mo ori nta wa ejo igbese yi o buru jai bo emi o ti ri e lo lati jo won ti so pa won travel fo ipin idokowo ejo awon oludokowo melo lati ri ti won wa establish so orilede Nigeria eh ki mo lataye Buhari o do ludokowo se melo to wa mu to wa so orilede Nigeria pe awon na won wa awon na ti setan lati establish so orilede Nigeria
0: ta wa ko se rara ko se ko
1: emi o ti ri se ri ilu ti won ba ma wa ilu yen ina oni je won ya ilu ti won ba ma wa lati establish ilu yen yo je ilu to je pe eto abo re yaranti ejo se awon iya omo ijo mo orilede Nigeria ni e mo wo awon odo wa ni bi awon ba ko nbi tan won sa so pa awon o sise awon ti wa moju to oro pe awon na fe je eyan ni won wa pelu wa ninu kulu ni binisi eh ka ni o fe to omo re to ni pe ki ilu ilu Nigeria yi to kun fun wara ati fun oyin nigba kan ri to je pe prime o ko si nbe mo won ti lo nlo kulo
0: ko si wara
1: to mo wa sugbon won ti lo nlo kulo tani o ba wa mu pada
0: tani o ba wa
1: Adedamola ta lo fe ba wa mu ikolo wa pada bayi bi o so Olorun bayi o
0: now straight to business ta lo ma ba wa mu pada
1: ta lo fe ba wa mu pada bayi o nibi ti aye igba kan Adedamola omo jade primary six bayi yo rise
0: ni primary six
1: kilo eh minute eni to to
0: kilo card of every primary six
1: yo abi yo sari yo rise se ori primary six igba na tan pe standard six ah oju ti secondary school gan lo ngba na awon baba wa ti won ba n gbo mi ni isin ti won jagba lagba
0: primary six
1: standard six
0: first living abi first certificate school living sabi gbo na jo FCLS abi kile se won pe
1: ni ta mo baba wa pa te bere njo won fi ise ka to wa secondary school se mo pe more than 3 wan gba kan lying more than 3 gan to ba tin jade ilewe tabi se en to jade secondary school moto ti o lo ti o fi ti o ti o ti won fi

0: lo gbe ti e o ma se o ka ba de so won la soro se ko e ka soro bayi
1: o ye ke yan soro
0: so mu a pe won
1: e seun baba mi
0: a pe won won sanu wa o won sanu wa o ka di je kare mu kare na kare lo kokan wa ba le won jo
1: e seun sa I chief alayande lati apebi apata n lo ibadan won fi wale
2: ha
1: bi eran ti o loluso
2: kolo koni
1: hello
0: e karo
1: e karo sa
0: o ni o mo babo lomi ye ati baba e won le sa
2: e se ba mi
0: olohun lo gba olohun ni gbe ni gugu baba yi o
2: amen amen amen sa o
0: loju wa bayi ni olohun baba si nigeria se
1: amen
0: gugu wa lati jere be
1: amen
0: Ibe ni so ni bi e ba fese ora
1: e o je ire le na
0: e ni o sugbon o gba o ta nsoro won ni won o fere gire gire bi won ti gbo oro olorun o be mo so fun yi won o ti won ti gbo oro olorun a ba le to lohun se gba sa wo gbo ni gbe so sugbon o n te ni ka ti be e de ka lu ku wa ka ma gba gba de agbara olorun olorun ba wa tun la ti da si
1: amen
0: tẹ̀rí nípasẹ̀ àwọn tí ẹ̀kẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ pé ohun tí kálukú bá fẹ́ ṣe ni kó máa wí nídìí pé wọ́n bára wọn jà tẹ̀rí káàkàṣì òótọ́ ọ̀rọ̀ bí ò bá pòwe kan wọ́n ní aláìníkà ẹ̀ṣẹ̀ ọmọ tí kò jọ súnmọ́ so bí èèyàn bá níkà ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ sọ síwájú ohun tí ẹ̀ fẹ́ ṣe ló ẹ̀ kó sọ fọ́nrá kó jà lẹ́fẹ́ tà ẹ̀ pẹ̀lú ọjà ẹ̀ fún wa ló dá o ẹ bá ti ṣèlérí fún mi wọ́n ó lò wọ́n sọ̀nà fún yín wọ́n ṣe ogbó fún yín wọ́n ṣe ọgbà so bí ọba sì tẹ́ ìlú lọ́rùn
1: ìgbóhùn lẹ ọbẹ̀
0: ṣùgbọ́n ká fi tún láti mú àwọn èèyàn wàhálà ní má tẹ̀yìn ẹ̀yọ ẹ sì mọ̀ pé ẹnìkan ti lágbo òfin lọ ó ní ẹ má jẹ́ kó dàbí ti 1965-66 ohun tí wọ́n ṣe kù ohun tí wọ́n ṣe tìǹgbà náà ló jàlè jàlè ló rìn káàkiri nílẹ̀ ibo ńgbà náà kò nílẹ̀ haúsá o àfẹ̀yẹ̀lẹ́ tí kò débẹ̀ o lọ́dọ̀ wá bí náà ní gbogbo ẹ ti bẹ̀rẹ̀
2: kò bẹ̀ ti dá
0: ẹlẹ́ mi lọ sí lọ́pọ̀lọpọ̀ mọ òfẹ́ tàbúrò àbúrò òfẹ́ tẹ̀gbọ́n gbogbo ẹ lánàá wọn tún bábọ̀ yìí o
1: nana tun bábọ̀ ẹ
0: ọlọ́run ó gbà wá ọlọ́run olódùmarè kó gba okó sí wọn nú ni o ẹrí ní ti orílẹ̀-èdè nàìjíríà ẹjẹ́ a máa gbàdúrà sí ọlọ́run ọlọ́run ó gbà kó sí orílẹ̀
1: ẹ ṣeun sá
0: àkàbí ló ń sọ̀rọ̀
1: látàrí ẹgbọ́n ẹ ṣeun sá ok ẹ jẹ́ ìgbà pé ká lọ sẹ́mi múná ká wá padà wá sí ìpínlẹ̀ ọ̀yọ́ hello ẹ ṣeun sá ẹ ṣeun sá ẹ kábọ̀ sá
3: ẹ rí ọ̀rọ̀ tẹ kọ́kọ́ sọ ní ti ààrẹ wa ẹ̀rí tẹ láwọ̀ ọmọ yorùbá ní ká fẹ́ lápọ̀ wọ ara wa ní àwa láàfẹ́ ọmọ wa ní adé tí ọmọ wa àwọn òfin pé kò sí tọ́jú ìpínlẹ̀ pé bàbá sì sọ ní ìsìn àwọn ọ̀gá ní pé lórí ẹ̀sẹ̀ ní kí ààrẹ lọ kò fi ara ní ìsìn níbi tọ́ba wù ṣe ká pé kí ṣẹ̀ṣẹ̀ ní pété wo òfin ọ̀là alẹ́ ní ìsìn ààrẹ kúrò nàìjíríà lórílẹ̀-èdè igbákejì ẹ̀ kúrò lórílẹ̀-èdè ẹni tó jẹ́ kẹta náà kò sí lórílẹ̀-èdè pẹ̀lú bí nǹkan ṣe ń rí ó túmọ̀ sí pé ta plapo ara wa yà bá a ṣe ń sọ̀rọ̀ bàbá ọ̀sibájò nígbà yẹn ẹ̀rí ké buhari kan tí bá ń travel lọ yóò pàṣẹ ní ọ̀sibájò lọ́wọ́ ni bó ṣe ń ṣe ní ìbáṣepọ̀ bàbá eléyìí ní ìsìn wọ́n ti pé nàìjíríà àwọn làwọn ní ọwọ́ àwọn ni nàìjíríà wà nàìjíríà sì yàtọ̀ sí èkó ńgbà kan bá a bá wí àwọn kan ní a bó ṣe ṣèkó ńgbà kan bó ṣe ṣèkó ń jọun ìkúkúrò náà ló ṣèkó bẹ́ẹ̀ kó táwọn sójà àwọn ológun ti fẹ́ ń gbà náà lọ́wọ́ àbẹ̀ jọ́mi brand tó jọ́mi bèjì gbogbo ẹ̀ kankan làwọn sójà dìde tó kí ààrẹ ọ̀dàkùn kó jẹ́ kọ́rọ̀ nàìjíríà ò mú òun ní lẹ́mìí kó jẹ́ kọ́rọ̀ ọmọ nàìjíríà ò mú òun lẹ́mìí àwa láti bò fún níbi tí wọ́n ránṣẹ́ sí màá lọ fẹ̀dímà kọ́ ni ọmọ nàìjíríà dìbò fún ààrẹ tinubu tí gbogbo ọmọ nàìjíríà dìbò fún ní tí ojú wá sì fẹ́ rí náà là ń rí yìí àwa la ní ọmọ wa ní akitilẹ kan kí díẹ
1: ntabere
3: wa sọ fa àwọn ọmọ Yorùbá yìí sí pé kí ìjọba mi bá dé tó bá jẹ ẹyà mi tí bá wa ṣe rú nǹkan báyìí
1: àwa
3: Yorùbá gbọdọ sọrọ o àgbọdọ kọmẹǹtì rárá torí gbogbo ohun tí ẹ sọ ń bẹ yẹn ó ń jí àwọn ẹlòmíín nú bẹ ṣe sọ yẹn tó jẹ ọmọ Yorùbá kò tẹ wọn lọrùn àwọn olóṣèlú kò ní tẹ wọn lọrùn àwọn alátìlẹyìn wọn kò ní tẹ wọn lọrùn bẹ ṣe sọ yẹn ọrọ gidi lẹ sì ń sọ tó ẹ pé ètò kò ní bàjẹ
1: kí
3: ẹ olórí mi bá dé tó bá jẹ ẹyà mi kí bá wa ń ṣe tí tó bá wa ń ṣe báyìí káwọn ọmọ Yorùbá
1: àti
3: ìfẹ́ nu ọ̀rọ̀ káká o ẹ pé ètò kò ní
1: bàjẹ. Ẹ ṣeun sá. Ẹ jẹ́ sáré dókè lọ́hùn-ún. Àwọn ìpèyẹ ń rí lura àwọn ọmọdé fẹ́ sẹ́mi mu. Hello.
4: Hello, ẹ káàárọ̀.
1: Ẹ káàárọ̀ sá.
4: Ọ̀gáre, Alájì, Alájì Okada Sakari Alaye gun ni o.
1: Látàrí ìgbà ẹ káàárọ̀ sá.
4: Bẹ́ẹ̀ni, mo kí bàbá wa kọ́ ọ̀rọ̀ látàárọ̀ o.
2: Ẹ sá, ẹ ṣùgbọ́n sá.
4: Àná níjọ́ rẹ̀ ni o. Àná ọjà gúnlẹ̀ láyé o. Ọ̀dà àgbàdo lọ. Wọ́n ní ẹ̀sẹ̀ ńlá, òun ni kéèyàn rí òdodo ọ̀rọ̀. Kéèyàn ó pè ní rọ. Kéèyàn sì pè ní rọ. Kéèyàn sì pè rọ lódodo.
2: Ọ̀pá dúdú funfun.
4: Ẹ̀dá ni. Ṣùgbọ́n lágbára tọlọ́run láti ẹtọ lọ́hùn. Ibi tí ọlọ́run ní àwọ̀ pátá àárọ̀ ọjọ́ ti wá. Ìdí òdodo láàmà. Ìdí òdodo làwọ̀ ọmọ dúró sí lásìkò sí.
1: Lágbára lọ.
4: Mo dẹ̀ ti sọ nínú rẹ́díò rí. Mo ti sọ pé gbogbo àwa táwà dúró yìí pé gbogbo bí pẹ́ẹ́dẹ́tì wá ti ń ṣe yìí. Kọ̀ bá mu.
1: Kò tẹ́ wa lọ́rùn.
4: Kókò wa ọkọ̀ lọ́rùn. Gbogbo ẹ̀ kí wọ́n ti wípé a máa wa ní ẹjọ́ ṣe ń ṣe dáadáa ní kí tó ṣe ní kókò wa ọkọ̀ lọ́rùn. Gbogbo alápàdé ọlọ́run jọ kan.
1: Ẹ ṣeun sá. Gbogbo alápàdé ọlọ́run jọ kan. Ẹ ń rí ọwọ́ rẹ̀ àmúlélẹ̀ jádókè lọ́hùn. Tá a bá ti padà dé, a ti ẹ̀wọ̀ wájú. Mo ń bọ̀ nọmọ Nàìjíríà. Ẹ kú kalẹ̀.

0: Ekabo pada lati oke lohun itesiwaju ona ni won pe ni opa isegun gbagede oro ona ni on ba fefe sore lati ikanni konga agbomogbe 89.3 fm oliole estate nle ibadan pelu omo yin ate damola oloyede omo papa olomiye eyin agbalagba le so pe ti gibare lugi eni to ke e onla mo kokore igi ti wo lugi laaro yi o igi ti re lugi laaro yi mo me lowo ninu kulu eje ari leyo kokan ba se lo re se memu ni agba won alejo kan nu kulu pelu wa laaro yi won si ti wa nu kulu en to gbe won wa won salaye en to sele won so se bo se ye ko ri sona to ye ka gbegba ba won alagbara wa tin se ati ba won alase wa tin se se n ta pe won si sona na mojuto e je n kika bo ninu kulu pelu mi lara won alejo wa e ku ojumo e ka rosa
1: e ka ro
0: e ba n ki gbogbo awon ara ile tin gbo wa
1: gbogbo ara ile tin gbo wa lati West Radio. Oli ole nbi. Ibadan.
0: E ba n daruko yin lekun rere.
1: Oruko mi ni Alagba Abubakar Aburime.
0: Alagba Abubakar
1: Aburime.
0: Te je olugbe Ibo.
1: Ogbe Oli ole Estate Extension.
0: Oli ole nbi le nbe.
1: Ode ole nbi le nbe.
0: Ni Ade Osun.
1: Ade Osun Unit.
0: Okay. Ki lo gbe yin wa?
1: Yeah. Maybe odu meta si merin seyin. Igba baale ologbe baale
0: Yemi Ogun Yemi.
1: Yemi Osun Alaye. Titi kan wa ni within community wa.
0: Si o jina sile
1: se West Radio station. Now, because of problem in Oliti, turning by your tiro, tip or to buy. On la fi get shower on a cock and la do bo.
0: The coma japa book on a new one.
1: Look just it out. Now, Titi, down we. I feel a less a le.
0: Okay.
1: Our tea, the main one, so that come what to my marae,
0: Babe
1: Wally Jaddy. Now, bi odun merin seyin ni awon kan ba wa lati local government property. We pay
0: local government wo.
1: Ibadan local government property limited. Awon lo ni Ole Ole estate.
0: Okay.
1: Ni awon ise awon kan ba wa we pay awon fe gba ibi titi yen bi ta block titi yen.
0: Okay.
1: And reason to them fun wa nigba na ni pe won gba judgment eni kan ti fun nile ni bi kan ta mo bi ton ti fun eni nile
0: eh
1: o pe eni en lo court o de gba judgment so court yen wa ni ki Ibadan local government property kon lo wa ile mi fun o ni afia wa sibe pe tori pe ati abala ititi yen gate yen pe awon fe allocate ibe yen gege bi plot
0: property il do diga bi ile fun
1: fun eni ti ti
0: ile jo gbe dajo pe kan lo wale fun
1: exactly so ali titi ni bi bayi gbogbo e lan lo tele it is tori pe wahala ti adugbo bara won and all that la fi se ba sese pe a ni gba baale ogun yemi ati awon kankan sa didi ngba na ade ba se meeting ade pari e
0: nigba yen nbi odun be merin seyin
1: bi odun mi merin seyin
0: okay
1: ade ro pe oro ti pari lori e until bi ose beta seyin na ba tun ri won tan tun pada ege kilo today ka tun di pe ka tun bo ka tun wi the same issue na pe awon pe awon ti redesign master plan and therefore dadan pe won gbodo gba ibẹ̀ yẹn. Àwọn kan wá tún dìde wọn tún lọ bá ṣe meeting. Wọ́n pé a ò ní gbà the position tá a dúró sí nígbà náà la ṣe wà. As a matter of fact, àdúgbò gan ti a tún develop ju bó ṣe wà lọ́gbà náà tí ò sí any space anymore. You know? So, on the basis of meeting tá a bá wọn ṣe, the following day number collector wọ́n pé àwọn ti redesign ní estate o and therefore dandandandan àwọn ló nílẹ̀ àwọn tẹ̀ gbọ́dọ̀ gba abẹ yẹn. In reaction to that, that okay, ẹ̀yẹ ká kú sí gate yẹn kí everybody máa gba abẹ because ìyẹn ni excuse tí wọ́n give you pé
0: torí pé
1: a ti bẹ̀ yẹn pa abáṣì sí gate láti gbà yẹn àwọn mọ́tò ti ń gba abẹ everybody ti ń gba abẹ. Labá tún rí letter again wọ́n pé àwọn ti di design o àwọn máa gba abẹ that's the second letter now lẹ́yìn ìgbà tá to reply ti wá letter. Formally, Peter. F1 ni copy of the redesigned
0: master
1: plan. Because the estate tower yang gbe o kan le ma design redesign the master plan. Ki awon to gbe be kan ma ti e mo pa ko ta ma ti e ni
0: idea.
1: Any input because awon le oro kan awon la gbe be awon lo mo problem ti an foju ri. Won ma ni o kan won. A ṣe wà lẹ́nu yẹn pé wọ́n kọ lẹ́tà sí wa àwọn náà kọ lẹ́tà padà sí wọn. Only for us láàárọ̀ yìí the job is about 2 hours ago. Ní a bá ṣí ẹni tí wọ́n fún nílẹ̀ àti àwọn official local government property pẹ̀lú labourer wọ́n ti kóra ọdẹ wọ́n fẹ́ máa gbẹ
0: foundation.
1: Lẹ́yìn tí a ti ṣí géètì lẹ̀. Tí mọ́tò tó ń gba bẹ̀ kódà àwọn mọ́tò méjì gan ṣe páàkì sí ẹnu bẹyẹn. So ìyẹn ni làwọn fà á lọ́wọ́ ẹ báyìí kí lè di wàhálà sí àdúgbò òun la fi pe West Radio pé kí wọ́n bá wa dá sí kí àwọn aráàlú lè gbọ́ ètí ń lọ ní àdúgbò wa. Bá ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ sí ibẹ̀ yẹn ti kún
0: èrò
1: ti pọ̀ ńbẹ̀ àti ara local government property officials ni o ẹni tí wọ́n náà allocate ilẹ̀ fún àti labourer àti yẹn kó wá àtàwọn ará àdúgbò gbogbo wa a ṣì wà lẹ́nu ẹ̀.
0: Ẹ jẹ́ kí n bèrè bá ambassador mo rò bẹ́ẹ̀ ń fòye bá ọ̀ràn wọn àwọn nìkan kan náà wà ní okolo pẹ̀lú wa. Ẹ bá ń dárúkọ tìyín sà.
2: Ebi ni Alhaji Abedunrin Aziz.
0: Ok.
2: Aládùúgbé Olúyọ̀lẹ̀ Adéọ̀sùn number 9 Adéọ̀sùn street.
0: Lọ́dọ̀ yín.
2: Lọ́dọ̀ mi.
0: Olùgbé náà lẹ̀yìn náà
2: lórí ọ̀rẹ́. Olùgbé náà mi.
0: Bọ́n ṣe ṣàlàyé ìyẹnṣẹ́ láfikún.
2: Àfikún tí mo kàn fẹ́ fi kún ni pé gbogbo ojú lórí pé ojú ọ̀nà ni kò sí nǹkan kan tó lè fi ṣe Ògúndèrú street gan níbẹ̀ yẹn ló ń jẹ́. Màdí àtọ́ yà wá lẹ́nu bá a ṣe jí làárọ̀ yìí tí ẹ kó àwọn òṣìṣẹ́ wá tó láwọn fẹ́ máa gbẹ́lẹ̀ foundation.
0: Ok, local government property kìí ṣe pé ìjọba ìbílẹ̀ kan àbí ṣe tí mo sọ ń gbìyànjú àti.
2: Ìjọba ìbílẹ̀ mọ̀kọ́ kan la Ìbàdàn ló ní Ìbàdàn properties.
0: Ok, àwọn náà wà ní in charge.
2: Ìbàdàn properties ló wà ní in charge gbogbo ilẹ̀
0: Olúyọ̀lẹ̀. Ok. So kìí ṣe pé bóyá Ìbàdàn Southwest
2: lè
0: balẹ̀jọ́ àbí local government kan àwọn ilé iṣẹ́ tó ń jẹ́ Ìbàdàn properties.
2: Bẹ́ẹ̀ni.
0: Ok, àwọn náà ni ọ̀rọ̀. Ẹlẹ́ẹ̀ ti wà ń bẹ̀ lẹ́nu ọ̀rọ̀ yóò ti tóbi ọdún mẹ́rin.
2: Bẹ́ẹ̀ni.
0: Tí wọ́n ti kọ́kọ́ yanjú ẹ̀kọ́ náà bá fọ̀rún kẹ́ bàbá wa.
2: Yẹmi Ògúnyẹmí.
0: Yẹmi Ògúnyẹmí ká Ọlọ́run bá dúró ti gbogbo àwọn ẹbí wọn. Ẹ sì náà yanjú ẹ̀ ń gbà yẹn. Ṣé ẹ láǹfààní sí ibi tí ẹnu ọ̀rọ̀ fẹnu kò sí gbà náà níbi ọdún mẹ́rin sẹ́yìn gbà yẹn. Ṣé ẹ gbọ́n pa agreement àjọ ṣe àbí conclusion tí wọ́n ṣe lọ́dún mẹ́rin sẹ́yìn yẹn gbà yẹn.
3: Àbí pépà kan wà tó jẹ́ pé ẹ lè fi defend ọ̀rọ̀ yín.
0: Yes sir.
1: Ẹ kì í ṣe pé àkọsílẹ̀ ń gbà náà.
0: Ok.
1: Nígbà náà gan náà the same way àwọn gan náà kọ lẹ́tà sí wa ńgbà yẹn.
0: Pé ọ̀rọ̀ ti yanjú o kò sí
1: wa. Kì í ṣe pé wọ́n kọ lẹ́tà sí àgbà náà pé wọ́n fẹ́ gbalẹ̀.
0: Ok.
1: Ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ sí wọn lẹ̀. Làwa náà
0: lè débẹ̀.
1: gbogbo adẹs jọ joko arejo so pelu
0: iliga yo
1: ni se se awon na lo awon na lo gba na ke se pe boya awon collector si wa ni gba na tabi awon na collector pada si won sugbon ni ote yi won collector
0: okay pa awon ti redesign
1: e pe awon ti redesign
0: master plan
1: exactly now it told you wa ya lenu lori master plan di redesign yen pe e kan nu awon official awon na so pe tori eni yi nikan la won fi se
0: redesign
1: yen ke se pe boya won se redesign to affect gbogbo
0: community
1: abi the entire state no
0: tori mo fe assign ile fe ni
1: exactly
0: and this particular land ton fe assign fun eyin so pe oju ona nibe
1: oju ona ni ke se pa so pe
2: wa nbe
0: mo fe ka fidi oro mule
2: tori pe eni yen ile ti fun won ti gbowo lowo e won wa nwa mi ti fe
0: fun pada by all means
2: na fi wa fe kole si oju titi
1: so
2: na fi fun lati compensate e tori enikan na fi wa ya titi gege bi plot
0: se titi yen ta ba ibi o ta so ta ba wo so to a plot
2: ko to a plot
1: titi o le to a plot se bi titi ti an la na ni titi oju 30
3: feet ni omo baba olomi ye se gbogbo alaye ti won se sile yi wa ni a lo so lorun paka
0: o ti ta pelu
3: ko me riwo oro to wa nle yi ni isin se awon a le ri awon eyan won yen
0: kile e ba da oruko ile ise yen pada
2: Ibadan properties
1: Ibadan local government properties limited
0: Ibadan local government properties limited nbo le ti ma se pada pelu won te ba se pade abe mo office won
1: na ni
2: ring road Ibadan properties southwest go sin be mo won ti ko southwest lo si alesin loye
0: yen se ni mobi bi ba
2: ile se awon lo ni be ibe office won Ibadan properties ni ke se southwest o sin be mo
3: be ni
2: southwest ti ko lo si alesin loye Ibadan properties lo ni be yen southwest n ya be lo tele ni
3: so ibe awon na fa fe gbalẹ lowo yin bayi ni
0: won fe gba titi
3: titi gbogbo aye ti
2: tan gba
3: koja lo sinu
1: okuderu
3: ile ko wa won
2: pastor
3: eni bo won fa fe ki won ma gba den
2: won fe ki won ma leni
1: won block eni pe community o le
2: won titi yen friend okuderu street ni le friend okuderu street ni
0: loruko titi
3: yen
0: won wa fe so dile won fe block awon eyan mo
1: exactly
3: okay eni awon eyan wa nbe lowo lowo
2: wa nbe lowo lowo bayi
3: nje bo la se le ri awon eyan ti won fe ti won wa ni agban ni ise
0: awo a ran se pe won bayi a pe won lori afefe bayi ba se nso ikan ma gbo won pa won no bi won gbo directly
3: a ri awon to je
0: pe won gbo bayi
3: lowo lowo bayi tan soro yi
0: o better ke dawo duo na o o better ke dawo e ma lo agbara koja bolon se fun yin lagbara e ma si agbara lo e ma lu agbara tayo nto lo nfun yin tori ibi ti teni kan pari si
3: ini telomi ti bere
0: telomi ti bere
3: ibere ja lati mo amo ti o pari e
0: te ba ti ele redesign master plan at least awon ti won wa ni community e bu won gbo
3: won ti e gbodo gbo
0: and te ba ti wa redesign master plan na te fe fun yan le toju titi tawon to ti wa nbe lati aye igboran abi 30 wa nbe nisin
1: 35 years le bi ti wa bi
2: mi ti wa nbe 21 years
0: le wa fe tori
3: losan gangan lojiji
0: because mi mama e fe si ni o sa mo se o se ko se emi atoloye yemi ogun yemi ati gba be nko jada
3: ada mo mo bi ti won so yi mo mo bi ti won so
0: jada ita le so pe le fi se le fun yan lati
3: ti won wa block ojo ona ma won ti won ba fe wole okay ti an ba bere si gbele yen gan na ni isin ta n soro yi ti an ba n gbe lowo lowo bayi se awon ti won ti jade lo lataro ti won mo to n sele ti an ba fe wonu ati an ba de ti an fe wole so ele ti gbe foundation sibe ona be oni se koja
0: eje ka
3: ro dada
0: who does that
3: awon ti won ba wa ni agbeni in fact a ni lo won pe kan wa si bi
0: eje n bere nikan wa loju opo
3: mi
0: hello
4: hello mi
0: sir
4: ko lo si town planning ni bi town planning leyin odo yen ko lo sibe then ko lo si land grabber na awon kan lo si awon gome kan lo se awon kan lo se leyin
3: awon kan na
0: se wala awon kan lo se se yen leyin mo de mo wo pe kabiyesi olubadan tile ibadan mo pe inu won na dun si ru oro bayi
3: ti awon gan ba ri bi won bi ibi ti an fe gbe ile gan si inu baba o le
0: inu kabiyesi o le dun si ru sele yi tori won fu won koju oro si fi gba ile koda ko jele gan ko ma joju titi kabiyesi inu won oni dun si anbele ta se pe oju ona tawon eyan gba wole
3: gba ni
0: oju ona to ti wa nbe lati odun modun se be yen na se redesign master plan e gbon to pe ni master plan pe bi biba yi o se wa ase bo la yanju ti sakula ta ri yan tutan e pe in to ti wa nle lati aye 1 ke wa ni awa ti ranse add the office won le ni agbara lowo eledumare olohun fun ase add the office won loni won wa salaye sugbon lakoko na awon to ba n gbo kan so fun won ile tan na n gbe kan dawo eduro
3: kan dawo eduro
0: by all means
3: bye
2: Reverend Ogundeyu Street
0: won le oju ona Reverend Ogundeyu Street e dawo eduro na for now by all means e daduo e ma tiji gabi sove kankan bole for now e woju ona e wo bi te fe allocate ki na be fi ko se shop na fe ko sibe ni abi kini abi won ko le ti o gun wonu ke se pe yo fe abi bo na e ma n ko le
3: abi tori ibe yen kere si bi pe mo fe ko le kan sibe na
0: ibi temi na mo
3: loju ona ti gbogbo eyan gba
0: bi mi ti e gba gbogbo
3: abi gboro won fe
1: ko ye wa na ko ye wa na
3: nilu to loba to ni joyi
0: Ibadan properties Ibadan local government properties limited eyin alase atoludare ile ise yen eyin ti an yan sibe lati ma sakoso ese wi agbeje mowo ese dawo duro na
3: ese dawo duro na e dawo duro bye eja ko rora wa wo ka to dunbo ewure o
0: olohun o jo ni yan
3: ju sa e dawo duro bye na
0: e ti wa si kan ni kanga agbon magbe ko ni sewu won ni se yin mole
3: amen
0: won ni ti yin mole tori nti o da ni keyan wa da lasigbo si yan lagbada teyan oro tele ke wa ma hello
4: ekaro
0: sir
4: hello mi
0: sir comrade e seun sir
4: baba
3: eh comrade dige yes sir
4: eh baby
3: e seun
4: okay
3: yes sir
4: cheri oro ti e so mo kan ori mi fi ara n bo ko se da fi odo yin ni ni la mo wole nsin ni mo ko ba oro ye re lo yin se ri nkan ti awon town planning da sile gan o se kere a lot of things ni awon town planning ma mo fi gege bi ko da bi to soro le kan ye soro ton yin a lot of things ma mo ton se pe a ma pe won o ma pe won to ko wa se se pe oto ni ko to ma se and o ma wo pe e to we ba ti lo keju lodo won oni ma kọ ṣe kí ni ma attend town planning office gangan wọn ní ìdí àti ṣe lot of I don't know what to call it because wọn ní ẹ ma ti rí nínú juda inú ọmọ ẹyin jésù méjìlá inú ọmọ ẹyin jésù méjìlá ẹrí juda ti kàn bẹ báwọn bá ń ṣe dáadáa ní town planning akọ wà tí ò ṣe dáadáa nù èyí gbóró nǹkan tẹ́ ń sọ yìí ó ń ṣẹlẹ̀ káàkiri jẹ́ pé ojú ọ̀nà míì ẹ̀rí pé layout tó wà ń bẹ̀ àwọn tó wà ń bẹ̀ àwọn náà ilé sọ̀rọ̀ wọ́n á gbé títì gba orí ilẹ̀ lónìí wọ́n á gbé gọ́tà gba inú ilé ẹ̀ lónìí a lot of things like that but tí wọ́n ti bẹ́ẹ̀ ni pé lọ́kàn lọ fi town planning ẹ̀yin bá kọ́kọ́ débẹ̀ nǹkan town planning yóò support but àwọn ẹ̀kọ́ dẹ̀ ṣe ìkọ́kọ́ yẹ kí wọ́n ṣe ìrìnàjò tó yẹ káwọn ṣe ìlédè yẹ káwọn ṣe pé gbogbo nǹkan ló ní ìwé àwọn kílẹ̀ máa ń sọ àwọn ìwé ilẹ̀ survey nǹkan báyìí ló wà bẹ́ẹ̀ ni irú tó ń sọ lọ́wọ́ yìí ti báyìí tí a mọ̀ bí olóyin ṣe sọ kò ní ṣe pé tó ń sọ yìí ṣèdè bẹ́ẹ̀ ní ìjẹta the last week so how come now táwọn kan máa dé tápọ̀n dìbò táyà láti máa ṣe nǹkan tó ṣe bá ti máa owó ti máa lọ́wọ́ àwọn kan nínú àti bá ti ń sọ bọ̀ ó mọ̀ wípé the best thing náà ni pé kí wọ́n fún wọn ní ọ́dà pé kí wọ́n bọ́ọ̀lù yẹn ti máa lọ nílá ní àárọ̀ àjọ máa jáde lọ́lọ́bí tẹ́lẹ̀ àárọ̀ pé wàá dí pé àtiwọlé
0: ó
4: tilẹ̀ fún ọmọ nílé.
3: Ṣé wọ́n páàkì mọ́tò wọn sísá ní
4: àbáwọ̀ ni?
0: Ẹ ṣòro
4: wọ́n páàkì mọ́tò àpò yìí.
0: Ẹ wà ní sọ mọ́tò àpò. Mr. Abubakar, ẹ ṣeun gan sa, Alhaji yóò níyànjú.
3: Agbára
0: Ọlọ́run. Olúwa ṣeun sa. Ẹ jẹ́ ìyọ̀ǹda yín. Àwọn tí wọ́n pè Ìbàdàn local government properties, a mọ̀ retí wọn. A sì bá àti ìrètí àádọ́dọ̀ yín. Ẹ̀yin olókéré jù. Ẹ ṣeun púpọ̀.

0: エフィレン、エマイクロー、ウェルズ・ラディオ、89.3FM、ニベゴンゴンレワー。
1: Bá fẹ́ polówó ọjà yín lórí rédíò tẹ́ fẹ́ máa ta wàràwàrà bọ́ mẹ́ta ṣe ń tà West Radio ni kẹ́ máa bọ̀ o àfẹ́tiwà gbé ti yín lárugẹ owó owó ọ̀gá jára lọ o come for your jingle and advertisement at West Radio 89.3 FM gbogbo lẹ́gbẹ́lẹ́gbẹ́ àti lájọ̀lájọ̀ iléeṣẹ́ ńlá ńlá àti kéékèèké ẹ̀yin ilé ìjọsìn pátápátá ẹ máa bọ̀ ẹ wá gbé wò ẹ jẹ́ wò ẹ jọ́ wò ẹ tọ́ wò jọ́ Ọ̀gá ni Master. Kí lẹ tún dúó ṣe náà? Ẹ má ṣe tàbí ṣùgbọ́n o. Ẹ má bọ̀ wá sílé iṣẹ́ wa. Gbangba la wà lẹ́gbẹ̀ẹ́ títì. Ilé funfun pẹ̀lú àwọ̀ búlù. West Broadcasting House. Ní Aláàfin Avenue, Olúyọ̀lé Estate, Ìbàdàn, Ọ̀yọ́ State, Nigeria. Ẹ̀lú ẹ̀lú 07066165053 tàbí 08035093394. West Radio. 89.3 FM Ọlọ́run gbọ́ gbogbo tẹ́ fẹ́ ojú kan ló wà.
2: Makọ́lé Marale.
3: Kọ́lé kọ́lé kọ́lé kọ́lé lè tò ká bá rówó kárálẹ̀ kárálẹ̀ àbí ká kọ́lé irú ilé wo lẹ fẹ́ kọ́ ilẹ̀ wo lẹ fẹ́ rà sílẹ̀ tòsí ló dára ni àbí ti ọ̀nà jínjìn tínú omi àbí tinú ìrà àbí ọ̀gbẹ ilẹ̀ kódà kó jẹ́ torí àpáta kọ́lé kọ́lé lè tò tí ó máa yànnà náà fún yín.
4: Ní West Radio 89.3 FM ní gbogbo ọjọ́ Tuesday láago méjì sí mẹ́ta ọ̀sán 2 to 3 PM every Tuesday.
3: Àǹfààní wà fún yín láti béèrè tàbí sọ àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ní sáìtì yín nípasẹ̀ text message àwọn ọ̀jọ̀gbọ́n tó dántọ́ tí wọ́n ní kankan tàbí omi ṣe lórí ọ̀rọ̀ ilẹ̀ àti ilé kíkọ́ kò ní gbẹ̀yìn lórí ètò bákan náà lẹ lè pè láti dá sètò tàbí ṣàlàyé ilé tàbí ilẹ̀ tẹ́ ẹ fẹ́ tà fún ìkéde àti ìpolówó ọjà àbí ẹ fẹ́ ṣe onígbọ̀wọ́ ẹ máa bọ̀ ní.
4: Iléeṣẹ́ West Radio 89.3 FM Aláàfin Avenue Olúyọ̀lé Ìbàdàn
3: tàbí kí ẹ pé Adékúnlé
4: Speak Louder
3: 07055732 07055732 Ọlọ́run á kọ́lé ayọ̀ fún gbogbo wa o.
5: Boost your business with Wells Radio 89.3 FM. In a competitive world of business, strategic brand and product positioning is key to growth. Don't remain unseen in the shadows. Shine a spotlight on your brand with Wells Radio 89.3 FM today. Why Wells Radio? We are your state's number one family radio station. We connect with the heart of families in your state. As the smallest unit of the society, families trust Wells Radio for quality content and information. Visit us today along Alaafin Avenue, Oluyole Estate, Ibadan, a white and blue building just before Sharp Corner ensures your business won't go unnoticed. Advertise with us today. Call our marketing office on 0903-936-8185. Call Toby on 0803-509-3394.
6: Are you on 0706-840-7359?
5: Take the leap today. Let Wells Radio 89.3 FM be the megaphone for your business success. You won't regret it.

Eka san o. A ko jopo iroyin agbaye lo nde se ti gbo yin lati ikanni kanga gbon magbe. Wells Radio 89.3 FM. Ti akale si opopona Alaafin Avenue, Oluyole Estate, Ibadan. Oye, Olorun Adegoke lo ni iroyin yin saju egbo awon koko to wa ninu iroyin na. Dino wọn bó ti rọ àwọn orílẹ̀-èdè ilẹ̀ adúláwọ̀ láti fòpin sí fífi ohun èlò ohun àlùmọ́ọ́nì ránṣẹ́ sílẹ̀ òkèrè pẹ̀lú ìgbésẹ̀ àjọṣepọ̀ ètò iṣẹ́ rẹ̀. Ìjọba àpapọ̀ ṣàrígbámọ́ ìdúnadúrà ibi wọn ti ra ọkọ̀ òfurufú ìjagun 12 ti orílẹ̀-èdè Amẹ́ríkà. Ààrẹ ìlú South Sudan ó ti buwọ́lu àyípadà òfin ètò ìdìbò ṣáájú ìdìbò inú oṣù 12. Bọ́ọ̀mù ń retí àti rí ọ̀nà àbáyọ tí ó jẹ́ fífọwọ́ sí pẹ̀lú Trump nínú ìpàdé àkọ́kọ́. Lábala ìròyìn eré ìdárayá ní ti àgbáyé ọlọ́pàdé ó ti ṣèlérí sísan owó eléyìí tó dára fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù àgbà ọ̀jẹ̀ lóbìnrin ti kọ Super Falcons. Ní báyìí ẹgbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ Bọ́lá Tinubu pè fún ìfọwọ́sowọ́pọ̀ alágbára láàrin àwọn orílẹ̀-èdè ilẹ̀ adúláwọ̀ láti fòpin sí bí wọ́n ti ṣe ń kó àwọn ohun àlùmọ́ọ́nì eléyìí tí ó ṣe pàtàkì tó nílẹ̀ adúláwọ̀ láì tí ì ṣe nǹkan kan tàbí múlò lọ sílẹ̀ òkèrè àti láti bá wá ọ̀nà tí wọ́n fi máa ṣètò rẹ̀ tí wọ́n sì máa pèsè rẹ̀ lábẹ́lé. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde léyìí tí wọ́n fi síta lónìí látọ̀dọ̀ amúgbálẹ́gbẹ̀ẹ́ àgbà pàtàkì sí ààrẹ lórí ìgbéròyìn jáde àti ìbáraẹnisọ̀rọ̀ nílé-iṣẹ́ igbákejì ààrẹ ẹni tí í ṣe Stanley Nwocha. Ó sọ̀rọ̀ lórí ìbípàdé náà bó ti ṣe wáyé lánàá òde yìí pẹ̀lú ọ̀rọ̀ ààrẹ níbi àpérò kẹta tilẹ̀ adúláwọ̀ lórí ohun àlùmọ́ọ́nì tó fi mọ́ ìdàgbàsókè rẹ̀ léyìí tó wáyé nílùú New York lórílẹ̀-èdè Amẹ́ríkà lẹ́yìn ìpàdé àpérò àjọ ọ̀sọ̀kan àgbáyé. Ààrẹ sọ̀rọ̀ lórí ìbílẹ̀ adúláwọ̀ kò ṣe ní tàfàlà ohun àlùmọ́ọ́nì rẹ̀ mọ́ lọ sílẹ̀ ibòmíràn nígbàtí àwọn tán ni ohun àlùmọ́ọ́nì ọ̀hún gangan tán bá wà nínú ọ̀ṣẹ́ tó ń tòṣe tó fi mọ́ àìníṣẹ́ lọ́wọ́ àti kùdìẹ̀kudiẹ ohun amáyédẹrùn. Tinubu tó jẹ́ alága àpàdé náà ó ní igbákejì rẹ̀ yan igbákejì ààrẹ Kazeem Shettima ló láǹfààní àti lọ sójú ẹ̀ níbẹ̀ ìpàdé ọ̀hún. Ilé-iṣẹ́ ọmọ ológun torí òfurufú ní orílẹ̀-èdè Nàìjíríà náà ti gbé ìgbésẹ̀ eléyìí tó jẹ́ ìgbésẹ̀ pàtàkì lórí ríra ọkọ̀ òfurufú ìjagun 12 eléyìí tí wọ́n pè ní AH1Z tí yóò máa ṣe ìkọlù bíi ti okùn lẹ paramọ́lẹ̀ èyí tí wọ́n buwọ́lu àdéhùn rẹ̀ níbi ayẹyẹ kan pẹ̀lú Beltestron nílùú Texas lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ọgọ́gun àwọn ológun rí òfurufú ọ̀hún ẹni tí ń ṣe Sunday Aneke ló léwájú ìgbìmọ̀ ọmọ ológun òfurufú orílẹ̀-èdè Nàìjíríà lọ síbi ayẹyẹ náà eléyìí tó ṣàmì ìmúṣẹ àjọṣepọ̀ ètò ààbò ìjọba Nàìjíríà tó ń ti ìjọba orílẹ̀-èdè Amẹ́ríkà. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde lánàá látọ̀dọ̀ olùdarí àgbà wọn lórí ìbásọ̀rọ̀ ìlú àti ìròyìn ní ilé-iṣẹ́ ọmọ ológun rí òfurufú lólùilé-iṣẹ́ wọn ẹni tí í ṣe ọ̀gágun Ehime Ejudam. Ó sọ̀rọ̀ nípa ìgbésẹ̀ náà tó jẹ́ lára akitiyan ìjọba àpapọ̀ láti mú nǹkan dára sí àti ìsọdí ti ìgbàlódé fún iṣẹ́ àwọn ọmọ ológun tó fi mọ́ àfikún àlàkalẹ̀ ètò ààbò. Aneke sọ̀rọ̀ níbi ayẹyẹ náà lórí bí ìgbésẹ̀ ọ̀hún bó ti ṣe mú iṣẹ́ àwọn ọmọ ológun dára sí. Alákòóso olúlẹ̀ wa FCT Yesom Wike ló ti ṣe ìkódànù ìkọlóminú àwọn gómìnà kọ̀ọ̀kan nínú ẹgbẹ́ òṣèlú olóṣùṣù ọwọ́ APC nípa àbá ìgbìmọ̀ onífìmọ̀sọ̀kan tó ṣùmàrè eléyìí tí wọ́n ń wò ó pé ó lè ṣe ìjẹ́lẹ́sẹ̀ ipa ẹgbẹ́ tí ń darí ọ̀hún ṣáájú ètò ìdìbò tọdún 2027 ní àkókò tó ń sọ̀rọ̀ lórí móhùnmáwòrán lánàá òde yìí. Wike sọ̀rọ̀ nípa ètò rẹ̀ ọ̀hún tó pé ó dá lórí àtìlẹ́yìn fún àtúnyànsípò ààrẹ Bọ́lá Tinubu àti wípé kò ṣe ìdílọ́wọ́ fún olóṣèlú kankan lórí gbígbé igbá àdìbò àbí láti díje dupò eléyìí tó bá wù kó wa wọn. Alákòóso olúlẹ̀ wa wá fẹ̀sùn kan àwọn gómìnà ẹgbẹ́ òṣèlú olóṣùṣù ọwọ́ APC kọ̀ọ̀kan nípa ìlépa ìfẹ́ tara tiwọn pàápàá jùlọ lórí ìgbésẹ̀ láti di adarí ilé aṣojúṣòfin àti tilé aṣòfin tó fi mọ́ alòkòrò ilé aṣojúṣòfin. Wike fẹ̀sùn kan gómìnà ìpínlẹ̀ Imo ẹni tó jẹ́ alága fáwọn gómìnà ẹgbẹ́ òṣèlú onítẹ̀síwájú ẹni tí í ṣe Hope Uzodinma
lori wipe o ngbiyanju lati de adari ile igbimo asofin oro re ohun on lo waye leyin ta won gomina egbe osilo olosusowo APC ti won kede wipe awon ko ni shati leyin fun ifimo sokan egbe osilu kankan eleyi to le mu irewesi tabi ijelese ba egbe awon tabi se ipalara fun awon oludidi awon nu eto odibo to nbo lona Lo South Sudan Salva Kiir lo ti buwo lu atunse ofin eto odibo orilede na eyi ti yo yo awon ilana ti ibere to ni se pelu eto odibo ti o si mu siti ipari iwe edibo ati ayipada eto kani orilede na eleti awon alataku kan ko si ibuwo lu atunse iwe ofin na lo waye lana ode yi to si n foju sun ati la ona fun eto odibo gbogbogbo eyi tan seto re fun ojo keji le ni ogun osu keji lo odun 2026 ti o waye fun igba akoko lati igba ominira ilu South Sudan lodun 2021 alakoso fun idasi oro ijoba apapo ilu ohun Africano Gedima o soro lori atunse ofin na eleyi to lo pelu ofin eto odibo labe ofin ohun na ni alase to ba wa npo yo wa nipo oye pelu ase ati agbara titi ti o fi di akoko eto odibo fun iyan sipo are tuntun Ile ise are ti le America ni yun ni ile funfun na ti se ifilole ile ise mo maworan eyi ti o mo sise fun wakati 24 lojojumo ti won pe ni mo maworan Trump ti yo fun awon oluwo ni anfani si isele ateyinwa to ti sele ikede olokan ojokan ati awon akojopo foran miran latodo ijoba re Trump ile ise are ni ile funfun se ikede ohun loju opo X won lana ode yi pelu alaye oro lori bi won ti se lanfa ni soju opo na lori itakun agbaye won ati loju opo YouTube olori ijoba ile gesi ti UK Andy Boham ni won po nreti ati wa loju kan na pelu are Donald Trump bi awon olori mejeji se ngbaradi fun ipade ojukoroju nilu New York ipade na yo waye bawon olori mejeji ohun bi won ti se nlo bi apero ododun ajo osokan agbaye to de apejo awon olori lagbaye ipade ohun ni won reti ko waye loni ni New York nebe ti Boham o ti yoju si bi apero ajo osokan agbaye UN Boham lo rin ajo lo le America pelu aya re Mary France pelu oro re to so wipe ohun ati Trump ti koko lajo so oro tele lori ago ko to de wipe ohun di olori ijoba ohun ni akoko abewo e ni won reti pe ki Boham ko pe fun ajosepo ile okere ati leyin akitiyan alaafia olojo pipe ilu Ukraine ati ifopin si awo to nti ogun to wa laarin egbongun ila orun Middle East inu iroyin ere idaraya eni to je adari agba ajo to nri si oro ere idaraya lorilede yi bukola olopade lo ti se ileri imudara owo eleyi ti won san fun ko egbe agba bolu agba oje lomirin ti Super Falcons pelu wipe eto na yo je kikede laipe laijina olopade soro ohun di mimo ninu atejade to bo sita lana ode yi latodo ajo to nri soro ere idaraya lorilede yi nibe to tin toka si ilana ti igbese ajo ijoba apapo lati se igbelaruge ati idagbasoke ere idaraya to wi pe o da lori isesumo ilu ati afikun okun atileyin fawon obirin ton kopa nu ere idaraya o salaye oro lori bi igbese na bo ti se koja gbangan isere nikan tabi atunse awon gbangan daraya ohun olopade toka si ajo elere bọọlu alagbeju sinu apere lorilede Nigeria gege bi apere lori bi ipadari won nipasẹ tawon obirin bo ti se roke to nti are obirin eleyi to wi pe o nje ki idagbasoke ati igbelaruge ba won ati awon igbimo metala lobirin eleyi to wa ninu igbimo adari won Eyi lo pin akojopo iroyin agbaye fun tosun oni sugbon kin to ma lo egbon awon koko to wa ninu iroyin na lekan si Are Bola Tinubu pe fun ifowosowopo alagbara laarin awon orilede ile adulawo lati fopin si bi won ti se nko awon ohun alumoni to se pataki ile adulawo lai ti imulo lo ile okere ati lati wo ona fun iseto ati ipese ile labele ile ise omo ologun tori ofurufu Nigeria ni won ti se arigbamu igbese pataki latari ibon ti ra oko ofurufu jagun 12 eleyi ti won pe yo mo se kolu bi okun le paramole leyin tan buwo lu adehun ni bi ayeye pelu Beltestron nilu Texas lorilede America
ààrẹ ìlú South Sudan Salva Kiir ti buwọ́lu àtúnṣe òfin ètò ìdìbò orílẹ̀-èdè náà èyí tí ó yọ àwọn ìlànà àti ìbéèrè tó ní ṣe pẹ̀lú ètò ìdìbò tó sì mú sí ti ìparí ìwé ìdìbò àti àyípadà ètò tó ní ṣe pẹ̀lú ìkànnìyàn orílẹ̀-èdè ọ̀hún tí ó jẹ́ pé àwọn alátakò níbẹ̀ kọ̀ jálẹ̀ sí. Ìròyìn eré ìdárayá ẹni tó jẹ́ adarí àgbàjọ tó ń rí sí ọ̀rọ̀ eré ìdárayá lórílẹ̀-èdè yìí Bukola Ọlọ́pàdé ló ṣèlérí ìmúdára owó eléyìí tí wọn ó máa san fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù àgbà ọ̀jẹ̀ lómìnirin ti Super Falcons pẹ̀lú wípé ètò ọ̀hún yóò jẹ́ kíkéde láìpẹ́ láì jìnà. Èyí ló pin àkójọpọ̀ ìròyìn àgbáyé fún ti ọ̀sán òní. Àkójọpọ̀ tó ń ti àtúntò ìròyìn ọ̀hún ló wáyé látọwọ́ tèmi tọ́pẹ́ Akin Kohlie. Ẹ darapọ̀ mọ́ wa láwọn ojú òpó ayélujára wa gbogbo. Wells Radio 893 bákan náà bá wà nífẹ̀ẹ́ kẹsì bá wa kúwọ́ọ̀lù lójú òpó Facebook wa. Wells Radio 893 FM fanpage lórí ìtàkùn àgbáyé www.wellsradio893.com fún ìròyìn eléyìí tó bá ṣojú yín. Tẹ̀fẹ́ kàn sí wa lórí ẹ̀. Ẹ kàn sínú kulẹ̀ ìkóròyìn jọpọ̀ wa lórí nọ́mbà yìí 0916893200. Oyè Ọlọ́run Adégòkè lóníròyìn yín. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa o. Ọlọ́run yóò bùkún fún yín. Ẹ kú kalẹ̀.

0: FM。
1: fẹ́ polówó ọjà yín lórí rédíò tẹ́ fẹ́ máa ta wàràwàrà bọ́ mẹ́ta ṣe ń tà west radio ní kẹ́ ẹ máa bọ̀ o àfetìwà gbé ti yín lárugẹ owó owó ga jara lọ o come for your jingle and advertisement at west radio 89.3 FM gbogbo lẹ́gbẹ́lẹ́gbẹ́ àti lájọ̀lájọ̀ iléeṣẹ́ ńláńlá àti kéékèèké ẹ̀yin ilé ìjọsìn pátápátá ẹ máa bọ̀ ẹ wá gbé wò ẹ jẹ́ wò ẹ jọ́ wò ẹ tọ́ wò jọ́ ọ̀gá ni master kílẹ̀ tó ń dúó ṣe náà ẹ má ṣe tàbí ṣùgbọ́n o ẹ má bọ̀ wá sílé iṣẹ́ wa gbangba la wà lẹ́gbẹ̀ẹ́ títì ilé funfun pẹ̀lú àwọ̀ bólú west broadcasting house ní aláàfin avenue olúyọ̀lé estate ìbàdàn ọ̀yọ́ state nigeria ẹ̀lú ẹ̀lú 07066165053 tàbí 08035093394 west radio 89.3 FM ọlọ́run gbọ́ gbogbo tẹ́ fẹ́ ojú kan ló wà. Nǹkan wo ni gbogbo ayé ń dà kìrìkìrì tí wọ́n ń pọn yìí. West Radio 89.3 FM kànga agbẹ́mágbẹ́.
2: 89.3 FM your preferred wholesome radio.
3: The time is 2 PM. From Wells Radio 89.3 FM, your preferred wholesome radio.
4: Lati ikanni kan ga gbọmọgbẹ 89.3 FM, gerege ni ago meji osan lu.

0: mo ki gbogbo olugbo oro mi ni akoko yi oruko mi ni Reverend Sunday Babatunde lati ni ijo Iroq ni agbegbe ni Bode ni ilu Ibadan e je ki agbadura ni oruko Jesu Olorun imole ko gba ope wa Olorun anu ko gba yin wa gbogbo eti tun gboro gbogbo ese ti a se Olorun ko dariji wa ko ya wa si mimo gbo adura wa Jesu Oluwa wa amen mo ayo kami wa lati ni owe orin Dafidi ori ikokanle ni ogofa be lati ese kini oni emi o gboju mi si ori oke won ni nibo ni ran mi o ha ti wa Olorun mi o ti owo Oluwa wa ki o da orun aye ese keta wa wi pe ohun ki o je ki ese re ki o ye e ti pa omo ki yo to gbe ta ba gbe oju wa le Olorun ko si ohun ta bere lowo Olorun ti Olorun o fi fun wa o emi gege bi enikan mo ni eri to po repete nipa bi bere lowo Olorun ti won yan si ri gba ohun akoko ni pe a gbodo gbeke wa le en to wa ni lu ibo ta to wa ni ijoba ta to wa ni kin tori a o ba ijakule pade nibe won ni gbe oju wa le oke soke si Olorun Olorun mo en to le ran si o ta je ko bo lowo awon isoro eyi to le doju ko wa ge bi eniyan igbe emi o gboju mi sori oke won ni nibo ni lowo mi yo ati wa ranlowo oluwa yo wa ranlowo oluwa yo wa lati bi kibi nibi kibi yo wu ranlowo olorun le ti de wa bi o ba ni gbagbo ninu Olorun ti o nsin yo ba dara pupo alagbara si ni gbogbo an to ti je omo re won ki jiya nitori pe Olorun mo bi ti pese fun awon eni wa bi Olorun o wa ko si wa lowo n to ba fe ke eyan se fun o to ba fe ko eyan se si o oni ko na sise lomi nitori pe tinu re ba mo ti wa ye si dara Olorun je alaanu lati pese fun aini gbogbo wa Olorun yo ran wa lowo oni ohun ki o je ki ese wa ki o ye bo ti ko le to bo ti ko lagbara to ese wa ki o ye bi a ba ni gbagbo ninu re mo ni awon ti o ma wa si odo wa ni church wa to wa ni church wa ojojo Sunday la ma ni eri nitori pe Olorun n gbo adura wa bo si tun fun awon eyan ni awon ona ti a le gba ti a fi bo lowo isoro orisirisi to n dojuko wa gbo woranṣẹbirin yen eni to n fe baja yen ma baja o tori ki se en to le baja to ba baja isoro to ma po lo ma dide si o Olorun a ran wa lowo yo dara fun wa ti a ba fe pe mi fun ebe ebe adura oru e pe number yi 08038554047 ni WhatsApp that is joro lori WhatsApp number mi ni 08029928802 Olorun yo ran wa lowo adura wa yo gba ti dojo mejo oruko mi ni Sunday Babatunde lati ni Jodi Rock Ibadan e se
1: Sunday ayo fun mi o boye mi o ni sope bile alayo dan mi wo ope mi apoja burata kole alayo fun mi o boye mi o ni sope bile alayo dan mi wo ope mi apoja burata emi akole emi akole o gbogbo egbe mi lo nrale kan kole tara ti won emi akole o gbogbo egbe mi lo nrale kan kole tara ti won
2: se wa nbe
1: ti mo ba ko koni wo
2: mo ki yin eku gbadun asiko yi
1: ni e se
2: eku le gbogbo omo Nigeria kaakiri agbara aye
1: koni
2: iyan lori eto wa eto yin ta pe ni kole kole real estate fun gbogbo wa
1: wo rale ka se session ati waadi ka se document bi survey
2: ni bi ta ti man soro nipa ile oro nipa ile iru lewo lo ye ke ko ile wo lo ye ke ra e se le to si lo da ni abi ti ona jijin tinu omi abi tinu ira tori iyangi abi ti ori apata
1: elo ni le bi duro ta ro wo rale ka gba document
2: adekunle speak louder loruko temi baba kole kole baba gbele kale te ba ni baba feel at home omi eko eko na ni
1: ni le bi duro Baba to nko le ayo pa won kan.
2: Ikoni alalu barika ikoni to laponja ikoni ti o saaju tawon yoku ntele West Radio 89.3 FM ni Oluyole nilu Ibadan. Ibe le tin gbadun wa ta tin da keke luke. E kan gbianju e wo kini ke se e lo si ikoni abani dore wa ta pe ni fan page wa at West Radio 893 at West Radio 893 e lo sibe ke lo like e ke comment sibe ke de ba wa share iyen ni pe ke pin logun logun ati logbon logbon ko se kini ko lo fa
1: bile alayo dan mi wo
2: gbogbo en to ba gbianju lati pin tabi te like tabi te comment emi o ri lodo mi nbi a si tun lu yin logo enu
1: egbe mi lo nrale ton kole ta
2: se ri lori eto kole kole yi e ba ni ile tabi ile te fe ta tabi le to wu yin ti e fe ra ninu ile ta ba daruko fun yin eni ori ofe
1: ti mo ba ko koni wo mo mi lori
2: aye tun wa fun yin lati so fun wa ise wo leyin gangan nse ni ise ojo yin te fi njeun Eda ise ti o je mo ile kiko ni boya Tyler POPS part eyin te je brick layer abi eni ise owo kan bi welder te nse lara ile ati bebe le ba je carpenter to ba si je pe owo gan le nse eje amu iyen lori eto ta pe ni kole kole
1: were de were igba mi lo
2: awon kan so fun mi pe supplier la won aye gba yin lori eto ta wa yi e le ba ma ta cement koda ko je omi le supply society dede na ni
1: nile bi duro
2: keyan je surveyor abi architect eto yin re
1: duro
2: gbogbo awon pana pana eto won le leye
1: kole ayo
2: nitori pe opolopo nkan lo sodo lo so mo ile kiko ile rira opolopo nkan lo so mo
1: Apon kole ayo fa won kan
2: se keyan ma se iwe inu le ni gi tan fi se iwe tan fi se paper inu le lo ti wu jade
1: kole
2: enikan ni ise agbe lo hun fi ile se nto won o na ni ise agbe na le fi se nto ti pe ori e na le daku si
1: e alayo dan mi wo
2: awon isele wo lo nsele lodo ti yin to je mo ti ile kiko ile rira ayen won gba le yin ni abi enikan chi ti yin lori ile won bu lara ile yin iwe yin ni o pe ni survey le ti se building plan ti ise eto kole kole leto ti e ti le wa yan na e daada
1: amurata emi akole emi akole o
2: opo lo ti fi text message ranse si mi lori eto yi ele ti ma si tun ma ka ti ma ma se idajo fun iyen ni ori eto ta pe ni kole kole fun ti osan oni
1: kan kole tara ti won ile ti mo ba ko koni wo mo mi lori ami ami ni e se Ile ti mo ba ko koni wo mo mi lori ami ami ni e se
2: fun idi kan tabi omi eto ta pe ni kole kole together to ye ko waye ni ojo mejo ini to ye ko waye lojo mejo ini ati sun siwaju nitori idi kan tabi omi o ni reason ti o fa be edakun gbogbo eyin te ngbo wa e ma binu gbogbo eyin te ti nife si lati wa edakun e ma binu o ni reason ti o fi ri be
1: ka gba document kan ni lo
2: ijo mi ta ba se a ti fi ikede sita ti e tun gbo tori olohun e ma binu si wa
1: le were igba mi lo ni le bi duro Baba to nko le ayo fa won kan.
2: Ba se nseto leni, e je nlu nikan logo enu baba wa ni King Sunny Ade, eni ni ojo ibi won. Ti ba gbagbe e lo wo 80 odun 80 years lori ile alaye. 80 years oni baba pe loni. Okunrin kan wa sibi ni jejo. The disco to she record fun ma ba won fi bele nja ninu record yen si ke le mo pe King Sunny Ade eni gangan ni ojo ibi won iko kole kole real estate akiyin ile ise West Radio akiyin atun kiyin o igba odun odun kan emi yin yo se opo odun laye King Sunny Ade thank you very much
1: ope mi apo jamurata emi ako
2: eyin ojogbon aye eyin oloye aye ti oyeye to ye ju awa lo
1: kan kole tara
2: opolopo nkan lo ma nsele ni site ti ko boju mu ti eyin si ma npe wole te ma nba wa da si
1: kan kole tara ti won
2: eje nko pe number yen kin to so nkan te da si le ni 091 68 93 1000 ni number to wole sibi 091 68 93 1000 abi 091 533 3843 091 533 0913334893. Ẹtún ní orí ọ̀fẹ́ 0911333893. 0911333893. Eléyìí ni títàárín 0915334893. Ẹnìkan tiẹ̀ ti wà lójú òpó yẹn. Ẹ já wo nǹkan tí wọ́n fẹ́ bá wa sọ. Ó ti já. Ìyẹn ti já bẹ́ẹ̀ yẹn. Kò burú. Ẹ jẹ́ ń tún nọ́mbà yẹn pé kó lè yé yín dáadáa. 0916893100. 0916893100 tàbí 0915334893. Ẹgbà ń gbé ìpè yẹn. Ó tún rí o. Ó tún rí ni o.
1: Bóyá mi ò ní sọpẹ́.
2: Ìwọ fóònù yìí jẹ́ kórì rẹ̀ ó fapó.
1: Aláyọ̀dán mi wo, ọpẹ́ mi àpọ̀jà burata.
2: Òun tá a fẹ́ dá sí kì í ṣe nǹkan tí ó yí idan idan. Ẹ bá ń gbé ìpè yẹn náà. Ẹ gbé. Ẹ ló ẹ káàsán o.
3: Ẹ
2: káàsán orúkọ yẹn àti ibi tẹ ti ń pè wá.
3: Àti Ìbàdàn la ti ń pè yín. Ayọ̀mídé lórúkọ.
2: Ayọ̀mídé láti Ìbàdàn. Kí lẹ fẹ́ sọ?
3: Mo ń gbọ́rọ̀ yín ní ìṣúná mi.
2: Ó dáa, kò burú. Ẹ máa bá wa bọ̀. Gbogbo tí a bá fẹ́ pẹ̀kẹ́ lù máa sọ síta ní ìsìn tí ẹ̀yin náà tẹ́ bá wa dá sí. Ẹ ṣé o, Ayọ̀mídé. Ọkùnrin ní àbóbìnrin.
3: Obìnrin.
2: All right, ẹ ṣé ojú òní tí yìn. Màá sọ síta ń sìn. Thank you very much.
1: Àmì ni ẹ ṣe. Ilé tí mo bá kọ́ kò ní wó mọ́ mi lórí.
2: Ohun tí gbogbo wa lè jọ pẹ̀kẹ́ lù ní pàápàá jùlọ àwa tí òye yẹn yé dáadáa. Ẹnìkan ló mẹ́sẹ̀jì mi. Wọ́n ní ọ̀dọ̀ ti àwọn pé New Start làwọn wà. Wọ́n ní ṣùgbọ́n tí wọ́n ń pè ní èèrùn ìjàlọ. Wọ́n ní ó ti pọ̀ jù níbẹ̀. Ìbéèrè tán kàn bèrè ni pé kí làwọn lè ṣì sí. Bóyá ó ti ṣẹlẹ̀ lọ́dọ̀ tí yín rí tẹ́ ẹ ní òye ẹ pé tí ìjàlọ tó bá bo ilé tí ìṣe ọjọ́ kan ọjọ́ méjì ọjọ́ mẹ́ta tó ṣà ń wá gbogbo ìgbà kí lẹ lè ṣe sí. Ẹ bá ń pè kẹ bá ń sọ fún ẹni yẹn irú nǹkan tí wọ́n lè ṣe sí láàrin ìṣẹ́jú péréte 0916893100. Ìjàlọ bo ilé gbogbo ìgbà ló ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wọ́n sì láwọn ọmọ táwọn lè ṣe. Àwọn ti gbìyànjú títí tí ṣùgbọ́n wọn yé wá kí ni kí wọ́n ṣe o 0916893100 àbí 0915334893. Tírú ẹ̀ bá ti ṣẹlẹ̀ lọ́dọ̀ yín kí lẹ̀yìn ṣe sí. Ẹni tó ṣẹlẹ̀ sí kí ni kó ṣe 0915334893 tàbí kẹ́ ẹ lo 0911333893. Ẹ ò ẹnìkan wà ńbẹ̀ ẹ jẹ́ ń gbọ́ bí òye tiwọn yẹn bó ṣe rí. Òun náà tún ti já. Ó já ni o, ó já.
1: Múrata, èmi àkọlé o.
2: Ẹ máa gbìyànjú ẹ, ẹ máa gbìyànjú ẹ. Ẹ̀yin ti ní ẹ̀spíríẹ̀nsì ẹ̀. Ìjàlọ ó ń bo ilé wọn ní gbogbo ìgbà. Wọ́n á wò pé kí ni káwọn ó ṣe nígbà tí àwọn ti gbìyànjú láti pa ilé dànù. Ṣùgbọ́n síbẹ̀, ọgbọ́n wo lẹ̀yìn dá sí ti yín? Oyé kì í ṣe ti ẹnìkan o. Ọgbọ́n kì í ṣe ti anybody.
1: Ilé tí mo bá kọ́.
2: Nígbà tá à ń retí àwọn ìpè yín ẹ jẹ́ sáré mú àwọn mẹ́sẹ̀jì méjì torí pé mo ní àlejò kan lórí ètò lénìí ẹni tí wọ́n mú wá náà yóò tún ṣe yín láǹfààní.
1: Bí survey building plan àbí CFO at agreement kan bá wa ṣánbó lágbẹ́ foundation tapo bíríkì àti cement.
2: Mo ní ìjà lọ ń bo ilé ẹnìkan wọ́n wá ní àwọn ọmọ táwọn ó ṣe sí o. Òye yẹn sì yí ẹ̀yin. Ẹ̀yin náà jẹ́ kán yálò inú ọgbọ́n yín 0916893100. Tàbí 0915334893.
1: Wẹ́rẹ́ dé wẹ́rẹ́ ìgbà mélòó nílé fi dúró.
2: Ẹ jẹ́ ń gba ìpè yín náà. Ẹ̀lọ́ ẹ káàsán o.
4: Káàsán sá.
2: Ẹ ra sá kí lorúkọ yín àti ibi tẹ ti ń pè wá.
4: Orúkọ mi Kọ́láwọlé Samsidin.
2: Kọ́láwọlé Samsidin láti bo.
4: Láti Alákíá Airport Road.
2: Ọ̀yá sá, ọ̀yá sá, kí ni kan ṣe?
4: Àtúntò nǹkan tí wọ́n á kọ́ ṣe ni pé kọkọ kíni environment wọn.
2: Ok.
4: Kọkọ kíni environment wọn first.
2: Alright.
4: Kọ́ mi sọ pé ọgẹ ògbó gas tó wà bẹ̀. Wọ́n jẹ́ di pé àwọn nǹkan ọ̀dọ̀ because àwọn kìíní yẹn. Oòrùn ló ń gbé wọn wá. Oòrùn bí a bí ẹ̀jẹ̀ kó oúnjẹ.
2: Ok. Àwọn
4: kọkọ tó kàn máa.
2: Ok. Ok. Ẹ gbọ́ mi. Mò ń gbọ́ yìí, mò ń gbọ́ yìí. Àjẹ́
4: kó oúnjẹ ló fa kìíní yẹn. Ẹlẹ́ẹ̀kejì kọ́ wá wá ọ́ìlì mọ́tò tó bá ti dúdú tó lò mọ́.
2: Ok. Condemn oil.
4: Àdìkà yẹn kan dẹ́mọ̀ ẹgbẹ́ ìṣẹ̀dá.
2: Yes sir.
4: Wọ́n gbogbo àyíká yẹn.
2: All right.
4: Wọ́n ní gbòòrò ẹ̀mọ̀.
2: Ok. Ẹ ṣe. Ojú ò ní tí. Wọ́n
4: gbòòrò ẹ̀mọ̀ gbọ́ kí ẹ̀dá rúbẹ̀ tí wọ́n dá.
2: Okay. Thank you, sir. Eshe, sir. Eshe, mo.
1: Eshe.
2: Eyin na le experience e.
1: Wa di ta se dofun.
2: Mr. Kola Wole Samsudeen ni won ti fun wa ni imoran kan ye.
1: Agreement kan ba wa so.
2: O ti sele lodo ti yin ri.
1: Kiriki ati cement.
2: Imoran wo le ni 0916893100. Ani ija lo ta npe ni erun o bo ile won, won ni ki se ni ki sana. Gbogbo igba no ma nwa, awon si ti gbianju titi won ni ko lo ki la won le se si. 0916893100 tabi 0915334893.
1: Baba to nko le ayo
2: temi dayo lowe won ni lati agbo fi eti ibadan won ni se Tyler oni se ti awon mo se lara ile kiko ati le rira nta awon o
1: temi ko eya oluwa
2: ise ka fi ero lohun kan ni emi nse Mrs. Amadu Basirat lati Kuola
1: ni sope
2: e je ngbe ipele yi boya ti ija loyen na won fe so elo e ka san o e ka san ma oruko yin ati bi te tin pe wa Mrs. Obi
5: yes
2: okay
5: o ma to ma fa je ta iko to ma fa ni ibe ti epo ta tin fa bo
2: okay
5: iko ta ni won de ti omi de ti
2: okay okay
5: o fi o se sinu omi ko fi ko gbogbo eleyan ma lo le owo kan na
2: all right thank you ma thank you god bless you yes sir. E tun gbo imoran mi sisi obi.
1: Gbogbo egbe mi lo nra le tan ko le ta.
2: Won na ni doti lo nfa ati omi epo.
1: O ba ko koni.
2: Mr. Kola Wole na je ko ye wa be. E je tun gba ile na. Hello.
6: Hello.
2: Hello ma.
6: Mary lo so lati Idu.
2: Mrs. Mary lati Idu.
6: Beni.
2: O ya mo gbo.
6: O ti ma pe ti ya mi wole sodo yin ni.
2: Ah e ma binu. There might be no network.
6: Is epo o ta epo na le fa.
2: Okay.
6: O ta tinu le ni ija lo ti mo nwa.
2: Okay, atinu le.
6: Atinu go ni won mo nwa kaakiri. Amo ti won ti le pa ni wi pe ti won ba ti ri eki sa so.
2: Okay.
6: Ti won ti na ti o wa dule won ma pada lo bi en ti wa ni.
2: Okay, eki sa so en kan fina si won ma pada lo bi tan ti wa. E se o iya wa Mary lati Idu. Eyin na nri baye
1: ayo fawon kan
2: tawon na ba ngbo won ma ri awon experience kokan mu nbe
1: oluwa emi nko
2: ija lo lo bo ile ti won gbogbo igba lo nwa won ni won gba won papapa ko lo pe ki la won le se 0916893100 o jo bi ere ki sere o jo bi awara iru e ti sele sawa gan ri e wo e ma je nsoro hello e ka sun sa
7: hello e ka so
2: e ka sun ma oruko yin ati bi te tin pe wa
7: lati amuloko ariyo lati pe yi
2: ki loruko yin ma
7: oruko mi ni Mrs. Akanji
2: Mrs. Akanji lati ariyo amuloko
7: beni
2: oya mu ngo yin
7: se bi ni pe ti won ma lo oil
2: okay
7: oil ton ma fi pe fo popo yi ka yo lo ni koni wa mo
2: oil ton fi npa e fon yen o ti
7: yin oil ton fi ma pe fo fun aso ka kiri wala iwo ni gba ma sa lo ni
2: all right ma thank you very much e se ma yes ma
1: ami ni e se
2: eyin na ngbo
1: ile ti mo ba
2: experience yen wa lori yin e je ka wa na gba mu ninu omi ogbon yin
1: Baba worale ka se session ati wa
2: momo nipa ise aranso fashion designer bi npe fashionya lati orile odo
1: Baba foundation tapo biriki ati si
2: carpenter le mi se lara ile kiko bi odun adeyi lati olorun da
1: were de were igba mi lo ni le bi duro
2: ti ja lo ba bo ile ti yin kile yin se si 0916893100 ta lo wa loju opo yi hello
8: hello
2: e ka so oruko yin ati bi te tin pe wa
8: Esther Sansa o.
2: Yes, ma.
8: Esther
2: lati UI.
8: Bẹ́ẹ̀ni sir.
2: O ya mu ngbo yin ma.
8: Tija lo ba bo ile to ba je area oko ni bibi ti aran ope wa.
2: Okay.
8: Won a dana ti aran ope yen randi.
2: Okay.
8: Won a pa ina re e fi nikan na ni. O ni ju lati le won lo.
2: Okay, aran ope yen.
8: To ba de je akita na ni won ri ni.
2: Eh.
8: Won a pa ina e fi e ni o ba le gbogbo awon kini e lo
2: all right ma
8: another method so kini lo ni pe to ba ri kerosene to da sinu omo
2: kerosene ma won
8: awa puto ah eh eh iyan to ni so ya mo ke suggest me ni be mi eyan tu le rati pa to le lo o ba tin ke si e pe ko wa ti oru ti o se pe ina gangan o ma le gbogbo e lo so ni e lo mi be ni kerosene le na o
2: be ni be
8: won ba lo kerosene to da sinu omo asomi
2: okay
8: Okay. Nínú bucket, wọ́n ti fọ́ gbogbo ẹ̀gbogbo wọn ló bá kú dáhùn.
2: Ẹ̀ṣẹ̀ ojú ò ní tí ìyá.
8: Bẹ́ẹ̀ ni wọ́n máa gbọ́dì epo, epo náà máa ń wá. Torí tán bá yàgbọ́ ilé nígbà ní ìlú ọbẹ̀ náà máa ń lọ tààrà. Epo, wọn ni máa da epo sí sọ̀rọ̀ ní.
2: All right, ó dà, kò burú mà, ẹ ṣeun mà, a dúpẹ́ o.
1: Ilé tí mo bá kọ́ kò ní wó mọ́ mi lórí.
2: Màá sílẹ̀kùn fàlejò mi láìpẹ́ yìí ẹni kan súnmọ́ tòsí.
1: Kalẹ̀ káṣí sẹ́ṣọ̀n àti wáàdì.
2: 0916893100 o ni nọ́mbà tẹ́ fi ń pè wọlé kílẹ̀ yìí náà experience wo rẹ̀ nípa ìjàlọ́ tá ń pè ní èèrùn tó bá bo ilé wọ́n lè o lè bọ́ ṣòkòtò nídìí òmìíràn o. Hello.
9: Hello.
2: Ẹ káàsán orúkọ yín àti tẹ́ ti ń pè wá.
9: Mo ń pè látọ̀ yọ.
2: Láti Ọ̀yọ́ Aláàfin Odùpàṣẹ̀kẹ̀.
9: Láti Ọ̀yọ́ Aláàfin.
2: Ah, ojú ni ti yín. Bàbá ń kọ́ ń bẹ̀rẹ̀ bá ń kí wọn o.
9: Ọ̀rá.
2: Kí ni ìmọ̀ràn ti yín?
9: Mo ra Bíbí Pọ́s.
2: Tí sọ orúkọ yín o.
9: Hamzat Kadri Kayode.
2: Hamzat Kadri Kodri.
9: Tó o rọra ta Bíbí Pọ́s ni wọ́n mọ kan tí gbogbo lẹ́lẹ́bí tí wọ́n wà.
2: Ẹ tó orúkọ kí lẹ pè ní ìsìn. Orúkọ tẹ ẹ nìkan rà kíni. Ok, ó ti yé mi báyìí. Ok. So a pa gbogbo ẹ dànù. Ẹ ṣeun sir. Thank you very much o.
1: Fún mi o.
2: Ẹ̀yin náà gbọ́ tí wọ́n nìkan rà yẹn.
1: Ṣọpẹ́. Bílẹ̀ alá.
2: Bàbá yẹn láti mọ̀ nípa iṣẹ́ àgbẹ̀ àti iṣẹ́ oko dáadáa.
1: Mi àbọ̀jà múrata.
2: 0916893100 nọ́mbà yẹn ló wọlé síbí tàbí 0915333-4893. Ẹ̀yin náà ẹ mú ìmọ̀ràn ti yín wá ká tó kúrò lábala yẹn.
1: Gbogbo ẹgbẹ́ mi ló ń ralẹ̀ tó ń kọ́lé tara tiwọn.
2: Ẹ ló ta ló wà lójú òpó yìí.
10: Ẹ ló orúkọ mi ni Bídèmí láti Sango.
2: Bídèmí. Ok.
10: Ẹ dá sí nípa ìjálọ yẹn ni pé tó bá mú iyọ̀ tó bá tó fọn sí náà.
2: Iyọ̀.
10: Máa ẹ ọ.
2: Ok. Ṣé iyọ̀ lásán àbí wọn àdá sómi ni?
10: Iyọ̀ lásán kankan fọn sí.
2: Ok. Ẹ ṣe ojú òní tí. Ó ga. Ẹ̀rí pọ́gbọ́n kì í ṣe tẹnìkan. Ẹ lọ gbójú wò wá nìkan ni abánidọ́rẹ̀ wa fanpage ti West Radio ni @WestRadio893. Ẹ̀yin ẹ fi kọ́mẹ̀ntì yín síbẹ̀, ìǹtẹ́ bá mọ̀ nípa irú nǹkan báyìí náà, ẹ kọ́ síbẹ̀ kábà yín kà á jáde. Ẹ kọ́ dáadáa.
1: Wẹ́rẹ́dẹ̀.
2: Ẹ láìkí ẹ̀kẹ́ sì bá wa ṣíà ẹ̀.
1: Bàbá tó ń kọ́lé ayọ̀ fáwọn kan lèmi kọ́ Olúwa tèmi.
2: Àwọn èèyàn ń gbìyànjú láti pè bẹ́ẹ̀ ló ń jára wọn dànù.
1: Tèmi ń kọ́ ẹ̀yà.
2: Kápẹ́ntà lèmi ń ṣe lára ilé kíkọ́ bí ọdún àdèyí láti Ọlọ́run dá.
1: Fún mi.
2: Johnson Maxwell from Gate Ibadan, I have 3-bedroom flat for sale at Monatan area.
1: Ṣé aláyọ̀dán mi wo?
2: 2-3-bedroom duplex with 2-2-bedroom flat at Ẹlẹ́ṣin mẹ́ta off Lakunle bus stop Akala Express. Asking price say $220 million.
1: Bílé aláyọ̀dán mi wo.
2: 3-bedroom 2-flat at Apẹtẹ Arúlà Ìbàdàn. Èló ni asking price sí ẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí $20 million ni wọ́n fẹ́ tà á.
1: Kọ́lé tara tiwọn, èmi àkọ́lé.
2: Ẹ tún gbọ́ ilé office complex tá a tún lè lò fún warehouse. Wọ́n ní ó gùdù fún ilé ìjọsìn tá à ń pè ní church, hotel, school àti bẹ́ẹ̀ lọ. Wọ́n nìkan wà ní Alexander. Ìkejì wà ní Arápájà Odò Ọ̀nà. Èló ni asking price ẹ̀? $70 million ni ti Alexander. Ti Arápájà yẹn $65 million ni wọ́n pè é.
1: Káró owó ralẹ̀, káṣe sẹ́ṣọ̀n àti wáàdì, káṣe dọ́kúmẹ̀ntì bíi sọ́ọ̀bù.
2: Kí lẹ́yìn náà mọ̀ ṣe lára ilé kíkọ́ ilẹ̀ rírà?
1: Cement.
2: Owó wo lẹ̀ ń ṣe? Ọjà wo lẹ̀ ń tà?
1: Àti sìmẹ́ǹtì, kátó búlọ́ọ̀kù, wẹ́rẹ́dẹ̀wẹ́rẹ̀, ìgbà mélòó, nílé bí dúró.
11: Where are they? Where
2: are they? Any country supplier of building materials, Limi mo she Mrs. Bali Keys, Badmos, Latia, Gbofieti.
11: Go, Sherry. Where are they? Where are they? Iba me.
2: 0916893 1000. Matiju ishe re. 0916893 1000.
11: Baba tun kole ayo fawon kan.
2: Hello mi bayan foso lo mo nse.
11: Yeah, Oluwa.
2: Oja lelomi mo ta.
11: Tun kole ayo fawon kan. Temi nko.
2: Owo lelomi mo nse.
11: Oluwa temi nko. Kole ayo fun.
2: Be se ngbeyanju number akoko yen tun pe le 0915333483. 0915333483.
11: Apo jaburata. Kọ́lé aláyọ̀ fún mi o.
2: I have 4-bedroom flat almost completed at Akingbile Inside. Asking price say, wọ́n ní 13 million naira. Ni wọ́n fẹ́ ta ẹ̀rí báyìí púpọ̀ ju wẹ́ẹ̀ lọ.
11: Èmi akọ́lé o, gbogbo ẹgbẹ́ mi ló ń ralẹ̀ kan ń kọ́lé tara tiwọn. Èmi akọ́lé. Emi akole o.
2: Bo ba fe fi message ranse sodo mi baye 0705733 0952 le fi si o 0705733 0952 ori number yen.
11: Mi lori ami ami.
2: 4-bedroom flat with 2-bedroom flat and a room self contained nibo lo wa Akilapa Estate. Asking price say won ni 75 million naira ni won fe ta.
11: Bapo biriki ati simenti.
2: Bakan naa, I am a bricklayer, Sumanu Jubri lati Egbeda.
11: Were, igba melo ni le bi duro. Taro worale, ta gba document, kan ni no face, ki le dun wo.
2: Mrs. Modupe Ajayi, won ni emi o ni iwe ile mi o si ni iwe ile, kini mo le se? E pe number mi ta ba setan ka jo soro. E seun ya wa Ajayi Modupe.
11: Pa won kan, temi ko o eya. Oluwa temi ko. Baba tun ko le ayo pa won kan, temi ko o eya. Oluwa temi ko.
2: Emi mo nipa ise scaffolding Benjamin Julius, won ni lati Osogbo ni awon tin ba wa soro yi.
11: Bile alayo.
2: Kini iwo na mo se to dabi don lara ile kiko ile rira bi awon owo lo nse.
11: Tata.
2: E ma tiju ise yin
11: o. Fun mi o.
2: 0916893 1000. E pe wole keyin na so ti yin.
11: Alayo
2: tabi ke lo 0915333483.
11: Akole.
2: Ikanni alalubarika yin la waye. West Radio 89.3 FM.
11: Kole sara ti won. Emi akole.
2: Oluyale nilu Ibadan nibe ni akete fesi ta gbe nda keke luke
11: kole tara ti won ile ti mo ba ko
2: aimoye awon eyan ni won ja si ile aimoye awon eyan ni won ala elomi pillar ni won yo nibi ile to da seru
11: ko ko ni wo mo mi
2: igba telomi ba nda ko ni site e je ngba ipe ina ki ngbo ton fe so hello e ka so
12: hello
2: e ka so oruko yin ati bi to tin pe wa mi e faraba mi gbo yin dada o
12: do na pata.
2: Okay, ki loruko yin?
12: Oke owo.
2: Oke owo lati odo ona apata. Oya
12: eh ti ja lo ba po mi ti ka ti black call ni le won ni gure mo.
2: Okay oda e se o adupe o
12: adibari be pa na ti ja
2: o. Okay okay, thank you sir. Wani ti ja lo ba po ki won fi black oil ile bi baba kan na se fun wa ni imoran ile kan niyan. E se o
11: mi nko baba tun ko le ayo fa won kan temi nko o eya oluwa temi nko.
2: Ise weather le mi nse o lati adogba nilu Ibadan bo wale alagbe onloruko mi bi won se ko niyan. Hello wo wa ni kan ni abani dore wa at West Radio 893 yen fan page wa at West Radio 893. Hello gboju wo wa nbe o mole rukushu
11: boye mi o ni sope bile alayo dan mi wo. Ọpẹ mi apọ jamura ta.
2: E ba npe alejo mi kan bo si tosi baye ki won sun mo bi. Bẹ́ bá wojú ago yín, ago méjì àbọ̀ ó ti ró kege, ìyẹn tí ago tọwọ́ yín yẹn ò bá ṣiṣẹ́, ẹ yẹ̀ wò. Ìkànnì West Radio, òun ni ẹ ti ń gbọ́ wa ní Olúyọ̀lé nílùú Ìbàdàn, 2:30 p.m. òun lago sọ báyìí.
11: Kò ní wo mọ́ mi lórí.
2: Ìyẹn lé ní ọjọ́ 22, 22 oṣù kẹsàn-án ọdún 2026.
11: Àmì, àmì ni ẹ ṣe. Kárówóralẹ̀ ká ṣe sẹ̀ṣọ̀n àti wàádìí ká ṣe dọ́kúmẹ̀t bíi sọ́ọ̀bẹ̀ bíldìng plan àbí sí ọ̀fọ̀ àti àgbìrìmẹ̀t kán bá wa ṣánpẹ́ kágbẹ́ foundation kápo bíríkì àti sìmẹ́ǹtì kátó búlọ́.
2: 3-bedroom flat with a room self-contained at Shinko Village. Wọ́n ní asking price sí ẹ̀ ní 13 million naira. Oni 13 million naira.
11: Kọ́ni ló fè kí lédùn wò kó ṣe rí wẹ́rẹ́dẹ̀ wẹ́rẹ̀ ìgbà mélòó ní lẹ́gbìn dúró. Wẹ́rẹ́dẹ̀ wẹ́rẹ̀ ìgbà mélòó ní lẹ́gbìn dúró. Bàbá tó ń kọ́lé ayọ̀ fáwọn kan tèmi ń kọ́ ohe ya olúwa tèmi ń kọ́. Bàbá tó ń kọ́lé ayọ̀ fáwọn kan tèmi ń kọ́ ohe ya olúwa tèmi ń kọ́.
2: Ẹnìkan ní ilé wà fún títà ní odò ọ̀nà àpáta nílùú Ìbàdàn. Wọ́n forúkọ sí wọn sì sọ iye tó jẹ́ o. Bricklayer níṣẹ́ tèmi Samson Adeola láti Kájọlà Ọjọ́ Road Ìbàdàn.
11: Kọ́lé aláyọ̀ fún mi o. Bóyá mi ò ní ṣọpẹ́.
2: Supplier of cement and gravel from Badeku. Wọ́n ní Kẹ́mi Sọ́lá Àyìndé. Wọ́n ní Bádékù làwọn ti ń bá wa sọ̀rọ̀ yìí.
11: Èmi àkọlé o.
2: Afe plot lè gbà tó how many bedroom flat Ṣẹ́gun Làwà láti Bólúwájí ẹ ṣe.
11: Èmi àkọlé.
2: Afe plot yìí ó gba 3-bedroom flat tí ó tẹ́tùn ríbi gbọ́kọ̀ sí dáadáa. Níbòmí ẹlòmí àfẹ́ máa fún un mọ́ 4-bedroom ṣùgbọ́n àyè ó ha o. Àmọ́ 3-bedroom flat 2-bedroom flat ó sì bẹ́tà. Ẹ ṣe o, Mr. Ṣẹ́gun Làwà láti Bólúwájí.
11: Ó mọ mi lórí. Àmì, àmì ni ẹ ṣe. Kárówóra lẹ̀.
2: Ìbéèrè kan rèé, wọ́n ní ilé tí wọn ò bá ṣe lintu, kí ni yóò ṣẹlẹ̀ sí? Adéwálé Wande from Gbekuba. Ẹ ṣé ojú òní tì yín.
11: Bíríkì àti sìmẹ́ǹtì kátó búlọ́ọ̀kù wẹ́rẹ́.
2: Tí ìbá ṣe pé ilé àbẹ̀rẹ̀wọ̀ bí ilé èkúté tó jẹ́ pé tán bá ti ṣe lintu tán báyìí, wọ́n kàn gbé rúùfù lé. Ẹ ti mọ̀ pé wíńdò gan ò ní rí nǹkan fara tì. Lintu tẹ́ ń wò yẹn ẹrù òkè ló máa ń rù. Ìyẹn ni pé wọ́n ní kóòṣì bíi méjì sí mẹ́ta kan lẹ́yìn tí wọ́n bá ti ṣe lintu. Lintu yẹn ló máa ń ru kóòṣì bíi méjì mẹ́ta yẹn. Ibẹ̀ ni wíńdò lè gbà, ibẹ̀ ni dọ́ọ̀ lè gbà, ibẹ̀ ibi ẹnu ọ̀nà tí bíìmù wà. Ara àwọn iṣẹ́ tó ń ṣe ó ń ru ẹrù lókè ni. Tẹ́ bá fẹ́ ṣe nǹkan kan lẹ́yìn lintu tẹ́ kàn ní pé ẹ fẹ́ gbé rúùfù lé tí ò sí lintu ńbẹ̀. Irú ẹ̀ kò bójúmu o, kò bójúmu o. Ohun tó lè ṣẹlẹ̀ náà ni pé kò bójúmu. Bí iṣẹ́ construction ṣe gbà ẹ ṣe lintu tán, wọ́n wà gbé kóòṣì bíi mélòó kan lé lórí. Ibẹ̀ lẹ́sẹ̀ tí wàá máa gbé àwọn ẹrù míì lé. Tó bá jẹ́ dẹ́kìn lẹ fẹ́ ṣe, kéèyàn má ṣe lintu, kọ́ á lòun fẹ́ ṣe dẹ́kìn. Kò sí tó jọ. Ẹ ṣe o, ojú òní tìyìn. Adéwálé Wande láti Gbekuba.
11: Bóyá mi ò ní ṣọpẹ́. Filé aláyọ̀dán mi wo.
2: Ẹ fẹ́ text message, ẹ fẹ́ pè wọlé àbí ẹ fẹ́ sọ ọ̀rọ̀ kan tàbí omi tó ń dùn yín lọ́kàn 07057330952 ní nọ́mbà tèmi tẹ́ fi message sí 07057330952 ibẹ̀ ni ẹ máa fi message yín sí.
11: Ilé tí mo bá kọ́ kò ní wó mọ́ mi lórí. Àmì, àmì ni ẹ ṣe. Ilé tí mo bá kọ́ kò ní wó mọ́ mi lórí. Àmì, àmì ni ẹ ṣe.
2: Lórí ètò kọ́lékọ́lé fún tèní.
11: Àti wàádìí.
2: Èyí tẹ́yìn náà ti mọ̀ bí ẹni mo wó.
11: Building plan àbí.
2: Ló jẹ́ pé ẹ̀yin ò lè fi ṣeré rárá.
11: Bá wa ṣán.
2: Àwọn kankan wà nù yín tó ń tawọ́ ta sẹ̀tẹ́ rẹ ni bá sọ tó jẹ mọ́ ọ̀rọ̀ pé wọ́n ti gbalẹ̀ mí o, wọ́n ti bulẹ̀ mí o, ìwé mi ò pé o, ìníwe sọ́fẹ̀ o, kinní kan kìnkan o. Ẹ pe nọ́mbà mi kẹ́ message tá a bá ṣe tán kẹ́ pe nọ́mbà 07057330952 ẹ bá nílé tàbí lẹ̀ tẹ́ fẹ́ tà tẹ́ mẹ̀ pé jójú lówó ni o. Àtàlẹ̀ fake o, àtìbáyàn tàlẹ̀ fake o, àwa tí ó kó wa sí ó ti yé yín báyẹn. Alédìí omi mo kí yín ẹ káàbọ̀ sí orí ètò. Ẹ bá mi dárúkọ yín fún gbogbo ọmọ Nàìjíríà káàkiri àgbáláyé tí wọ́n ń gbọ́ yín.
13: Ah, e ka san atokun Isola Olawale loruko temi.
2: Isola Olawale.
13: Beni sir.
2: All right. Lati le ise.
13: Ah, mo wa lati le ise Capital Business Column and Training.
2: Kilenshi.
13: Our into corporate services and business development consultancy.
2: All right.
13: So ode ni eto kan ti awa so lori afefe loni. Sugbon ko to di pe mo so reto na mo fe ko salaye ki yan yan na nkan de ti an se ni ile ise wa. So a ma nse marketing and branding.
2: Okay.
13: Because awon ile ise kan wa to je pe ka kan da ile ise kale. A ri pe ready ta fi da ile ise kale ni lati jere. A kan da ile ise kale a si pe awon sise kun mo sise a de nse lo awon ri pe ri wole to so bawo la se le polongo tabi polowo ise wa ta nse tere o fi ma wole a bere lati bi staff training staff recruitment gangan lo ti bere opolopo ile ise to wa o ma bro mi wa se o ma egbon mi wa se aradugo wa wa se e kan sa ko won si ni boya won ti agba sise boya won mo se ti won wa se abi mo le tan ba mi se gan won o mo so ile ise to wa mo n ba won eyan gba won eyan sise poke a nilo awon osise oro ise wo le nilo e so fun wa ala won ba se ma scout won pe iru awon ti e le gba se atan le gba sise re ke wa ti ka to ba won sise nikan opolopo lo ti se asise already so a le ba won wo pe awon to wa le ise yin se won koju osun won lati wa nibe o le soro feyin lati so pe iwo ma lo to rara adugbo yin ni sugba wa ta ba gege bi ara ta le wo pe sise te ni se so ni tumo ni ile ise ye so a de tumo n ba won eyan se ka prepare fun documentation FS registration company ile ise to wa ti o ti ni ti o ti register pelu corporate affairs commission hours registration on compliances ti e ko ma ni bi affairs and tax ni o ati bebe lo so e wa pe mo soro npa capacity building ati training iti mo la ma n se fun awon ise iye gangan wa ni amuwa re la fe se ni ote yi a fe se practical training lori printing and branding
2: kama tewe
13: seri training ta fe se yi o wa fun gbogbo eyan ni pe kin so ta ba bere lati bibi awon ti won ni boya bi won ni won ja kowe ti won kowe opopolopo lo kowe ni isin to je pe won o le gbewe sita toro wo ti won fi tewe o ti poju in ta fe se ni pe a fe ko eni bo se le tewe fun rara re
2: okay
13: tabi fe ko bo ti e gbe fe n ti o bo e te ti won o fi ni doju e de le to mo pe imagine pe pelu just 50,000 naira en to ba ko we le tewe jade nisin yi pelu 50,000 naira
2: se pelu n te ko won ina ni
13: pelu n ta ko won ina ni ojo meji pere lade fi ko won so tabi o fe se branding o fe se printing o fe se lot of things wa opolopo eri nigba kan teyan ba fe ko se baba won le ni ku lodun mejo abodun mewa
2: okay
13: tori odun akoko bi meji meta yo ko lo mo fi ronje ni yen gbo ba ronje ta se mo joku mo bi o se mu clipper jo ebe lo be gbugbu nkan idanileko ni sin o ti yato si bi ti gba kan opolopo se ta n fugun odun ko la le ko la rin ojo meji meta lori YouTube nisin bayi to iru ele na gbe kale pe okay o le ro pe o ma gbo lodun meta merin marun ko to le ko se yi le ara ojo meji ako e stages meta wa lo wa ojo meji ako se stages meta lo wa se rojo meji akoko e da ba ko e o le bere si ni sise fun ra re because half ni mentorship we be 1 week to 1 month online je pe okay e mo bi se to fe ma gbe o wa ma pe wa to ba ti ni lo pe o ni adojuko ni mi nta ko e
2: se won si ti e tun ni ma gbowo mi
13: o ah ni gbowo fun ye o so we now have another one ta pe ni master's class iye ni pe okay in te ko mi yi o mo te fe joko ti gangan o se re ni to jade secondary school jugo ti o fi mo lo fe se rin kaka kiri gangan o le wa ko se yi eni to nsise gan mo re nikan to je pe ise agbofinro lo nse o de sise fun bi 35 years nigba to de pari won ni ise wo ni o fe lo ma se ni se o ni ohun ko se kankan ohun mo se kankan ni sin yo iru eni be o le wa to je pe ke leyin igba ti o ja bi retirement plan fun ke se dandan ta won tun mo ba won yan leru lopolopo ba ni pe ta ba ko se printing tan awon equipment lan lati won mo ra ke se be o e wo reto kolokole ten so ni sin ba se se ni e wo reto kolokole ten so ni sin e ri pe eyan le je building contractor
2: yes
13: enikan ni o je bricklayer
2: okay
13: enikan ni o je painter enikan je ni je plumber ke se enikan ni yo se gbogbo ototo ni segment ye
2: enikan ni o ko won
13: po enikan ni wa ko won po ki ko won po ye la fa ko won bayi
2: okay
13: so ni lo ko momo to wa ko to ra moto mo fi se aya nta fe se nisin ye wo ko lo operating machine but o le se awon ise yi tin ba gbe ise fun leyin ojo meji ye ta ba re nikan tan ni pe amu fe se IV ladugo mo fe se wedding o so le se en ta ba ko so pe mo le se yo si se
2: okay okay
13: so n ta fe ko won ni e
2: okay oda ko buru tin ba gba laye yin de eniyan ni o wa da bi eni pe ohun lo ku
13: bi contractor be ni ti o de mo nfa ti o mo pa e daada ju opolopo se ri e wo nisin ba en to ba je bricklayer e ri go le mo le paint ile
2: yes
13: en to ba je painter le mo le se plumbing but en ta fe ko won yi iwo le so fun en to je plumber gan to je pe iwo gile mo le mu kini ko mo plan wo lo ke nto se yi o da bo se le se rewe because just as because ana je consultants
2: okay.
13: He did that the feeling fun ati ma ko yin ni nkan bayi ni pe this is what we've been doing for over 20 years professionally that is sise kakakiri le se nlanla that ba won mojuto ta de ni result ti o da ati badan bi bayi o ati le ausa ni ati labuja o so wa labuja mo se mai soro yi
2: mo nbo nu mo nbo
14: ajo akori
2: eyan la fin kicking Sunny Ade ti mo so le kan yen e je n pada sodo yin se ri ise printing yi
13: ben sir
2: eni e le koyan laarin ojo meji
13: ojo meji
2: eni o ti e tun do gagan
13: ben sir
2: eni ti o ba mu opolo ise printing waye se e tun ko si lori ni
13: asu nkan meji meta ni Cherry teaching generally o ni se pelu en to nko yan na
2: okay
13: so ngegan mo daju
2: all right
13: so wa mo eko bi an se nko eniyan
2: okay
13: ere cherry ko si nkan teyan se laye teyan mo tan jo ba ko ka so toro mbi yin o n ti an pe ni experience ni pe ki la won nkan to bo se nse ka na ti so pa le ko yan bayi ala tin se nkan lati bi ogun odun le de e pe orisirisi doju ko lati ri ta ti la koja pe to ba se bayi bo se le ri de bo se le tun se re la fin soro bayi en to ba ko laarin ojo meje o le bere ise ni ko ka wa fi sile bayi
2: okay
13: a tu ma se mentorship program fun so ako o ba ni doju ko le pe wa abi ti mo mo se de ni o n to fe yi mo mi lowo se bayi ti o de ri se di mo bo se nse si ni o mo si
2: dani leko yi
13: ben sir
2: tẹpẹ ni training ofe ni abuwo anbe
13: sheri ta ba fe se training even a man se online training
2: okay
13: an gba tegberun mewa an gba mi lori online to ti e ni joko ta kan se lo afefe e gbo wole yi o po die
2: okay
13: sugbon ati ni awon to je bi partner lara to pa ti ko ri pe e je ki a se kini ka fun awon eyan ni anfani kun ti e je nibi won je anfani idali leko yin lofe
2: okay
13: sugbon eyin o wa so wo form e agba na le so gbe n ta ba fowora ada bi kini se lo ya gbe kan be to ba ye pe oni commitment kan to se so owo form nikan ni o san se ro form to wa san yi e ri pojo meji la fi training to ba wa to se training ba wa kati me ni marun mefa la fe ko kan ni joko ko mo wo do yo fi nkenu refreshment wa leyin gba ye ko to le so pe o pe wa pe ejo mo ni doju ko ni bi se ti mo se o ki le se le o ni lati je pe a mo pe lodo wa lo ti ko in to so ye ni so a ni certificate of participation ta ma fun eni ye the mentorship program ta da fe funu bi osu kan ye na ti o le mo pe a ni WhatsApp group gege ba ye o ni ye to ye ka gba a tu se ye na lo fe o je nkan meta ti ye ni e ma ri pelu 5000 naira to ba fi register
2: nikan ma fi 5000
13: register
2: leyin
13: idanileko ofe ni
2: nibo ni ile ise
13: yen a wa ni number 126 awo lowo we by Liberty Junction gbogbo anyway ta ba mo lati dugbe abi mo lati mo lete tabe ni we ba so pe en lo si bibire canteen yo je so igbe le nje gangan la wa ma de fi number si ta je pa ale pe teyan ba ti de yana Liberty gan to ba ti pe a gbo ta pe a ibi la wa
2: e pe number ni
13: ba a number na ni
2: 081 0 8 1 4 6 4 6 4 0 4 0 6 1 1 2 1 1 2 Eja farabale pe o oya
13: 0 8 1 0 8 1 4 6 4 6 4 0 4 0 6 1 6 1 1 2 1 2
2: Eja eyin le gbe
13: pelu pelu referral sir
2: e tun number yen pe le kan
13: 0 8 1 0 8 1 4 6 4 6 4 0 4 0 6 1 1 2 6 1 1 2
2: o n le ti gbo yen idanileko yen ti won pe ni mo nbo ti won pe ni pe ofe ni sugbon owo pe e fe register ni 5000 bo won da yin leko laarin ojo meji yen tinu yin o si do e fe so nkan kan
13: ojo idanileko ni mo fe so bayi
2: okay
13: oh yeah so ojo idanileko je ojo Friday ati Saturday on the 9th and 10th osu to nbo
2: on the 9 e ma fi si
13: on the 9 ati on the 10 so Friday ni 9 ye bo si
2: okay
13: Saturday ye I mean on the 10 ye bo si jo Saturday ni osu to nbo yi ni
2: October 9 and 10
13: Ben.
2: Ago melo ni?
13: Ani section meji.
2: Okay.
13: Ala ago mewa ala aro ago meji.
2: Okay.
13: Ade ni ago meta si bi ago marun abon role.
2: Oda ko boru nbo.
14: This for me Adebayo. And the national be. Local Ade.
2: Ekan sare fun awon eyan ni moran kekere bakan na. Ke to number yin pe ke to ma lo.
13: Imoran ti mo fe fun awon eyan ni pe aye sin yi o ti mo fe so pe o rorun ni. Kaso toro eri pe mo so apere kan le kan pe emi legbon to fodun meje ko se baba geri geri mo si ri omo ni sin bayi to fodun kan ko to si nse to je pe yo bo se brand e gan wa se de wa ri idanileko ti an ba ni eko eko o le sofo ko si nti o wulo fun
2: ko da ko se ti we gan
13: ko se in fact ko si en ba ntata ati eni ti ko en to ba kawe to ntata ati en to kawe to ntata iya to wa laarin won so teyan ba ni idanile kokan bo ti le ori o lawon kan ti mo eko ti mo ko nigba kan ri to pe ilu mo de ilu kan to pe ngba ti o si nkan kan mo si pe kini yi o mo tan bi bayi eko mo pada si mo se o de gbe mi fun bi odun kan
2: ehun loloyin bo bi so pe te ba wo adugbo yin nkan to ba n jemo ni ya
13: n ke yin wa so te ba ni dan leko lori nkan kan kini to fe se so be ni ru dan leko yi elomi omo mi pari secondary school odidi odun kan yo kan ma rin kakakiri ni bo ba ya elomi wa ni mo mo so pe te ba ni dan leko idan leko ni lati broad mind eyan ko ye pe boya deri ko wa joku pe eh in ti won ko mi gangan ni lati ni oye pe in ti mo oye ti mo gba yi o mo le fi se nkan bayi
2: e daruko le ise yin ke juwe ke si pe number
13: ile ise wa ni Capital Business Column and Training to de wa ni number 126 Awolowo Awolowo we ni Okeado
2: legbe
13: bibire ni Okeado so our number mi ni 081 46 40 6112
2: e tun pe
13: 081 46 40 6112 ni ojo
2: Friday
13: 9 at Saturday 10 October 2026
2: ni da lekun yo waye
13: 75000
2: o iforuko sile registration
13: eyan le te ba pe number yi a le send the form online to ba de wu yen le wa se le se wa gangan ke gba form a tu fun yin lawon den leko kekeke gan nbe ba wa gba form gangan to lo je pe inu ori yo wu gan a pe a be pe kojo yo tete de ni
2: ojo ni tin e se o adupe pupo adupe pupo
15: isori re lade abayin yo abayin dupe
2: okan gbogbo wa ni o bale aria anugba anu to tayo yo form fun gbogbo wa bi yen se je niyan eyin na ma wora yin nirun e gbera nle bayi ke si yo si won nibi ti won wa ori eto wa ta pe ni kole kole be na ni e tin gbadun wa oju oni ti emi ati eyin ile ta ba koko ni wo mo wa lori o
16: boye mi oni sope bile alayo dan
2: 0916893 1000 number to wole niyan
16: Kọle alaye
2: ele ni ibere te fe bere beyen e je kin ri gbọ
16: emi oni so
2: ele ni imoran te fe fun wa
16: bile alayo dan mi wo
2: awon wo ni won ti yo pillar lodo ti yin ti won ti da ise ru ni site yin awon wo na ti yo pillar
16: e o gbogbo egbe mi lo ra le kan kọle sara ti won emi apo
2: e ri pe mo so le kan pelu mi o ma da ko bayi won si ri pa won gba pillar yo won le ni tipa to wa ko ye pe ni adugbo oun lo te mole to te wonu le lo
16: o ma mi lori
2: elomi ibi to tin ko ebe ebe yen ori ibi ti pillar wa yen center e lo bo si awo pe eje gba yo kin sun segbe n temi ise ti awon sofi o fi ogun oju se ni keyan ma kan ma se ignorant de bi pe yen je kin yo te ba ti yo e ti da survey ibe yen ru niyan
16: team plan abi si opo at agreement kan ba wa
2: ile mi yo ti ma gwo die die legbe sibe awon eyan tun ma gbe inu ru lebe ohun ti o da ko loruko meji ko da na ni o ma je emi eniyan o ye ko se pataki siyanju pe tori pe o kan fe ma gbe inu ile kan lo bile ba da wo lojiji iru emi be o ti pin niyan
16: nile bi duro
2: be mi o ba tun wa pin yo so ni ton di alaabo ara
16: duro
2: ẹnì kan ló sọ fún mi pé nílé tàwọn pé tí landlord àwọn bá fẹ́ ṣe àtúnṣe ilé wọn ní wọn ilé àwọn jáde wọn wà máa ṣe mọ àwọn lára ń bẹ ni pé ẹrù sì máa ń ba òun pé ìbínú lòun fi kó ẹrù kó ń bẹ níjọ kan. that is to say ẹ̀yin náà ẹ kíyèsí tẹ́ bá ti ríbi tí wọ́n ti ń ṣe repair àbí renovation lára ilé tẹ́ ti mọ̀ pé ó ṣeé ṣe kí ilé yìí kí ó yìnrìn tàbí kó wó lulẹ̀ ẹ tètè bẹ́sẹ̀ yín sọ̀rọ̀ mo rántí ilé ìjọsìn kan ọdọọdún ni wọ́n máa ń ṣá ọdọọdún náà ń ṣàtúnṣe a sì sọ fún wọn pé n tẹ́ ń ṣá lọ́dọọdún yìí wọ́n ti kí ẹ pọ̀ mọ́ra nígbà àwọn kọ̀kọ̀kọ̀ ẹ̀yin ò fẹ́ ṣe kíní kan ẹ ṣá ibì lọ́dún yìí ẹ fi kíní kan ẹ ṣá ibì lọ́dún tó ń bọ̀ nígbà tẹ́ bá ń ṣá ọdún kìíní kejì kẹta kẹrin kanu ilé yẹn gan ò lè dì mọ́ra wọn mọ́ o ti di egere mi ti ijo ti o ba dawo ba ko ni so fe nikankan eyi ti o ti e kokko ma so ko gan ko ni so oko
16: emi akole o
2: iyen ni pe eto ta pe ni kole kole o yan na na e o pe ka gan e je n wo eyan meji si meta ko pe wole laarin iseju aya ko to di pa ma lo lori eto 091689310 ni number yen 091689310 tàbí kẹlu 0915333-4893.
16: Tapo bíríkì àti sìmẹ́ǹtì.
2: Kí ló ń tawọ́ tasẹ̀ nínú yín? Iṣẹ́ wo lẹ mọ̀ ń ṣe? Ilé àbí ilẹ̀ wo lẹ mọ̀ ń tẹ̀lé yín ní tẹ̀fẹ́ tà? Àbí wo ló wù yín láti rà lára ilé ìta dárúkọ?
16: Tàrà owó ra lé, ká gba dọ́kúmẹ̀ntì, kán ni Nove, kí lè dùn wò, kó ṣe.
2: Bí n bá ti ń kó lórí ètò yìí.
16: Nílé kí n dúró. Wẹ́rẹ́ de wẹ́rẹ́.
2: Mo wá ń dìgbò lẹ́ máa gbọ́ látẹnu bàbá wa Mna Chizo.
16: A tó ń kọ́.
2: Agùn táṣọ lu ọkùnrin ogun ni.
16: Olúwa tèmi ń kọ́. Bàbá tó ń kọ́lé ayọ̀ fáwọn kan. Tèmi ń kọ́ Olúwa tèmi ń kọ́.
2: Ẹ má gbàgbé gbogbo ẹ̀yin tí a ní ìpàdé ní ọjọ́ mẹ́jọ. Ìpàdé yàn ní lè wáyé mọ́ nítorí ìdí kan pàtàkì tí ó ṣe pàtàkì gidi gan yàtọ̀ sí pátákó. Ẹ má bínú ìjọ́ mi ta bá fi sí àápè yín tí a ṣàlàyé fún yín ní ẹ̀kúnrẹ́rẹ́ ẹ dákun.
16: Fún mi o, bóyá mi ò ní sọpẹ́, filé aláyọ̀dán mi wo.
2: I am a realtors Biola Adetumobi wọn ni láti Kẹ̀hìn sí Nìbàdàn wọn ni ilé àtilẹ̀ làwọn náà.

mú kí yín ẹ kaalẹ́ ẹ sì kúṣẹ́ látàárọ̀. Àkójọpọ̀ ìròyìn ilẹ̀ wa fún ti àṣálẹ̀ tòní ló ń dé sí ti gbọ́ yín láti ìkànnì West Radio 89.3 FM. Ìkànnì kànga agbọ́mágbẹ̀ tó kún fún omi ọgbọ́n, ìmọ̀ àti òye tí a kalẹ̀ sí òpópónà Láàbí Avenue, Olúyọ̀lé Estate, Ìbàdàn. Tèmítọ́pẹ́ Ọláwọlé ni oníròyìn yìí ṣáájú ẹgbọ́ àwọn kókó tó wà nínú ìròyìn náà. Ìjọba àpapọ̀ ṣe ìfilọ́lẹ̀ ìgbìmọ̀ ìwádìí lórí ìṣẹ̀lẹ̀ ikú àwọn awakùsà 37 pẹ̀lú ìkìlọ̀ lórí àwọn màgòmágó lórí àwọn ẹ̀rí ìwádìí. Iléeṣẹ́ ààrẹ gbé ìgbésẹ̀ tako àṣìlò àwọn eegun lẹ́yìn tí ò sí owó orí lórí wọn àti dídarí ọjà sí àwọn ibòmíì. Gómìnà Mákindé tako gbígba 50 billion náírà lọ́wọ́ ìjọba àpapọ̀ fún ìgbéríde pápákọ̀ òfurufú ìlú Ìbàdàn. Ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ NSC ṣe àtìlẹ́yìn fún ìpè àwọn òṣìṣẹ́ ìjọba fún 5,000 náírà owó oṣù òṣìṣẹ́ tó kéré jùlọ àti 5,000 náírà fún jálá epo bẹtiróòlù kan. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ti ṣe ìfilọ́lẹ̀ ìgbìmọ̀ ẹlẹ́ni mẹ́wàá kan láti tanná wádìí àwọn ìṣẹ̀lẹ̀ ilé tó rọ̀gbà yípo ìṣẹ̀lẹ̀ ikú àwọn awakùsà 37 nípínlẹ̀ Niger lásìkò ìgbésẹ̀ ipá lè tó wáyé láti ọwọ́ òṣìṣẹ́ àjọ ààbò ara ẹni làbòlú NSCDC. Ẹni tí í ṣe mínísítà fọ̀rọ̀ abẹ́lé dókítà Olúbùnmi Tújí Òjó lẹ́ni tó ṣe ìfilọ́lẹ̀ náà eléyìí tí ààrẹ Bọ́lá Tinubu pàṣẹ rẹ̀ pẹ̀lú ìkìlọ̀ lórí ṣíṣe màgòmágó nídi iṣẹ́ ìwádìí ọ̀hún. Ètò ìfilọ́lẹ̀ náà ló wáyé lọ́jọ́ Ìṣẹ́gun níbi tí àwọn lẹ́ẹ̀kan ti kópa nínú eléyìí tí a ti rí ẹni tí ṣe ọ̀gá àgbà àjọ ààbò ara ẹni làbòlú ẹ̀yìn wọn Ọ̀jọ̀gbọ́n Ahmed Audi, ọ̀gá àgbà àjọ lẹ́ẹ̀ tó bójútó ìwọlé jáde àwọn ààrẹ lórílẹ̀-èdè yìí ìyẹn ìyáàfin Kẹ́mi Nananandapo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mínísítà ọ̀hún bá àwọn mọ̀lẹ́bí tọ́rọ̀ kàn kẹ́dùn tẹ́ ẹ bá gbàgbé ènìyàn 37 lè tọ́jú awakùsà tí wọ́n jí afurasí tó pè ní pé lọ́nà tí ò bófin mu ni wọ́n dágbére fáyé níléeṣẹ́ NSCDC nípínlẹ̀ Niger lọ́jọ́ 17 oṣù kẹsàn-án ọdún 2026. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ti gùnlé ìgbésẹ̀ ìrólágbára àwọn eegun ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà eléyìí tó ṣàrà ọ̀tọ̀ pẹ̀lú ìkìlọ̀ sí àwọn tọ́rọ̀ kàn lórí dídarí àwọn ọjà sínú ọjà abẹ́lé àti àwọn ìgbésẹ̀ ṣíṣe owó orí bí òtítọ́ eléyìí tó wà fún ìdàgbàsókè ìkó-nǹkan-jáde lórílẹ̀-èdè yìí. Mínísítà fọ̀rọ̀ iléeṣẹ́ káràkátà àti okòwò ìyẹn dókítà Jùmọ̀kẹ́ Odùwọlé ló ṣe ìkìlọ̀ yìí lónìí níbi ìpàdé àwọn tọ́rọ̀ kàn níbi tí ó ti ṣàlàyé àwọn ìgbésẹ̀ àtúntò ìjọba àpapọ̀. Bákan náà ni ìjọba àpapọ̀ ń gbèrò ìrólágbára ìfàyègba ìdíje lẹ́ka pípọn àti gbígbọ́n epo tí a mọ̀ sí NMDPRA pẹ̀lú èròǹgbà òfin láti mú àdínkù débá ìdánìkanjọpọ́n gbógun ti owó epo kòtọ́ pínpín epo nínú ọjà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nígbà tó ń sọ̀rọ̀ níbi ìfọ̀rọ̀wérọ̀ àwọn tọ́rọ̀ kàn lórí òfin lẹ́ẹ̀tọ́ gbèrò ọ̀hún ẹ ti ṣe ọ̀gá àgbà àjọ NMDPRA ìyẹn Rabiu Umar ó ṣàlàyé gbogbo ọ̀rọ̀ nípa ètò náà nínú dídàbòbò àwọn olùdókòwò àti àwọn oníbàárà. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé ló ti tako ọ̀rọ̀ lẹ́ẹ̀tọ́ pè ní irọ́ ńlá tó jìnà sóòótọ́ láti ẹnu ẹni tí ṣe mínísítà fún olúlu ilé wa ìyẹn FCT ìyẹn San Wike wípé ìjọba àpapọ̀ fún ìpínlẹ̀ yìí ní 50 billion náírà fún kíkọ́ àti ìgbédìde pápákọ̀ òfurufú ìlú Ìbàdàn. Gómìnà Mákindé tako ìròyìn náà ní Katsina lónìí lásìkò ìpàdé ètò ìpolongo ààrẹ rẹ̀. Ó ṣàlàyé wípé
ìbuwọ́lù ìjọba àpapọ̀ fi léde wípé àwọn ò ní ná owó kankan nínú iṣẹ́ àkànṣe náà wípé ìpínlẹ̀ ọ̀yọ́ ló ná gbogbo owó lórí pápákọ̀ òfurufú ọ̀hún pẹ̀lú àlàyé lórí ìfarajìn ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ fún àkúnyawọ́. Bákan náà ẹni tí ṣe olùdíje sípò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú Allied People's Movement tó tún jẹ́ gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ìyẹn onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé ti pè fún gbígbé àṣẹ ìwakùsà fún àwọn ìjọba ìpínlẹ̀ eléyìí ló láǹfààní àti sọ di mímọ̀ nílùú Daura nígbà tó ń sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ ikú àwọn awakùsà 37 tó wáyé nípínlẹ̀ Niger. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn òbí ní ìjọba ìbílẹ̀ Oríire ní ìpínlẹ̀ yìí láti fi ara wọn jìn fẹ́tò ẹ̀kọ́ àwọn ọmọ wọn. Gẹ́gẹ́ bí ó ti ṣe ń ṣakitiyan ìdápadà ìlànà ètò ẹ̀kọ́ tó tọ́ ní àwọn agbègbè léyìí tó fi ara gbá nínú ìṣẹ̀lẹ̀ kòpẹ́kòpẹ́. Ìgbésẹ̀ yìí ló wáyé lẹ́yìn gbọmọgbọmọ àìlọ ilé ẹ̀kọ́ àwọn akẹ́kọ̀ọ́ Baptist Nursery and Primary School ti ń bẹ ní Yawọta. Ẹ̀tí ṣe kọmíṣánná fẹ́tò ẹ̀kọ́ ìmọ̀ ìjìnlẹ̀ àti ìmọ̀ ẹ̀rọ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Olúṣẹ́gun Ọláyíwọlá ló sọ eléyìí lónìí lásìkò àbẹ̀wò tó ṣe sí agbègbè náà. Ó sọ̀rọ̀ lórí àwọn ìmúrasílẹ̀ lè tán ti ṣe wípé kí àwọn òṣìṣẹ́ kan ṣe iṣẹ́ wọn bó ti tọ́ àti bó ti yẹ. Ẹ̀yin tí ṣe olùdíje sípò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ nínú ètò ìdìbò ọdún 2027 lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú All Progressives Congress tí a mọ̀ sí APC ìyẹn sẹ́nítọ̀ Ṣàràfàdín Àlì ti sọ̀rọ̀ tako gómìnà Ṣèyí Mákindé fún dídẹ̀bìrú ṣégeṣège iná mọ̀nàmọ́ná nínú ìgbésẹ̀ ìṣèjọba rẹ̀ láti máa ṣàmúlò ẹ̀rọ amúnáwá jẹnẹrétọ̀ láti máa tan iná alẹ́ lójú pópó ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Nígbà tó ń sọ̀rọ̀ nípasẹ̀ ti ṣe olùdarí fẹ́tọ̀ ìròyìn àti ìlúkoro ẹgbẹ́ ìpolongo rẹ̀ ìyẹn Bisi Ọládélé níbẹ̀ ló ti sọ̀rọ̀ lórí àwọn ìkùnà ìṣèjọba gómìnà Ṣèyí Mákindé. Ó pe àkíyèsí sí ìgbésẹ̀ ìsọdòfin Ààrẹ Bọ́lá Tinubu lórí fífún àwọn ìpínlẹ̀ ní agbára láti pèsè iná tí àwọn èèyàn wọn yóò máa lò fúnra wọn. Ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ lórílẹ̀-èdè tí a mọ̀ sí NLC ti ṣàtìlẹ́yìn fún ìpè àwọn òṣìṣẹ́ ìjọba fún owó oṣù òṣìṣẹ́ tó kéré jùlọ ìyẹn ò ní 1,500 naira àti mímọ́ àdínkù débá owó epo sí 1,500 naira fún jálá kan láti mú ìdẹ̀rùn débá lásìgbò ọrọ̀ ajé. Ìpè yìí ló jẹyọ nínú lẹ́tà létí ẹgbẹ́ ọ̀hún fi ṣọwọ́ sí Ààrẹ Bọ́lá Tinubu nípasẹ̀ akọ̀wé àpapọ̀ ìgbìmọ̀ àpapọ̀ ìdúnàádúrà nídìí iṣẹ́ ọba tí a mọ̀ sí JNPSNC ìyẹn olówó Yọgbẹ́ngà. Wọ́n sọ̀rọ̀ lórí ipa owó epo tó lọ sókè lórí ìgbé ayé àwọn ènìyàn. Wọ́n wá fún ìjọba di ọjọ́rú ọgbọ́njọ́ oṣù kẹsàn-án ọdún 2026 láti dá sí ìgbésẹ̀ náà. Èyí lópin ìròyìn ilé wa fún ti ọ̀sálẹ̀ tòní. Ṣùgbọ́n ká tó máa lọ, ẹgbẹ́ àwọn kókó tá a mẹ́nuba lẹ́ẹ̀kan sí. Àmọ́ a fún yín pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ti ṣe ìfilọ́lẹ̀ ìgbìmọ̀ ẹlẹ́ni mẹ́wàá kan láti tanáwádìí àwọn ìṣẹ̀lẹ̀ tó rọ̀gbà yípo ìṣẹ̀lẹ̀ ikú àwọn awakùsà 37 nípínlẹ̀ Niger lásìkò ìgbésẹ̀ ipá tó wáyé láti ọwọ́ àwọn òṣìṣẹ́ àjọ ààbò ara ẹni làbòlú NSCDC. A mẹ́nuba wípé ìjọba àpapọ̀ ti gùnlé ìgbésẹ̀ ìrólágbára àwọn eegun ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà tó ṣe ara ọ̀tọ̀ pẹ̀lú ìkìlọ̀ sí àwọn tọrọ kan lórí dídarí àwọn ọjà sínú ọjà abẹ́lé àti àwọn ìgbésẹ̀ ṣíṣe owó orí bí òtítọ́ eléyìí tó dẹ̀ wà fún ìdàgbàsókè ìkó nǹkan jáde lórílẹ̀-èdè yìí. Àmọ́ wá fún ipẹ́ ti ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé ti tako ọ̀rọ̀ lè tó pè ní irọ́ ńlá láti ẹnu ẹni tí ṣe mínísítà fún olúlu ilẹ̀ wa tí a mọ̀ sí FCT ìyẹn Sọ Wike wípé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí fún ìpínlẹ̀ Ọ̀yọ́ ní 50 billion naira fún kíkọ́ àti ìgbédìde pápákọ̀ òfurufú ìlú Ìbàdàn.
lakotan amuwa fun yin pe egbe awon osise lorilede ti a mo si NLC ti se atileyin fun yin pe awon osise ijoba fun owo osu osise to kere julo iyan oni 5,000 naira ati mimu adeko deba owo epo si 5,000 naira fun jala kan lati mu ederun deba lasigbo oro aje akojopo ati atuto iroyin te gbo ni lo wa lati owo Kemi Sola Williams ayiwa lati ma gbo wa ni awon ojo opo ibanidore wa gbogbo at West Radio 893 etule ma gbo wa ni ojo opo Facebook West Radio 893 FM fan page ele kan si wa loju itakun agbaye www.westradio893.com aye tu wa lati kan si yara iroyin wa lori ero ipe abile loju opo WhatsApp to ba ni iroyin te fi to wa leti loju opo 0916893 2000 temi tope Olawole ni oruko temi e seun te n gbe wa Olorun yo bukun yin oran ayo lasun

kìkì ìjàjá kẹsùkẹ pàkẹrí kadìrẹ ìtùbí ẹni dìrẹ ogun ọmọ tó bá ti ń kọwé pò ń lọ iléèwé ó setán ó fẹ bo ọkọ yín jẹ ni ẹyin òbí ó setán ó fẹ bo ọkọ yín jẹ ni ẹ má jẹ́ sọ wípé kò wá tán dì yín bọ́mọ kan bá sọ pé òun ò lọ iléèwé ẹ wò dáadáa ẹ wò dáadáa ṣé ilé ayé tẹ̀yìn gbé lòun fẹ́ gbé ẹni bí sin ò bá là ọmọ inú ẹ yóò là ni ṣùgbọ́n ọmọ tí ò kàwé tí ò ní nǹkan kan dàbí àrà tó ń ṣe gẹ́gẹ́ bí iṣẹ́ lọ́wọ́ a sọ wípé àwọn tí wọ́n ti dàgbà o ẹ gbọ́ mi o ṣùgbọ́n àwọn kan wà léńjeléńje tó jẹ́ wípé iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti girama ló yẹ kan wà wọ́n kọ̀ wọ́n lọ wọ́n kúrò ń bẹ̀ kàkà kan mójútó tó yẹ kan mójútó ọ̀nà míì ni wọ́n lọ mójútó wọ́n ti ń ṣe ẹgbẹ́kẹ́gbẹ́ school 2 school 3 ni wọ́n wà níléèwé àwọn ìwà tí wọ́n wá ń hù léèwé yìí wọ́n gbé wọ gáràjì gáràjì ọmọ rẹ ṣẹ̀ṣẹ̀ ń wà ní gáràjì ni láyé àtijọ́ sọmọ rẹ wà nù bọ ni ọmọ rẹ kan kì í wà lẹ́nu téèbọ̀dù tí ò bá jẹ́ bí orílẹ̀-èdè wa ṣe rí báyìí ló fi jẹ́ wípé àwọn graduate wọ́n ti ń wà láàrin àwọn tó wà ní gáràjì ǹ tó bá dẹ̀ jẹ́ wípé ǹ tó kàwé ẹ rí ǹ tó bá kàwé nínú àwọn driver ẹ rí ǹ tó bá kàwé nínú àwọn tó jẹ́ wípé wọ́n ń ṣe ìjọba gẹ́gẹ́ bí àwọn agbèrò ẹgbẹ́ agbèrò ẹ jẹ́ ń pè lẹ́gbẹ́ onímọ́tò ẹ dákun ìgbà tá à ń rí ọmọ 15 years 16 years lẹ́nu téèbọ̀dù tí ń pe challenge tàbí kò wá pe challenge ó wá ń pe ìbàdàn láti ìpínlẹ̀ ọ̀sun ó ń pè láti ìpínlẹ̀ èkó ó ń pè látọ̀yọ́ àdìgún bẹ̀rù ṣé kò tó rò ni ayé àwọn ọmọ yìí ó ti fẹ́ mọ mẹ́hẹ̀ láwọn agbègbè kan bẹ́ẹ̀ bá dẹ̀ kọ̀ tẹ́ẹ̀ tún ṣe àdìgún bẹ̀rù ọmọ tá a kọ̀ ní ó padà gbélé tá a kọ́ ta o ó ní ọmọ tá a kọ̀ ni ó padà gbélé tá a kọ́ ta torí ilé tá a fi tọ́mọ ìrìní padà wò kò ní wúlò kò ní ní foundation tó dáa ẹ wá dákun èrò lọ́bẹ̀ ẹgbẹ̀gìrì ẹ jọ ẹ rí pé àdìgún bẹ̀rù àmì gbogbo ara kìkìjà ó máa ń dùn mí tí n bá ń bá àwọn ọmọ sọ̀rọ̀ tó jẹ́ pé òbí ẹ lè kaálẹ̀ kẹ́ ẹ fi kọ́ àwọn ọmọ yìí káti ẹ̀ wá sọ wípé àwọn ọmọ ti sùn ẹ̀yin òbí sẹ́yìn náà ẹ lè kaálẹ̀ ni torí wípé báyé àwọn ọmọ yìí bá ta ẹ̀yin gangan láyé yín ta ayé yín ò sì ní ta ayé àwọn ọmọ yín ò ní ta ṣùgbọ́n ọ̀nà kó mọ̀ bá a di wọ́lọ́wọ́lọ́ àdìgún ni mò ń san fún yín ìrìn rẹ̀ ni mò ń rìn ìgbésí ayé kán mọ̀ fọwọ́ ọwọ́ kò wá tán díẹ̀ kán mọ̀ fi lọ́ọ́ mú ó ní mò ń gbé àdìgún bẹ̀rù ẹ wò wọ́n dáadáa àwọn ọmọ tó ń padà parí ayé wọn sínú ẹgbẹ́ òkùnkùn ẹ wò wọ́n ṣé wọn níyà ni wọ́n níyà ṣé wọn ní bàbá wọ́n ní bàbá ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ yìí ló ti ṣe yahoo rí ẹ gbọ́ mi ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ yìí ló ti ṣe yahoo rí ẹnìkan pè mí ẹ bàbá ẹ bá mi gbowó lọ́wọ́ ẹnìkan mo ní ẹ kọ́ lẹ́tà ìdí rèé o ẹ kọ́kọ́ fi lẹ́tà ṣáájú lẹ́tà yẹn ni ó indicate wípé ẹni yìí jẹ yín lówó ẹ dẹ̀ fi àwọn bóyá rìsíptì àbí àwọn backup kan tó jẹ́ tí kìí ṣe fábà tó jẹ́ wípé written ẹ ti gbọ́ mi ìyẹn ló fi hàn wá wípé

ni wọ́n náà ń wù abi adigun Mr. Sanitizer ma ń sọ mo ma ń wí tèmi mo ṣàlàyé débi wípé ìwà tí ìyá bá wù lọ́pọ̀lọpọ̀ gbà ó ma ń jẹyọ lára ọmọ ẹ gbọ́ mi ọ̀pọ̀lọpọ̀ a ma sọ pé kama ẹ̀san eyin náà dúró ẹ wo dáadáa ojúlówó ọmọ so ni sọ wípé kan wá rọ̀bù bàbá òní sójúlówó ọmọ sọ bẹ́ẹ̀ àdìgún ìbẹ̀rù agbógbó ara kìkì ìjà kí n kúrò ń bẹ̀ yẹn ẹ̀yin ọmọ ni mo fẹ́ ni mo fi yẹn dálẹ́kọ̀ọ́ ẹ jẹ́ wá padà sórí ọ̀rọ̀ tòní àdìgún ìbẹ̀rù agbógbó ara kìkì ìjà jákàsókan pàkárí ká dìrẹ̀ ètò bí ẹni dìrẹ̀ ogun Mr. Sanitizer ayé mà ń polúkú musu lọ adigun

Adi gobero agbi gbogbo ara kiki ija jaka soko pa kan ri ka dire eto bi eni diro ogun Mr. Sanitizer asalaye fun ko fe gbo ki ko fe gbo le ba gbo aso fun ko fe gba ki ko fe gbo le ba gba ninu gbigbo gbigba ni o pada seyin lanfani adigun eni aba wi fun obaje o gbo bo basiko ti o gbo yo bara re ngere manje adigun beru edakun edakun se ati ba de bi ki ile ijosin o lo ma se ikolu sile ijosin ni bayi e gbo mi o sa ati ba de bi ki le ijosin ko lo ma se ikolu sile ijosin ati n ko lura wa funra lara wa awon to wa latoke oya won pada ko lu wa ma funra lara wa na la n ko lura wa a de n fira wa sesin a n sesin laarin ara wa a ri gege bi esin se ki se pa ati gba setani laaye ninu ojo abi be yan ba bo ba believe ninu ti social media yoyo o ni funra lara eni tori social media ai ada gege bi riwo ni o loro pelu awon ran si olon kan ati musulumi ati kristeni atelesin abalaye alawo ko si yato nu won Olorun kan yi na la nsin. Pelu pe an sin Olorun kan yi. So wa ni ka ma ba, ka ma boju ara wa je, ka ma se kolu nitori esin. Nitori esin. Kilode. Esin tan mu wa, won mesin wa ni. Se gba te n bo laye. Ibi to ti ye ke ronu re o. Eyin oponu ari dada, olopolo kuku ti o ronu, e la rojile. Olorun da yin, e jade nu ya yin. Jijade te jade ko se pe won gbe bibeli le yin lowo ko se pe won gbe qurani le yin lowo ki se pe won gbe opele le yin lowo edaye le choose nte fe lati ma se be se wa choose nte fe yen so wa ye kan ma tun pada loyin against laarin ara yin e gbo mi o awon muslimi won a so pe Allahu akbar awon kristeni won a so pe hallelujah awon elesin abalaye won so pe kini kan ya eriwo ya ehn won so be adigun beru agbogbo ara kiki ija gbogbo nta nso o ye ke ja ro ka joko ka ronu laarin ara wa adetin ati mu ota laarin ara wa funra lara wa ati n gba ota ade adewale ade kambi adewo woyin ati be be mo kan lo awon oruko yen gege bi apejuwe ni ati wa nlo ota laarin ara wa sebi be eyan ba je yoruba ade o wa nu oruko e to ba wu to ba je okunrin to ba jo obirin won le lo ade na soruko e bo je kini won le edakun adigun beru agbogbo ara kiki ja edakun e wora yin dada keni ko to mo towo yin bo solo solo ti won towo yin bo to ba dagba won ni pe yin ka won ni yeyin wo mo o e gbo kini kan asiko yi lopolopo awon omo mo jabo na mo tu awon omo kan le lati seli lati prison lati gremanje won a wa wo wi pe won a wulo fun a won a wulo fun a won a wulo fun a o ye ko mo wi pe igba tan ba ti ntori oselu abi won tori nkan kan won ja fun o o ye ko ro ero gidi lo ye ko ro wi pe awon tan ja fun eyin na na ma pada mu e o ti wopo ati pinle eko ati pinle oyo ati pinle ogun ati pinle osun ati ekiti atondo ati kwara kogi be lo adigun beru agbogbo ara kiki ja to wa je pe awon kan won fi owo bo awon ti won te egbogi oloro won fowo bo won mole egbogi oloro wa ti di toro fun kale be la won mo isi ya alagana na ya were lo kaakiri won ya were kaakiri eyin na wa gbegbe e ba nwa abekuta e ku nbe e lo fo e ku nbe e de ipinle eko e wonu ipinle eko e wa pada sori Long Bridge
ni kara ni bi ti o dop ti nsele lenu jo meta yi bo ti je pe o ti clear bayi e dakun o dop to nsele yen e ma wi pe ko fun awon omo elegiri laye mo tun ti bobo mi mo ti ku olori awon omo to to je wi pe igbogi oloro lo npada ya won ni were o ehn o dop to sele yen ko fun awon omo aloko lo nkigbe jaguda pali apani lekun jaye ti won tu solar light to wa lori long bridge iyen ni pele ko won tu bo ba ti tu won agerin sugbon kini kan mo wa wo irin ti joba se ijoba lo se rin o se ko si security nbe ni aba won na ni kan mo wa ka sa won ni won ni kan wa ma ka igba tan ba ti fi campaign tan won wa ni oya e lo mo park solar yen e lo mo park solar tori ti o ba lowo nu bo la won mo bola won a se mo yo solar leyin pe won yo solar won tun yo rin won wa lo ge irin yen ta adigun beru agbugbara kiki ija awon bola to wa legbe titi e wo won daada opolopo generator ni generator le ba nbe e ja wo lati to gate e ma wo egbe titi lo e ma wo bo e wo wa sona challenge ke wo lo sona worodu awon bola to wa nbe be ba ni ba agolo generator elomi nbe so se ke mo ba e ba tori opolopo won won ni nkan meji ju wi pe ninu nkan ton ba ji yen ni won ati rowo goboy eti riri omo to ja wi pe won gbe 100 naira le lowo ti won si fe gba fan odidi standing fan lowo e awon omo bi odun meji omo odun meta omo odun merin kan won omo kekeke bi omo odun marun kan bayi lori social media e dakun ikan niyan e wa ja pada sodo eyin te ngbe mi ilejoba ijo le to gbon idire o ijo le to gbon en to fi ya je wa bayi lowo bayi ko si nkan meji to ju eyin ijoba yi lo eyin ni eyin ijoba ile n fi ya je wa idire a janfani kankan ju anfani meta lo lara yin igba mi a mo pe merin sugbon merin yen o fe wopo mo akoko ina lorilede Nigeria fao elekeji anfani oju ona awon bo mi won ti di ko to gbemigbemi bi ngo ti eri ona kare lona abekuta odrodui ona kan niyan debi pe emi awon eyan ti ngba aligun beru ka to di omi adio ewo ba awon eyan se man to be aki eyin te ti e ko okuta be die aki sugba ki lo de ti won le se kilode ka so pe federal lo de be federal lo loju ona yi sugbon federal ti won loju ona yi gangan se ko si enikan ni senate lagbegbe be to le jajadun oju ona yen ni bi won ti eri mori gbi kan ni pinle osun okunrin kan wa ti won pe to je pe o wa ni senate papa julo ni kiri omo kiri ni omo kiri ni o man o wa wo wi pe gbogbo awon ona awon oda won wa bere odan won ti nse oju ona yen federal road na ni gbogbo ona fe ti won kankere ni nse eyin na ro ko se lo mi to fe ro ti o ni so wipe gomina to wa lori alefa lo ye ko se
ṣùgbọ́n bẹ́ẹ̀ èèyàn bá wò èèyàn ó rí pé federal ni ṣé kò wá sí aṣojú tó lè ṣojú tó lè gbẹnu sọ sọ̀rọ̀ níta wípé ẹjọ́ ẹjẹ́ àrìnbá ẹjẹ́ àṣebáyìí torí àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ street níbẹ̀ ló ti lukudéètì torí pé kò sọ́nà láti wọbẹ̀ mo wá ń béèrè wípé ta lalága àjọba àbílẹ̀ agbègbè ibẹ̀ bẹ́ẹ̀ bá mọ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ò má lága àjọba àbílẹ̀ débi wípé ẹni tó jẹ́ olórí ibẹ̀ ló lé wọn lórí wọ́n dámọ̀ kàkà kan dámọ̀ aṣọ náà ń kó kiri aṣọ ni wọ́n kó aṣọ kó aṣọ wọ́n ti gbàgbé pé báwọn bá ṣe ojú ọ̀nà làwọn èèyàn ò fi mọ́ ṣàdúrà fún wọn àdìgọ́ bẹ̀rù agbogbo ara kìkì ìjà ẹ̀dàkùn ọ̀rọ̀ egbògi olóró ó ti mú mi lómi ara o ìdí rèé o ní nǹkan bí ọdún mélòó sẹ́yìn lórí ètò kan tí mò ń ṣe nípínlẹ̀ èkó tí mo pè ń jáwọ́ ńbẹ̀ àdìgún bẹ̀rù agbogbo ara kìkì ìjà ètò yẹn mo sọ̀rọ̀ kan lórí ẹ̀ wípé wèrè ó pọ̀ nílùú ìdí rèé o àwọn wèrè tí ó pọ̀ nílùú ni wípé ẹgbẹ́ mi ń ṣe èmi náà fẹ́ ṣe àwọn tó ń lo ẹgbẹ́ mi ń ṣe èmi náà fẹ́ ṣe yẹn àwọn ni wèrè tó máa wà ń gbòrò ìdí ni wípé ọ̀pọ̀lọpọ̀ wọn ń ṣe mo fẹ́ ṣe kọpíkọpí ni wọ́n ń bá kiri ìtòrí ẹgbà tẹ́lẹ̀dẹ́ ẹgbà ò mọ́ wọ́n á fún ẹlẹ́gbọ̀gì olóró mu gẹ́gẹ́ bí àpẹẹrẹ nígbà tí mo wà nílùú òkè ìlú òkè náà ní ìbàdàn ìlú òkè ìbàdàn ìgbà tí mo wà nílé ẹnìkan fún mi ní nǹkan kan wípé lẹ́yìn tá a bá gbàdúrà tán o wọ́n á fi ewé tòmétò tá a máa ń jẹ yẹn wọ́n á fi sí ẹ̀fọ́ fún mi wọ́n á lọ pọ̀ pẹ̀lú tòmétò wọ́n á lọ gbogbo ẹ̀ pọ̀ sẹ́ẹ̀ mọ̀ wípé torí pé mi ò kí jẹ mi ò mọ bí sísẹ́ẹ̀mù yẹn ṣe rí ó padà fa nǹkan míì ká tó wá ń bùrọ̀ àwọn tó jẹ́ pé láàárọ̀ ewé lọ́sàn ewé lálẹ́ ewé ní òru ewé mo wá ń dá sọ̀rọ̀ débi pé ibẹ̀ náà ni mo ti ń padà rántí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ṣàdúgbò lárùn ṣàdúgbò ló fò yìí ọ̀pọ̀lọpọ̀ wọn ẹ̀yin tẹ̀ ń pè wọn ò fẹ́ gbà pé ọ̀pọ̀lọpọ̀ wọn àwọn òbí ni wọ́n sọ wọ́n dìdàkudà torí pé bí òbí mi bá wà tí ò bá lè bọ́mọ ẹ̀wí bẹ́ẹ̀ bá fẹ́ pè mí tẹ́ ẹ fẹ́ bá mi sọ̀rọ̀ lẹ́yìn ètò ẹ lè bá mi sọ̀rọ̀ ẹ̀yin tí wọ́n bá fẹ́ jẹ máyé tó jẹ́ pé wọ́n ń fi ẹ̀tọ́ yín dùn yín wọ́n tiẹ̀ ti gbalẹ̀ ẹlòmíì wọ́n ti sọ sí kolobo wọ́n ti sọ ẹlòmíì sí kolobo torí pé wọ́n ti gbalẹ̀ rẹ̀ wọ́n jẹ́ kórógún kankan fi ilẹ̀ fọ́ mi kàkà kórógún fi ilẹ̀ ó wá di ẹni tó jẹ́ pé òun gan wá ń wò pé ọ̀nà wo lòun lè gbé gbà bẹ́ẹ̀ àwọn tí wọ́n sì gba ilẹ̀ lọ́wọ́ ẹ̀ àwọn tí wọ́n gbalẹ̀ lọ́wọ́ ẹ̀ wọ́n wò pé tó bá yá àwọn ò talẹ̀ yẹn fún àwọn ẹ́stéètì ẹ ti mọ̀ pé àwọn agbègbè oríṣiríṣi làwọn ẹ́stéètì ń wọ̀ báyìí àdìgún bẹ̀rù agbogbo ara kìkì ìjà àwọn ibi tẹ́stéètì ń wọ̀ yẹn ni wọ́n ti gbà mọ́wọ́ lọ́wọ́ ó wá ń fọwọ́ rárá ó fẹ́ sọ̀rọ̀ ó fẹ́ ṣe torí wípé bó o bá lọ station torí àwọn yẹn lè lówó ju ọ lọ àbí èrò ẹ nìyẹn àbáwọn kan sọ̀rọ̀ àwọn di cooperative àpàpàǹdodo wọ́n sọ wọ́n kàn gbowó lọ́wọ́ ẹ ó wá di kó o gbowó ẹ padà ó wá ń jẹjú rakọ̀ àdìgún bẹ̀rù agbogbo ara kìkì ìjà pàápàá jùlọ lórí ètò tá a pè ní tètè jáwọ́ yìí á bá ọgbà tẹ́niyàn ò bá tí kú o tẹ́niyàn ò kú o lókè èpè á bá ọgbà tẹ́niyàn ò bá tí kú gbọ́ mi dáadáa èló ni ìwọ ó ní lẹ́tà tó kọ ó dojú lẹ́tà kọ ètò yìí pé ẹ̀yin ètò tètè jáwọ́ ẹ sàánú mi ẹni báyìí
o n gbe ni bi bayi bi bayi bi bayi phone number bayi bayi bayi bayi ni phone number o je mi lowo ba se se eto owo yen ri ba se te se eto ero bo se lo bo se lo bo se lo ri e te atejise iyen ni WhatsApp tabi ke te letter ke mu wale se wa ke wa so bi ti ebe adigun beru agbogbo ara kikija a pada ri sugba be ba fe bere bere bo ba nje yin maye lowo teyin ro wi pe wo e lenikan en ti o lenikan ni opolopo awon eyan ma nje maye ju iru wa ta ni ga ta ni goyi ni won a fe je maye ni won a fe so di bamu bamu mu yo emi o mo pe bi npo me elomi 080-86-19-74-36 Number di go beru adugbo ara kikijanu eyin te npe si number le ise bayi n o fe gbe ipe n o fe gbe pe eyin ta si ti jo soro tele e pe eje ajo soro be se ri mi ba se jo soro adigo beru agbogbo ara kikija ba se jo soro be se ri mi a so a fenuko lori e opolopo eyan mi ni won ti so di edun edun arinle leri wi pe won ti gba awon kan ni re lowo e baba ti e o fi property ile fo ebi yin na lo gbese le abi bale ni nje lo adi go veru agbogbo ara kikija ja kan so ko pa kan ri ka direto bi eni dirogun mo

ìjà tó kò sẹ́ni tó jẹ̀ wọ́n lọ kò sẹ́ni tó jù bẹ̀ lọ ó bá wò wípé ó jẹ̀ wọ́n lọ wọ́n á wọ́n fún ọ ó mọ kán da gàrí lẹ̀ ẹlòmíì sẹ̀wọ̀n débi pé òkú rẹ̀ tún sẹ̀wọ̀n adigun ẹ jẹ́ ń padà sórí ọ̀rọ̀ mi ẹ dákun o nípínlẹ̀ ọ̀yọ́ yìí pàápàá jùlọ ń bàdàn kí ló dé tó jẹ́ wípé àwọn agbègbè kan lọ́wọ́ alẹ́ báyìí inú òkun ni gómìnà ẹjọ́ ẹ bá a pé àwọn tẹ́ ń fi ń ṣaju sojú street light láwọn agbègbè kan ṣé kìí ṣe pé wọ́n ti ń gba sọ́kún bọ́ báyìí ṣé kìí ṣe pé wọ́n ti ń gbà bọ̀bẹ̀ wọ́n ti ń gbowó ṣé kìí ṣe pé wọ́n ti ń gbowó láwọn agbègbè kan débi wípé àwọn èèyàn wọ́n fẹjú tó ẹ mọ̀ pé kò síná kan tó kọjá ni ẹ dákun ẹ bá a ṣàbẹ̀wò sí wọn láwọn ibi tẹ́ ẹ pín kinní yìí sí ìyẹn street light ẹ bá a ṣàbẹ̀wò sí hàn ẹ bá yẹ wọn wò bóyá wọn ti tepo tẹ ẹ fún wọn tán torí tẹ ẹ bá wò dáadáa ọ̀pọ̀lọpọ̀ àwọn agbègbè kan wà tó jẹ́ pé iná yẹ kó wà ń bẹ̀ yẹn ṣùgbọ́n iná yìí sábà sí ń bẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà ibẹ̀ làwọn ọmọ sàdúgbò lánàá sàdúgbò ló fò ni wọ́n ti ṣe ọṣẹ́ tí wọ́n ṣe ibẹ̀ ni wọ́n máa ń rí gẹ́gẹ́ bí ààyè iṣẹ́ ẹbí ẹ dákun ẹ bá ń yẹ̀ wò àwọn ibì kan wà tó máa ń bà mí lẹ́rù lọ́pọ̀lọpọ̀ ọgbà wọ́n ń pe ibì kan ní world oil ní wo road yàtọ̀ sí pé èèyàn kúrò london bridge ìwó road tó fi dojúkọ̀ náà pínlẹ̀ èkó èèyàn kúrò ní under bridge yẹn bó tiẹ̀ jẹ́ pé ibi roundabout níbi under bridge yẹn gẹ́gẹ́gẹ́gẹ́ ilé egbò ni ó dà gẹ́gẹ́ bí ẹni wípé wọ́n kọ́ àwọn agbègbè kan fún àwọn ọmọ sàdúgbò lánàá sàdúgbò ló ń fò tó ń ta egbògi olóró ni torí àwọn ti rí bẹ̀ gẹ́gẹ́ bí pé ṣọ́ọ̀bù wọn central bank ibi tí wọ́n ti ń gbowó ni polybag lẹ́rọ̀ rárí tí wọ́n kó lọ́wọ́ báyìí àwọn ọmọ yìí ó máa yọjú wọ́n á máa wá àwọn ọmọ yahoo tó jẹ́ wípé wọ́n gba tẹ́ńkọ̀bọ̀ rí wọ́n wá padà do nígbó wọ́n padà do ní pàyà wọ́n padà do ní mukumu bẹ́ẹ̀ ayé ọmọdé ń bàjẹ́ lọ díẹ̀díẹ̀ ẹ̀yìn àgbàlagbà tẹ́ ń rí ẹ lè sọ̀rọ̀ bá a bú ẹ̀tù orí ara wò bá a ní kò kàn wá à ń padà ṣera wa ni ẹni tó jẹ́ tẹni àní fi orin ìhòhò àbí ọmọ tó gbé kólọ́ọ̀sì tí ń jẹrẹ mọ́nú ẹrọ̀fọ̀ ó jẹrẹ mọ́lẹ̀ lẹ́yìn ipò jẹrẹ mọ́lẹ̀ àdìgún òbẹ̀rù agbógbó ara kìkì ìjà ó ti dá láàbò ara láwọn agbègbè kan torí ipò fẹ́ irọ́jọ́ ọ̀la he said mo ti sọ̀rọ̀ irí mo nínú kólọ́ọ̀sì bàbá kólọ́ọ̀sì àti bàbá kólọ́ọ̀sì tẹ́ ẹ mọ́ mu ẹ mọ̀ pé kondikondi báyìí ni máa ń rí kondikondi ni máa ń rí ẹ lọ wò ẹ lọ béèrè lọ́wọ́ ẹni tó mọ̀ dáadáa tó ráwọn tó bá mọ̀ dáadáa tí wọ́n ń tà wọ́n ẹ kìí mú o ẹ gbọ́ mi o àwọn yẹn ò kìí mú o kàkà kí wọ́n mú àdìgún òbẹ̀rù agbogbo ara kìkì ìjà kàkà kí wọ́n mú wọ́n á padà mọ tà tí tàtà ń ta yẹn wọ́n mọ̀ pé ayé tẹ̀yìn ní bàjẹ́ àwọn ò lè mú kódà wọ́n lè jẹ́ kí ìyàwó wọn wà nítòsí ibẹ̀ ká tó wá ń bùrù ọmọ ìgbà táyé wọ́n ń bàjẹ́ kí ló dé tẹ̀yìn náà ò lè padà kúrò ń bẹ̀ tún ayé ara yín ṣe mo ti sọ rí lórí ètò yìí wípé kólọ́ọ̀sì yẹn ǹjẹ́ ẹ mọ̀ pé egun èèyàn wà ń bẹ̀
oku to ti gbe ni won lo omo egbogi oloro yen leyin ti won ba wa lo omo tan won a ma won a lo yo di sibe yo di didi to di yen adigun beru agbogbo ara kikija ibi tan ti nroku mi o mo sugbo wa nnu ti won ta awon to nta kolosi yen won ni ba yin mu o to ba je n to mo npa e won ni mu tori won mo wi pe ko si bo se fe se laye yi to ba mu kolosi o le pada le wa oke o le pada wa oke nigbeyin bi ko mo da soro nigbeyin bi ko mo gbe nigbeyin bi ko mo ko ya were iseju kan ko gbadun laarin iseju kan adigun beru edakun leyin e oni baba oni baba edakun opolopo awon omo yi ti won mu imukumu yi ti won lolokulo yi ti won jeje kuje yi ti won fafa kufa yi won mo river caution e o won mo nti peda pada sele leyin e leyin ti won ba ti mu tan e woru baba ti mo so yen egun agbari eyan ni won lo omo yen oto ni pe won lo eran ara eran roku mo koloso eran ara oku to ti gbe ni won lo omo yen sugbe egun agbari eyan to ti gbe ni won lo omo baba to fi ja pe tan ba mu tan tan ba gbe oja yen tan tan ba mu tan adigun beru agbogbo ara kikija leyin ti won ba mu tan e ri wi pe elomi yo ma so pe I won't be like this I won't be like this I won't be like this opolopo eyan to je pe mo to pa ti won fi ti won lo adigun beru ti won lo mo ntan mu o lo je pe opolopo awon ti won ba ti gbe baba ti won mu kolosi e kan ri han se ti ta won kolosi oto ni set awon baba oto ni to ba je baba ni imi yo kan ma wo bi su lara yi ni imi ani ko bo titi ko ma rin kiri e gbo mi ani o ma rin kiri debi pe imi yo ma rin laarin titi ko de ni mo pa rin titi lo rin titi mo to fi gba ki wa se wi pe won ma jolo lawo na won jolo lawo e wa won eyan gidi ti won mu gbo ti won mu paya ti won megbogi oloro e wo bi won se n live fine gbogbo e do ti kere saki o kere gbogbo nkan aye won yo wa ri pali bi igbale adigun beru ba wi fo me ni agbo eyi ta wi fun oba ji o gbo eyi ti o gbo fun ra re ni o se ra re adigun beru agbogbo ara kikija omo kore kan o mu haisi o gbe haisi ikan wa ti won pe ni haisi mi o nde fe so tori wi pe baba so fun awon obi mi won ni na lai ni e mo pe ntan pe ni haisi yen fluorescent aye atijo fluorescent aye atijo to je wi pe tan baba yen ba fe tan na nu church fluorescent ni won atan bo fe tan na nu masalasi fluorescent yen ni won atan nigba yen awon ni jo disco bo fe tan na nigba yen o fluorescent ni gigun bayi white bayi imi si je color e mo pe powder to wa nu e ni won pe ni ice powder to wa nu e fura ni opolopo agbegbe kokan leri ayin yen opolopo agbegbe kokan won ti pada yo ina yin to wa nbe ina to wa nbe yen won yo won lo fo won lo ko powder nu e jade ni o won ko powder nu e jade de bi pe leyin ti won ba ko jade tan won wa mu isana won wa da awon powder yen sinu sibi won wa gbe kana gege bi cocaine won to ti ba de bi pe won ti n gbe mu si sokawe
awon sokawe to oru ma njade yen won ti ngbe mu si ibo la nlo ibo la nlo eyin ijobo orilede e ma fi wa se wo solo tan e ma waste wa tan nte le se le wa o wa teyin gan mo pe nte le se wa lara nte le se adigun lara nkan te le se oni ka e wo sunsunsun opolopo awon omo e koko bere lo atori awon omo kan e sa won nu gremanje omo to ba tarun koko bo lopolo e o se ni doba bo ni o se ni doba bo lopolo re o se ni dobale bo ni o se ni wuwa kiwa adigun beru agbogbo ara kiki ja won te na e fe jo se won tarun koko se won tarun koko ni e bere lai se celebrity e se celebu debi ke ma tarun koko

0: wọ́ntì ẹ̀ àwọn òbí ẹ̀ rẹ̀ lọ sùn pé kó lọ kàwé ògì ní admission 100 level tí ń sáré wá everybody kiri ẹ̀gbọ́n abeg na won do kanyana ẹgbọn abeg na won do ẹyẹna ẹgbọn abeg na won do aye o mọ kan tó máa gbẹyìn ẹ because nínú school tó wà yẹn o ṣe máa lo 3 years lẹyìn first year tó lo yẹn tó bá ṣe 100 level o mọ bóyá 400 level ló máa bẹrẹ sí ni ló máa enter ẹ ẹjọ ń torí ọlọrun bí yu ayé bí yu ẹyẹ bí yu alọra bí yu alọbàdà tó bá ti ṣẹgbẹ ní 2026 jọ má ṣẹgbẹ na mi tell you. Ìfọwọ́sọ̀yà fún ẹ má ṣẹgbẹ́ kò sírì inú òkùnkùn ṣẹgbẹ́ kòkó tó wòye kò sírì ń bẹ́ o má ṣẹgbẹ́ sínú tó kọ́tìtìn jẹ́ kó máa pè ní jù tó dà bẹ́ẹ̀ jù tó lè lọ́bi tóhùn jù tó lè jáde lẹ́ni táìm tóhùn jù tó lè jẹun nígbà tóhùn jù tí ó máa wo wíńdò kó tó bọ́ta jù tí ó máa kọlẹ̀kùn lẹ́mọ̀ ó mọ̀ ó fírì gan ọjọ́ tí ìyá ẹ bá ti ní Bayakara airport jẹ́ ẹ̀yìn láyé ẹ̀ ti rẹ̀ sí ní kàn gbogbo èyí tó kú ní láìpẹ́ ó wà lọ́wọ́ lọ́n tó jọ ń torí ọlọ́run tó bá ti ṣẹgbẹ́ má ṣẹgbẹ́ sí ló ti kọ́ sí jẹ.
1: tó sọ pé àwọn ẹlẹ́yẹ òwèrè tó ṣe tó ṣe sọ mí bí tẹ̀dí ìwèrè tó ní kú kí ni kan tó bá ti mú wa ká bá ti dé kóòtù tó bá wulẹ̀ sọ pọ́ fi kóòtù wọlé o kọ́ lọ pa wá ní. Kọ̀ọ̀kan tó pa wá nǹkan kan ṣe mo ti sọ lọ́kàn mi èmi máa sọ mo lè sọ kẹrẹ yìí o mo lè sọ kó fọ́nì sí yìí o kọ́ tó pa wá nǹkan kan ṣe lè fẹ́ bọ̀ kọ́ pa kọ́ lọ pa wá ni tọ́ bá ti dájọ́ kọ́rọ́ jẹ fún kọ́rọ́ jẹ fún mi nì èmi ò mọ̀ bóyá àwọn fẹ́ jẹun mo fẹ́ jẹun kí jẹun tọ́ bá ti lè lọ kú torí àwọn ọmọ ọlọ́mọ náà jẹun tán bóyá ọ́ ṣẹ̀ jẹun tán lé wọn ni táwọn náà fi wá kúkú tiwọn ogun náà ṣe fi

0: mọ̀tí ẹ̀ àwọn òbí ẹran ẹlọ́sìn ìpínlẹ̀ kàwé ogin admission 100 level tí ń sáré wá everybody kiri ẹ̀gbọ́n abeg na wọ́n ju kanyana ẹ̀gbọ́n abeg na wọ́n ju ẹyẹna ẹ̀gbọ́n abeg na wọ́n ju ayé ó mọ nǹkan tó máa gbẹ̀yìn ẹ̀ because nínú school tó wà yẹn ó ṣe máa lo 3 years lẹ́yìn first year tó ń lò yẹn tó bá ṣe 100 level ó mọ bóyá 400 level ló máa bẹ̀rẹ̀ sí ló máa enter ẹ̀ ẹjọ́ nítorí ọlọ́run bíju ayé bíju ẹyẹ bíju alọ́ra bíju alọ́bàdà tó o bá ti ṣẹgbẹ́ ní 2026 jọ máa ṣẹgbẹ́ nàmí tẹ́lẹ̀ mo fọwọ́ sọ̀yà fún ẹ má ṣẹgbẹ́ kò sí ìrìn òkùnkùn ṣẹgbẹ́ kòkó tó wọ̀ kò sí ìrìn bẹ́ẹ̀ o má ṣẹgbẹ́ sínú tó kọ́ tuntun jẹ́ kó máa pè é ní jù tó dà bẹ́ẹ̀ jù tó lè lọ bí tó ń jù tó lè jáde lẹ́ni tàìm tó ń jù tó lè jẹun nígbà tó ń jù tí o máa wo wíńdò pé kótó bọ́ta jù tí o máa kọlẹ̀kùn lẹ́mẹ̀ ó mọ̀ ó fírí gan ọjọ́ tí ìyá ẹ bá ti ní àwọn mẹ́fọ́ yìí airsman bayakara airport jọ ẹ̀yìn láyé ẹ̀ ti rẹ̀ sí ní kàn án gbogbo yìí tó kún ní láìpẹ́ ó wà lọ́wọ́ lọ́n tó jọ ń torí ọlọ́run tó bá ti ṣègbẹ́ máa ṣègbẹ́ sí ní ti kọ́ tuntun.
1: tó ti pe àwọn ẹlẹ́yẹ òwèrè tán sí tọ́ se sọ mí dí tẹ̀dí ìwèrè tán ní kù kí ni kan tọ́ bá ti mú wa ká bá ti dé kóòtù tọ́ bá wulẹ̀ sọ pọ́ fi kóòtù wọlé o kọ́ lọ pa wá ní bọ̀ kọ́ tó pa wá nǹkan kan ṣe mo ti sọ lọ́kàn mi èmi máa sọ mo lè sọ kẹrẹ́rìn o mo lè sọ kó fọ́nì sí yín o kọ́ tó pa wá nǹkan kan ṣe lè fẹ́ bọ̀ kọ́ pa kọ́ lọ pa wá ní tọ́ bá ti dájọ́ kọ́ró jẹ fún èmi nì èmi ò mọ̀ bóyá àwọn fẹ́ jẹun mo fẹ́ jẹun kí jẹun tó bá ìfilè lọ kú torí àwọn ọlọ́mọ náà jẹun tán bóyá ọ́ṣẹ̀ jẹun tán lé wọn ni táwọn náà fi jọ́sí wá kúkú tiwọn ogun náà kè fi lè.

kawun gbogbo ayé ń dà dàrí tí wọ́n pa yìí. West Radio 89.3 FM kànga agbẹ́magbẹ́. Tẹ́ ẹ bá fẹ́ polówó ọjà yín lórí rédíò, tẹ́ ẹ fẹ́ máa ta wàràwàrà bọ́ mẹ́ta ṣe ń